0: o ti mi
1: eh to ma wa no e ma pa de ki ti o ti pa gba no to e ri ni pe selection network lo fe
0: o fe se
1: lati ma pe awon meje ko pe lo ṣùgbọ́n ara bẹ̀rẹ̀ gan mo gan
0: taste ẹ high. Sex in the permission. Ben. Lori to mo se se dada. Lori to mo se se. Okay. Ben. Daddy, daddy, to ko yen gan ba wa se to ba to ko gan ba wa se so na ni o tun ma bebe
1: o ni bebe se bi ya so bo ni wa na ni fungo o ni e o ni kere kan ni fun wa
0: ke it's worry it's worry it's
1: worry
0: it's worry to wu no Hello, mon boy.
1: So we are laughing. Tell him, I'm not here now. We're not here. We're not looking at you. So,
0: yes, sir. Hello?
2: Okay,
0: eto re mami
2: pe en lata ro awole mi o
0: e ma binu
2: awon temi
0: alaafia lawa ma
2: e ko je
0: yes mami
2: bo se ri kele ase kini
0: ase keji
2: bo se la wo yen ti so mo dupa lawa everybody won ko ada si wa won ni kan ja ye o
0: ami ase o
2: ara nu gba o
0: ami o
2: oje o ni tele ko kan wa o
0: ami o
2: ara le ma gba won lo won ko ni se ni re ko ni se be ni kan kan wa
0: o ami o ase o ami o
2: ara nu gba o
0: ami
2: e ma ko ojo ti ro o ni se we ti time wa pe to
0: yes we to rima e se ma
2: e wa sa awa ja so ni ya ti ta
0: okay yes ma e se ma ati do ni re o
3: I
0: can't
3: remember.
0: I
3: okay.
0: Okay,
3: sir.
0: Ko fe ko lo ko lo daddy ah ka be si le dumare
3: ko fe ko
0: lo ko lo
3: ona ka soso lo si do lo lo dumare ko pe meji
0: ona ka soso
3: ona ka soso lo wa ye ko
0: ah hello sir.
3: I'm not going to be able to do it. Come on now, you said direct man. You knew well. What? Post it only dead. Your father was here, no little party panel. Post it on no little party bar, but in a bank ballot to Malibu. No one is dead. You know, I Okay,
0: Ese dadi ese o mo dupe o ah already pamile re ori ko be voloko le bi fe fi oni olowo de le ah golo golo sa no hello
4: inpato
0: e ka le sa
4: hello
0: yes dadi
4: abara kan lati riru wi
0: ah baba mi e ka le sa o e ka ro sa
4: hello
0: yes sir ready
4: akun nigba atalu kuro ti bi mi apepepe ko wole
0: ah network ni
4: be ni jeri I did test a kabodu
0: ori fa
4: ike ji ba wodu ko
0: mi o gbe ni
4: oro mi
0: hmm
4: se mo gbe koko ti o ba npe la ara won ife won ilekun mo koja jidin ko jo oro buku ni won mo fi bara won lu eyin e to ni gbagbagbagi lowo elekeji to jo suru ko ba kuku gba kamu eleketa o wa egbadua ni o ba lo gba lo da won ni oje sosi da ba fada e baba su kuna ari pe tan ba wa gba to tun tan ba gba lo si tan ba ni o mu kan na mi so kan re gan setu si be gangan
0: hmm
4: se mo ko kan ro setu si be gangan igi na meji lo ki bona o ki akogi o ki bona o futu regi o ki bona o si fe lo anfani meji ni ewo ni ogba mu nbe oju re si ri ni ogbebi kan e
0: hmm
4: nto bi le se pe ko gan olohun olohun oba ti riyan fun yan ko yan fun ko le ri ti o ba joju ale nbe lo fi le ro olorun tori pe gbogbo re gege ba awon eyan mi se so o fe ese kan so lo ko le ke olorun o si lo lo fe alagidi se ngba ngba joba ti so ba ti dugba juru gbagbu pe ko ni fe sun gan nigbo na ni o ni ku lodo re ni bi eleyi ko gwa ko tan mole si gbese aye re ko mo bi ti ba nlo o lo je agunle ayo
0: mi o sure. Mi ayo yawo ani won gbo adada loyo oluso logo won so ani won gbo wa e ma binu e kale
5: ukale
0: o kale sa okay daddy mi
5: ni ni ni odani daddy mi
0: be
5: se o te ki mi o e se won
0: yes sir
5: se ri gege bi oro eni yi
0: bẹ́ẹ̀ni
5: so náà gbọ́ wa báyìí
0: ó ń gbọ́ wa o ó ń gbọ́ wa ó ń gbọ́ wa
5: ṣe rí àwa tá à ń sọ̀rọ̀ yìí
0: bẹ́ẹ̀ni
5: bàbá bàbá la jẹ́
0: bẹ́ẹ̀ni
5: ọmọ ló ń jẹ́ fáwa
0: bẹ́ẹ̀ni
5: àwa ti rí rí àti rí rí rí
0: bẹ́ẹ̀ni
5: àti ọjọ́ iwájú
0: bẹ́ẹ̀ni
5: ojú kan náà ló ń jókòó sí ǹjẹ́ ọ̀jẹ̀ ni òjì ọgbọ́n ọgbọ́n la wa ń kọ báyìí torí ojú rẹ̀ máa wọ̀n sọ́dọ̀ olówó
0: bẹ́ẹ̀ni
5: olówó sì ní rí yìí kò lè mọ́ná lókù kò lè tẹ́kànlẹ̀ ibi agbára rẹ̀ máa nìyẹn kódà bọ́ wá ra màkànákì lọ́dọ̀ yín
0: ibi
5: agbára rẹ̀ máa
0: nìyẹn
5: bọ́ bá lo màkànákì jù lọ́kàn ó lè mọ́ná lọ
0: bẹ́ẹ̀ni
5: bọ́ bá sì má lágídí ó rí lórí fún yín ni onínú líle ni ẹni tí mú kan lẹ̀ yẹn ìwọ̀ bá yá yóò oni baju bamu yo to mo le aye suna ni now mo wa fe so story e niji kan fun eni kan wa so do oji ona wa ti pe ba ba ba ba ka benyo mo ti so fun mi pe ile ni omu mo me yi e ti ani o ma mu nkan be lo wa ba to ma de be ti ma wo mu do ma a jo lo mi ko ile gan lo mari jire gan so mo wo ma odo keni odo keji lo bi odo ma merin so o wa pada wa to do wa ni wa wo lo be be adura oluwa ngbo de kan o ba fun ni sam pe ko ka ko wa sun nto ba ri ko wa so 3 days later o wa na ke lo ma so o ni Up to today, though the woman is dead, those that have died, you will not know. Look more than 20 to 25 years, don't know your computer. That's point number one. Point number two, you pay. Ah, I got to work because the owner just wondering. You can work by drug, and mama, and my wife will come for you, or come working on you, my secretary, then tamper, then put in your phone and source in journal. Bàjẹ́ àgbàdo àti títí ìyẹn ní àlàáfíà ni mo wá ń lọ wọn jọ ń lọ orí nǹkan kan bọ̀ sí kò fẹ́ sọ lójú
0: bàjẹ́
5: mà yẹn wá lọ tí wọn wá lọ tí wọn ní kọ́ mọ́ lọ pé mà yẹn wá so bàjẹ́ mà yẹn dé ọkọ dúró dé ẹni mọ́ mi ń pè ọ́ tó wá sọ fún mi pé sẹ́mọ̀ sọ̀rọ̀ sà
0: ẹ̀ sọ̀rọ̀
5: tó wá sọ fún mi pé lóòótọ́ ẹni tó fẹ́ fẹ́ yẹn ó lówó ó sì gbàánú yóò tọ́jú rẹ yóò kẹ́ ọ yóò ṣe àmọ́ láìsí kò ju ọdún mẹ́fà lọ tí òbí kú ìgbésí ayé rẹ̀ ó ku ọdún mẹ́fà ló kéèpẹ̀ nítorí ṣe débẹ̀ àwọn ò mọ̀ ònítọ́lọ́ sọ fáwọn nìyẹn bó bá wù ọ́ fẹ́ bó bá wù ọ́ mọ́ fẹ́ so mo kàn ń sọ eléyìí láti mọ ìtumọ̀ kéèyàn dàdé èèyàn lọ sí ọ̀dọ̀ ọlọ́run kó lọ́ọ́ béèrè bó bá jẹ́ pé bí ìgbàgbọ́ rẹ bá wọ́n lọ́ọ́ béèrè ó ti wà ní kòríta kò yé ọ ó lè jẹ́ pé àwọn méjèèjì yẹn pàṣípù ni wọn kò sí kankan nù wá ọlọ́run fẹ́ yín fún ọlọ́ọ̀lọ́kọ́ lọ béèrè gbogbo àwọn tá à ń gbọ́ onímọ̀ràn yín gan-an kò pè ní gbogbo wa ọlọ́run òfin yẹn àwọn kò fi ràn wá ìrírí lákàlẹ̀ sọ fún ọ pé bá ṣe báyìí bí ti rí nì bó bá ṣe báyìí yóò ti rí nì n tá a lè sọ fún ọ nìyẹn a lè pèdíkì ní tó ṣẹlẹ̀ kàn pèdíkì ní ìrírí la fi sọ̀rọ̀ ọlọ́run ní ète fún ọ mọ̀jọ̀ wọ́ọ̀wọ́ lórí ohun lọ mọ́tò bóyá tí o ní kankan ọlọ́run wà yẹn fún ọ tẹ́jọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ́bi dé ibi tẹ́ẹ̀dì tọ́lọ́ ti gbàdúrà yín mọ́tò ni wọ́n wò owó ni wọ́n wò bọ̀t kò sí tẹ́lọ́rùn bẹ́ẹ̀ àpẹ́ ọ̀rọ̀ díẹ̀ tó bọ́lọ́gbọ́ o kọ́lọ̀ ní oyé o ọlọ́run sọ̀nà rẹ ní rere láti ṣàwọ́ ní tó contribution
0: ẹ ṣe gan, ó dàrọ̀ sà, ẹ ṣe gan, ó dúpẹ́ gan, ẹ ṣe o, thank you sir, ẹ ṣe gan sir.
6: Gbọ́dọ̀ bàjẹ́ o, ẹ jẹ́ àjọ tuntun, nítorí ọmọ, ẹ jẹ́ àjọ tuntun.
0: Ẹ wo ọ̀rọ̀ tí bàbá gbé kalẹ̀ yìí, ọ̀rọ̀ ńlá ni o. Hello? Hello?
7: Doctor.
0: Kábíyèsí sá.
7: The doctor.
0: Ah, ẹ ká lẹ́ sá o.
7: Afọbajẹ. Mo fẹ́ fọ ilé fún gbogbo àwọn elétò òtò yìí kan máa bá fi dókítà yẹn sí ẹ jẹ́ kó kárí. Dókítà Adéyinka ọjọ́ máa fi sí dókítà ọgọ́nú ẹ̀bẹ̀ yẹn.
0: Ẹ ṣe gan sir.
7: Mo ti ń pè látàárọ̀ àti fún ẹwọ́ ẹwọ́ yìí yáda sí ìgbà wọ́ọ̀dù yẹn ti wáyé kó fẹ́ káfọ́ rí ẹ̀.
0: Ẹ ṣe.
7: Anybody tó bá fẹ́ máa pè é sí kan máa fi dókítà yẹn sí.
0: Ẹ ṣe gan sir.
7: Àwa ló ti àpáta àwà tá a wà pẹ̀lú yín tí dókítà yẹn máa wà níbẹ̀. Mo sọ fún gbogbo àwa tá a jẹ́ àwa tá a wà níbi ètò yìí. ajẹ fans awa fans eto yi
0: se se
7: come about doctor
0: se
7: yes se adeyinka
0: se se
7: eni ta te na ba de fe bere program se doctor ayinka gori
0: eto even even mo ti gbagbe tele tele mo ti repeat ara mi ah doctor
7: ba ja ba ta ni time time ba te ti se wi e ni
0: be o ko ti wala a se wi re like
7: pe no program akoko yen mo ti pe amọ mi o wole o ringi awon eyan po lori kini ki maru ta se se le ri ya yen pe ta koko yen
0: ah mo si le mo le ri pe mo si le mo si le ri pe tabi o gan si le pe mi lola
7: te ba ma ri pe
0: okay
7: mo fe fun ni kini kan ni
0: okay
7: ni loro so ni
0: okay.
7: Psalm 64. Psalm okay. 64.
0: Okay.
7: Psalm 25.
0: Okay.
7: Psalm 181:18.
0: Okay. Okay.
7: Psalm 24.
0: Okay.
7: Sa. E je ki ya yen ko ka gugu sam ye ti nu mi.
0: Okay.
7: Ko wa fi yo si. Ko fi won gugu le yen.
0: Okay.
7: Ko wa ni le gugu yen.
0: Okay.
7: Wa finu ewe. Iya yen eleshu ni o wa lati wa fe da iya o fe wa da o fe wa da iyo o fe wa da okuta. Sinu anfani idile iyawo iyawo omo e. Kini ta to nkan to ti di to ti fun lati bi gege bi ti mama wa kan so. Won ti ni awon group to je pe won jo je egbe ajẹ ni yan won ti ri omo mu o ti wa fe pe lati odo yawo lati le ba lati le sise yin lati gba wole ko kai lati ka sam yen te ba le ri pe e gba mi so sam yen fun 24 yen ori keta ori ta ni ogun ni oke lo
0: ẹni tó lóyún àtẹ
7: ẹni tó ní yes tó ní ọmọ tó ní mo tó jẹ pé ó kù búra ẹ̀kan sí ìṣẹ́kùn òun yóò dúró níbi kọ̀kọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ ni tó bá ka sáàmẹ́rẹ̀ rí yẹn kó kà sínú omi kó fi wọ́n ilé yẹn kó fi wẹ̀ síyá yẹn tó bá fi lo oṣù kan níbẹ̀ yẹn kó tó di gbádẹ rẹ ẹ má pè mí ní bàbá àlùpẹ̀tẹ̀ mọ́ ẹ gbà bẹ́ẹ̀ ó ṣe kù.
0: Ẹsẹ oye mi sa dadi ojo ti lo
7: o ku se jumeta
0: sa
7: won ti pa won ti kun enu ni fa oro lo gugun
0: okay
7: to je koko ni e pa mi fun ni sam ni
0: okay
7: e try lati je ki sam ni kan
0: okay sa
7: anybody ka le jo wa ni eto yi ton ba ngbo to gbe re ba fe sele kan lo sam ni pe gugun olohun o ti boye
0: mi o amen
7: so ẹdákun ẹyin tẹ jẹ fáǹsì wa adeyinka dr adeyinka láti ní lọ dr ó máa wà nbẹ
0: ẹyin
7: náà bá gòye ẹ máa kọ sọ sí dr adeyinka
0: ó ti bẹrẹ ètò okay sir. Ẹ ṣe o, mo dúpẹ́ o. Yes sir, mo mọ lóore sir, thank you sir. Yes sir, yes sir. Adeyinka. Mo dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin bàbá àti màmá mi. Ẹ ṣe gan-an, mo dúpẹ́ o, mo mọ̀re o. Mo mọ̀ ọ́ lóore púpọ̀ púpọ̀. Fún gudugudu méjì àti ẹ̀yà mẹ́fà tẹ́ ẹ ṣe. Ẹ̀yin tẹ́ ẹ dá sétò lálẹ́ tèní. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an gidi. Ojú òní tì yín ẹ̀ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Agbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ara ànúgbà. Ẹ̀kùn àánú òní tì mọ̀ wá. Lórúkọ Kristi. Dọ́kítọ̀rẹ́. Ọtúnba Isaac Adeyinka. Mòro àtètè kan tábà ń tilé ìfẹ́ bọ̀. Ní kì í lálẹ́ tèní. Ẹ̀yin tójú ń dùn yín. Tẹ ní glaucoma tàbí cataract. Ẹ̀yin tójú yín wà mí tójú yín ṣe pin. Ẹ mọ́ fi ṣeré. Ẹ kàn sí mi lọ́la. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Number Mary 08 0 64 47 47 94 ni adigba yi lola ni badon na se le dumare number mere te ba nbo ile pe mi 08 0 64 47 47 94 08 0 64 47 47 94 Wale fe Christi lowo kasun layo kaji layo o da rosa o da roma o da ro eyin ore o
8: ebi ogbodo baje
0: o di joma je ni
8: ogbodo baje o
0: Dr. Isaac Adeyinka ninki wa wi pe o di joma jo o da bosa
8: ko mo ogbodo baje o ari ore ogbodo baje ko mo ogbodo baje o
9: Unkile, umile, unkile, umile.
10: Yeah,
9: yeah. She be a
11: Splash 105.5 FM, the integrity station.

0: nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀ tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tí ìtaná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n já yín sí ti independence day cashport àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Lágelú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Growing moments are filled with chances to be active and learn.
2: Did you see, Mom? I made such a big jump.
3: Great job, my boy. You get better with each game.
1: Choose LactoGrow 4 to support your child's active growth. LactoGrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
2: I feel so strong.
1: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
4: Ẹjọ́ ẹ fún mi níláàjì ìgò.
5: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
6: Àpò pélébé òróró 90ml power oil tuntun, ₦300 péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
7: Power oil, hey, power oil.
8: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac bòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: for your hustle, for your moment. Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Hello, superstars!
4: Are you ready for the smartest showdown of the year?
3: Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss a single moment.
5: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
10: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807 112 4000.
10: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: boju mo ba ti mo ba e ise la gbo poroporo do o bi ajin ba ti din dododon ise la gbo woso woso konkoso o tun do ni peki akorawa lori oroyin ti fun tedo iroyin o gbe be o dun be ta gbe wa kayin mole monu moto mo ofisi mo ju ona mo ibi gbogbo te tin lanfani lati mo gbo wa wo wa ni dede asiko yi amoku amojuba eyin ayajo odun ominira lagba lowo eledua gbogbo bi ta tin reti ominira la wa no ro ominira nbe o ni won ba agba ti Nigeria ti ri ominira to si n sayajo e eleyi ni odun kerinde ni aadorin ti Nigeria ti gba ominira lagba lowo eledua gbogbo bi te yin na tin reti ominira ominira jade si oro jade ase fun mo lorun eri loku lagba woli igbo e jere woli kai pamata eh maje ki emi o gun mi o maje ki emi o gun mi o tori wi pe ke fun gbogbo ara saje bi sese fun lagba lowo eledu ayi ti te fun gbo wa ko ni din te mo na wole lori omo mi temi lade aloko omo mi ti mo training o ti pegan mi ba ri o ti wo na ti n come up inu mi o si mo do pe ah omo de ojo o n dagba re
1: e ba ti fe te bayi beyin ba ti fe te enu ri omo le bi bi gare ta ni
0: mo fo lo so mo fo mo dudu baba re mo fo lo so di wonu olorun
1: so re mi gbagba ti mo so fun chacha pe mo gba be ni wi pe so mo pe ile yoruba gbogbo okun won ni mo ba di ran dubai ka sa mo bowo fun won ni
0: awon to ran dubai desi awon to ran dubai desi emi o ran dubai mi ga se ti awon desi lo nba awon to ran
1: dubai mi ba se wa fun won ni owo o
0: mo ko ba ki mi lo eyan ara le o ya desi ti ale ba o
1: mi ba ti wa fun won lo mo o bo ti wa wa to ba wa koja aye re
0: mo fo lo so
1: iwo na mo pe
0: mo fo lo so
1: se yara ile mi na ki o mo ni akoju ma tun koju ma koju mama oni ni ojo kini osu kewa ni odun 2026 eleyi to je ojo pataki ni orilede Nigeria omi nira eleyi ta gba ku ni domi nira mo wa lara o
0: ami ase
1: e bi to si tin ni wa lara to an beledumare ko ba wa bu omirin ko le je ko mo odun fun wa lase eledumare temi rade loko un loruko titemi amoran mi na si ni wipe e je ka nife orilede wa nigba ta ba nife orilede wa yo mo han ninu gbogbo ta ba nse opolopo n ta n pariwo na owo wa na lo wa e je ka sa tuse ti fun tedo royin re ni kanin omo lo abi splash 105.5 fm awalagba awala koko awa na ni baba won
0: mo ro ko won ni ki kushi o wa safu wanti ni sugbon mo ri pe ko gbe nkankan dani
1: kushi ti kushi gbe ri wa
0: ni o ye ke se nla le do o ye ke se
1: na ni won wa se o kushi ta de wonu le
0: desi iwo na o tun le se mi la le do ko da bayi kevin iwo na o le se mi la le do o da olowo ba wa se
1: la le do won na se re
0: o ya o bi mo se gbe oju mi sori oke won ni pe ni bo ni iroyin mi akoko ti wa iroyin akoko ni mo ri o lati nu iwe iroyin Daily Post to jade fun ti aro yi leyi tin salaye oro wipe are orilede wa Nigeria Bola Ahmed Tinubu in lo ti buwo lukasagbua o ti ku laba o ti dofin eyin o ni atunse si aba eto suna odun 2025 are ti buwo lu e mo gbo gbogbo didon die ngba ta ba darin gbogbo royin ti fun tedo
1: to iroyin eleyi temi o kokoko ka kori re lowo mi ohun na lo nsoro nipa apabio eni ti se are ile igbimo asofin agba ile yi ibi to tin so fun gbogbo awon omo orilede Nigeria wipe e sora gege bi eto idibo gbogbogbo todun 2027 bo se n bo to n sumo legbegbegbe o ni ise ri kini ti won pe ni AI o ni e sora fun o tori wipe opolopo awon eyan ni won ma lo ni ona ti o da lati ma fi se ipolongo ibo won ni e sora tori wipe isora bayi ohun na bi ifura bayi òun náà lo ògùn àgbà ìwé ìròyìn daily post ló gbé ẹkùnrẹrẹ ìròyìn ọhún.
0: a jẹ́ pé daily post la fi kánkó ìròyìn láàárọ̀ yìí ìròyìn eléyìí tọ́pẹ́ tó súnkàn daily post náà ni ló ń ṣàlàyé wípé ṣe é rántí àjọ ìdàndàn ìjọba àpapọ̀ tí wọ́n pé wọ́n dálẹ̀ lọ́nà tí ò bófinmu ìròyìn tí mo gbámú yìí tí mo fún lọ́rùn mọ́lẹ̀ ìní ṣàlàyé ọ̀rọ̀ wípé Adéyẹmí wọ́n ti sọ́ngọ̀ rẹ̀ ńṣe ni NC lọ́gọ pé ó yà nìṣó ní ọgbà ẹ̀wọ̀n kùdé wọ́n ní kọ́ lọ rèé mọ́ jẹ̀wà ń bẹ̀ ná títí tí wọ́n fi mọ ibi tó rí ń bọ́rùn rè lórí ọ̀rọ̀ Adéyẹmí ṣe rántí Prince Adéyẹmí tí ó pé ó lọ rèé ṣe àgbékalẹ̀ ìdàndàn àjọ ìjọba àpapọ̀ ó ti wà ń kùdé báyìí ibẹ̀ lòun ó ti mọ kí Happy Independence kùdé kọ́lọ̀ ó ṣàánú ẹni o.
1: tó ìròyìn eléyìí òun náà ló ń jáde láti àkàtà ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà níbi tí wọ́n ti ń sọ wípé àwọn ń béèrè owó òṣìṣẹ́ tó kéré jùlọ tuntun òun náà làwọn ń béèrè o àti owó pẹntiró eléyìí tó gbẹnu sókè pé kò já wálẹ̀ o èló ni wọ́n wá ń béèrè èló ni wọ́n fẹnu kò lé lórí kí ni àwọn ìgbésẹ̀ eléyìí tí wọ́n fẹ́ gbé láti lè jẹ́ kí eléyìí kó wá sí ìmúṣẹ ìwé ìròyìn the punch ló gbé ẹkúnrẹrẹ ìròyìn ọhún ẹ sì gbọ
0: ṣé ìròyìn ẹgbẹ òṣìṣẹ ló kàn.
1: bẹẹni
0: ìmọ̀ ń bẹ lọ́wọ́ tèmi náà ó ti di àbùsá àbùnú o ìwé ìròyìn punch lèmi náà sì rí o
1: lọ́rọ̀
0: lómìnira nàìjíríà a jẹ́ pé bóyá kèmi ó ṣẹ́wé lè lápá abẹ́hùn ìwé ìròyìn daily post ó ti dáńgbà náà ìwé ìròyìn daily post ń ló gbé ìròyìn eléyìí tí ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹ̀yin arámi nínú òṣèlú o gbogbo ohun tó bá gbà ìníkà ẹ̀dí àrípa fún o nítorí wípé tí ààrẹ Bọ́lá Tinubu tó bá tún fi lè jáwé olúborí nínú ìbò ààrẹ tí ń bọ̀ yìí lọ́dún 2027 tí ààrẹ Bọ́lá Tinubu tún fi lè jáwé olúborí nǹkan ṣe ìṣẹ̀mí àwọn amechi ní sọ bẹ́ẹ̀ fún àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú ADC wípé a jẹ́ pé tí Tinubu tún fi lè wọlé lẹ́ẹ̀kan sí ní 2027 a jẹ́ pé ká mọ̀ kọ́ni pé àmírelé òrelé ọlọ́jọ́ o ni o bàbá nínú òṣèlú a jẹ́ pé káwọn ọmọkùnrin àmírelé nù àwọn ti rìtáyà nù kò sí òpù fún ọmọ nínú òṣèlú Nàìjíríà.
1: bí amechi wá ṣe ń sọ ìyún náà ni wike ń fèsì fún padà wike sọ̀rọ̀ ó ní wípé bí ààrẹ Tinubu bí ò bá ẹ lè jáwé olúborí ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Abuja ó ní ẹ̀wọ̀ òun ó kọ̀wé fipò sílẹ̀ ó lóun ó resign ni o eyín ni wike òun náà ló sọ bẹ́ẹ̀ ó ní tí ààrẹ ò bá jáwé olúborí ní Abuja àti ní ìpínlẹ̀ Rivers àjẹ́ pé òun ṣetán láti fi ipò òun sílẹ̀ ìwé ìròyìn the punch náà ló gbé ẹkúnrẹrẹ ìròyìn.
0: tèmi ladé tí mo sì sọ fún ọ pé kó o mọ mọ punch kí ló tó ń sinmi lẹkì báyìí láàárọ kí ló tó ń sinmi lẹkì ó dáa náà ìròyìn tó tún mọ ni mo sì ní ó kàn tí mo fẹ mú lọwọ mi o tí tinubu ń sọ pé òun ó resign tí wike.
1: ṣé o mọ̀ wípé kódà bí òṣèlú punch bó ṣe ní òwe ìròyìn míì náà àwọn ìròyìn tó bá ti jẹ́ kẹ̀gbẹ̀kẹ̀gbẹ̀ báyìí gbogbo ìwé ìròyìn ni máa ń gbé.
0: ó mọ̀ wàá lágbára báyìí ó bó láti àṣẹ báyìí ó dá náà lórí ìfẹ̀hónúhàn tó wáyé ní ibi ẹbù fọpo lámú ìyún ni Dangote ń ló ti nà ká lébù sáwọn alágbàtà wípé ẹ̀yin lẹ fà á tí wọ́n bá sọ wípé kí ló dá kinní ọ̀hún lẹ̀ eku tí ń jẹ́dá ìní eku tó dá yìí lẹ̀ ìní ń jẹ́dá wọ́n lẹ́yìn nù ẹ̀yin alágbàtà ẹ̀yin lẹ fà á tí ìfẹ̀hónúhàn tó fi wáyé ní ibi ibùdó òfọpo lámú ìyẹn lámú refinery ẹ mọ gbọ́ làbárí ẹ̀ ńgbà bádàrin gbogbo ròyìn.
1: tó àròyìn eléyìí òun náà ni ó ń jáde láti àkàtà ọbàṣà ẹni tí í ṣe abẹnugan ilégbìmọ asòfin ti ìpínlẹ èkó òun náà ló sì sọ fún àwọn ọmọ ẹgbẹ òṣèlú apc wípé ẹ yàgò fún wàhálà ẹ mọ tẹtí sílẹ fún àwọn aríjẹ nímọdàrú àwọn tí ó ṣì yín lọnà oníṣẹ rí 2027 bẹẹ ṣe jáwé olúborí òun náà ni kẹ gbájúmọ ọbàṣà ẹni tí í ṣe abẹnugan fún ilégbìmọ asòfin ti ìpínlẹ èkó òun náà ló ń sọ bẹẹ o fún àwọn ọmọ ẹgbẹ òṣèlú apc.
0: ìròyìn eléyìí tí ọwọ́ mi tún tẹ̀ yìí ní sọ pé bílẹ̀ yóò bá wọ̀ a sì gboko bòmíì lọ olórí ẹgbẹ́ àwọn tí wọ́n ń ṣe àtìlẹyìn fún peter obi nípínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ń pè ní obedient movement sunday òní ń ló ti léwájú ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú obedient movement tí wọ́n sì jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú labour party wípé ya àwa tá à ń ṣe obedient tí à ń tẹ̀lé obi nípínlẹ̀ ọ̀yọ́ a ṣe obedient mọ́ a fẹ́ collapse structure sínú apc ni wọ́n bá kóra wọn rẹ́rẹ́rẹ́rẹ́ ó dín nínú ẹgbẹ́ òsèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ mọ gbọ́ làbárí ẹ wo ẹyin obedient tí à ń ṣe yìí ó jọ pé kò fẹ́ pé ẹ jẹ́ àmọ́ lọ́nu APC ẹ mọ gbọ́ làbárí ẹ ń gbà bádàrin gbùngbùn.
1: Tọ́ ìròyìn eléyìí òun náà ló ń jáde láti àkàtà Òbí fúnra rẹ̀ yóò ní Peter Òbí ibi tó ti ń sọ wípé ta bá ń sọ̀rọ̀ nípa ìwà ọmọlúàbí ó ní ẹ jẹ́ kó jẹ́ eléyìí tó jẹ́ ojúlówó tó jẹ́ òtítọ́ tó fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa ó nítorí wípé ó ṣe pàtàkì Peter Òbí òun náà ló sọ bẹ́ẹ̀ o.
0: Ìròyìn eléyìí ní sọ wípé ọlọ́mọ wa gbà wá o àbí bò ló ṣe wá jẹ́ táyé fi wá sámálámálá báyìí. Àwọn igun tí ń polongo òbò fún Sàràfà Àlí láti di gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ òní ẹ bẹ̀rẹ̀ sí ní nàka lébù sí gómìnà Ṣèyí Mákindé pé ha ọba tó jẹ tìlùú tòrò tìlùú dáa táwọn èèyàn kọrin pé à ń dí ẹyin mọ́ dòdò ó kọrin òní parẹ́ èyí tó sì tún jẹ náà tìlùú di fíagan táyé ń pariwo òbò sí ará àdúgbò ìtàn òní gbàgbé ẹ wo bí ebi ọ̀pàgbà fọ́mẹ́kẹ́ bí ṣe ń pa àwọn èèyàn bíi kàsí nǹkan nìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ó sì pé òun ti ń gba ṣẹ̀kẹ̀ndúgbe owó láti Àbújá kí wọ́n láǹfààní ṣẹ̀kẹ̀ndúgbe owó tẹ̀ ń gbà tẹ́bí sì fẹ́ lè mọ fáwọn èèyàn lójú nípínlẹ̀ Ọ̀yọ́ abẹ́ ìwárí nǹkan ni ọlọ́mọ gbà wá o lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé ti ń gba ṣẹ̀kẹ̀ndúgbe owó tẹ́bí sì fẹ́ fáwọn èèyàn lójú nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn tí ń polongo òbò fún Sàràfà Àlí ni ẹ sọ̀rọ̀ ẹ mọ gbọ́ làbárí ẹ̀ nígbà tá a bá dáàrin gbùngbùn ròyìn o.
1: Tọ́ ìròyìn eléyìí òun náà ló ń jáde láti akátá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà níbi tó ti ń sọ wípé òun ti ń gbé ìgbésẹ̀ báyìí o láti rí dájú wípé iná ọba kò ṣe ṣégeṣège mọ́ kò sí ìdákúrekú iná ọba mọ́ o oníṣẹ́ rí ibùdó ta ti múná eléyìí tó máa ń dẹnu kọlẹ̀ ó ní ó ti ṣetán láti jẹ́ kó dúró gírí kò sí wípé iná kú lónìí ó tún jíǹde lọ́la mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà.
0: Mo rọra dẹ́sikí mo fi ọgbọ́n ẹ̀wẹ́ láti yọra mi kúrò nínú ìṣàkóso Buhari torí wípé àbí tí mo ń sòye nǹkan tí ọba ti pé èèyàn èèyàn ò mórí lébù mí nítorí pé ìgẹ́tàsí bíi a ṣe lè bó ló tì mí amesí ńlọ́sọ bẹ́ẹ̀ tó pé òun fi ọgbọ́n ẹ̀wẹ́ òun fi yẹ̀bá kúrò nínú ìṣèjọba Buhari ẹ mọ gbọ́ làbárí ẹ nígbà bá dáàrin gbùngbùn ròyìn bó o ní ṣe ká dókè lọ́hùn ó yá dẹ́sì ọwọ́ rẹ àmúlélé bá a bá pé òkun pópọ̀ àlàyé ní dáhùn tí n bá pè rẹ Desmond kọ́ ọmọ dáhùn nígbèjẹgbẹjọ Desmond yóò kó yá ọwọ́ rẹ àmúlélé.

0: tó ẹ káàbọ̀ padà láti ojú ọjà ti fúnte dòrò yìí lè ń gbọ́ lórí ìkànnì splash 105.5 FM tá a lè ti ń bọ̀ sílé òfin báláwú ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn ẹ̀yìn ìròyìn eléyìí tí mo fẹ́ mọ fún yín ní kẹtẹpẹ rẹ̀ láti inú ìwé ìròyìn daily post tó jáde fún ti òní ló ṣàlàyé wípé ààrẹ bọ́lá ahmed tinubu torílẹ̀-èdè wa nàìjíríà ni ló ti buwọ́ lu àbá ètò ìṣúná eléyìí tí wọ́n ṣe àtúnṣe sí ti ọdún 2025 bó sì ti ṣe buwọ́ lu ó ti dòfin nu lẹ́yìn tí ń ṣàlàyé wípé àbá ètò ìṣúná ọdún 2025 ni ló di pé àsìkò oníná rẹ̀ wọ́n ti sun wájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ 30 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ló yẹ kí níná rẹ̀ ó tẹnubodò ṣùgbọ́n wọ́n ti sún àsìkò oníná ẹ̀ sí 31 oṣù 12 ọdún tá a wà yìí December 31st 2026 àkàlàsì ẹni tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì sí ìjọba ilẹ̀ wa nàìjíríà lórí ètò ìròyìn báyọ̀ ọ̀nànúgà òun ló ṣàlàyé ọ̀rọ̀ yìí lọ́jọ́rùú wednesday lánàá gẹ́gẹ́ bí ìròyìn tí mò ń ka ṣe ń ṣàlàyé wọn ní ìbuwọ́lu ààrẹ òun ló wà lẹ́yìn ọjọ́ kan nígbà tí àwọn ilé asòfin ilẹ̀ wa nàìjíríà tí wọ́n ti buwọ́lu àbá ètò ìṣúná ọ̀hún tí wọ́n ṣàtúnṣe sí o wọ́n pe ilé asòfin àgbà àti ilé asojúṣòfin ilẹ̀ wa nàìjíríà ni wọ́n buwọ́lu àbá náà lọ́jọ́ ṣẹ́gun tuesday 29 oṣù kẹsàn-án ọdún 2026 tá a wà yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí mò ń ka ṣe wá ṣàlàyé wọ́n pe ìsúnsíwájú ìgbà tí a fi náwó àbá ètò ìṣúná 2025 léèléyìí tí wọ́n buwọ́lu yìí yóò wá fààyè gba àwọn iléeṣẹ́ ìjọba àti lájọlájọ gbogbo láti dájú wípé wọ́n ṣe àṣeyọrí àwọn iṣẹ́ àkànṣe ìjọba tó ń kálukú wọn ti dáwọ́lé wípé ó yá ẹ máa gún ọ̀sán ọ̀hún kò ní í séwu lọ́lẹ̀ ẹnu òlóró ẹ máa náwó lọ ẹ máa náwó lọ. Gẹ́gẹ́ bí ìròyìn tí mò ń ka ṣe ṣàlàyé wọn ni ààrẹ bọ́lá ahmed tinubu ni ló wá gbé kùndùs fáwọn olórí ilé asòfin ilẹ̀ wa nàìjíríà wípé ẹ ṣeré bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe léyìí tẹ tètè buwọ́lu àbá ètò ìṣúná ọ̀hún tá a ṣàtúnṣe sí wọn ni eléyìí ṣàfihàn wípé àjọṣepọ̀ eléyìí tó gíríkì tó jẹun kánú ni ló wà láàrin ẹ̀ka aláṣẹ àti ẹ̀ka asòfin ilẹ̀ wa nàìjíríà ní ojúpọ̀nà ìdàgbàsókè ilẹ̀ wa nàìjíríà bẹ́ẹ̀ bá fẹ́ gba báláǹsì ẹ̀ ẹ wo ìwé ìròyìn daily post tó jáde fún ti àárọ̀ yìí o.
1: tó ẹ jẹ́ kẹ́mi náà lọ sí àkàtà rẹ̀ bọ́lá ahmed tinubu gẹ́gẹ́ bí ààrẹ wa bó ṣe bá wa sọ̀rọ̀ lónìí ti ṣe àyájọ́ ọjọ́ tá a gba òmìnira lórílẹ̀‐èdè nàìjíríà o. ibẹ̀ náà ni ààrẹ bọ́lá tinubu ló ti sọ síta gbangba yàyà wípé àsìkò ìṣòro àsìkò wàhálà àsìkò làálàá náà ni ó mọ̀ ti kọjá o. torí wípé àtúntò eléyìí tí òun ṣe ní ẹ̀ka ètò ọrọ̀ ajé òun náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní ìsú èso rere báyìí o. gẹ́gẹ́ bó ṣe sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láyàjọ́ òní tó bá wa sọ̀rọ̀ nípa ọjọ́ òmìnira wa o. ó ní wípé àsìkò tá a wà báyìí àsìkò tá a máa jẹ mùdùmúdùn wàhálà àti àwọn nǹkan tá a ti fojú winá sẹ́yìn ni o. àsìkò ìlọ́rọ̀ wa náà ló ti dé báyìí o. nígbà tó sì ń ṣe ìkìlọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú eléyìí tí wọ́n ń pè fún ìdápadà àṣẹ́lẹ̀ owó orí epo eléyìí tá a mọ̀ sí subsidy tí wọ́n sì ń lò ó láti máa fi ṣe ìpolongo ìbò fún ọdún 2027. gẹ́gẹ́ bí ààrẹ ṣe wí o ààrẹ tinubu òun náà ló sọ ó ní wípé ṣe rí ta bá ń sọ̀rọ̀ nípa àṣẹ́lẹ̀ owó orí epo eléyìí tí òun wọ́gi léyìí òun náà ni ó sì tí ì dájú o ní èyíkéyìí orílẹ̀-èdè àti láti jẹ́ kí orílẹ̀-èdè kó tún síwájú ni. ibẹ̀ náà ló ti wá ṣe àkàwé rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó bá ní àìsàn jẹjẹrẹ eléyìí tí dókítà sì sọ fún wípé àwọn ìgbésẹ̀ báyìí ló gbé tó fi rí ìwòsàn ó ní ọ̀nà méjì òun náà ni wọ́n sì sọ fún wípé tàbí kó o kàn lo oògùn eléyìí tí ó mọ pa ìrora rẹ̀ ṣùgbọ́n o tí àrùn jẹjẹrẹ yìí yóò mọ bọ́ fínra tí ó sì mọ pọ́ lọ díẹ̀. ó ní lóòótọ́ ni nígbà tí wọ́n bá sọ fún èèyàn wípé ó ní àìsàn jẹjẹrẹ ó ní inú rí ó bàjẹ́ torí wípé ìròyìn tí ò da náà ni ó kọ́kọ́ jẹ́ sí o. ó ní ṣùgbọ́n nígbà tí wọ́n bá sọ fún wípé ìrètí wà nípa ìtọ́jú àti àwọn nǹkan míì eléyìí tí ó mú lọ ó ní bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé ó lè ṣòro kí ó sì nira ó ní ṣùgbọ́n o tí aláìsàn ọ̀hún tó bá lè gbé ìgbésẹ̀ eléyìí tí dókítà gbà á lámọ̀ràn tó gbà á níyànjú ó ní èso rere rẹ̀ òun náà ni yóò jẹ́ ó ní ẹ má jẹ́ ká tanra wa fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ele to si ti pe dada o ni awon olori ni orilede Nigeria na ni won yan ki won ma logun ti o ma pa inira won mora na ni won yan laayo ti won si nduro fun ise iyanu ele to je wipe titi di oni ta nsoro yi ise iyanu ohun ko na ni ko wa o won ni gba to tun wa nsoro ohun lo o rora tase o rora soro o ju jabu o ju si eni to ti figba kan ri je igbakeji are ni orilede yi Atiku Abubakar wipe enu lala yi nko na lo soro eleyi to si so wipe afojusun ti tohun nipa asele owo ori epo bayi ati bayi ni o se lo bi won ba ile yan ohun ni odun 2027 Are Tinubu na lo wa ro gbogbo awon orilede Nigeria wipe se riru awon oro bayi e ma je ki won ma fi foju wa mara tori wipe eni to ba tun da wa pada si oko eleyi ta tin ro bo lateyin a je wipe o fe pa orilede yi tan fefenu wo oni tori wipe o lewu oro yi nko o po pupo sibe iwe royin the punch ohun lo gbe ekunrere
0: oya o e ma lo si ori Facebook Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan ibe leti lanfani lati mo wa loju loju e ma drop comment e ma like ke ma share ka jo ma komo lupo bo o olari waju deli lati olajumoke ari yin o opeyemi ola alesin loye serifati funke aziz olari waju deli lati olajumoke again akiyin o abiodun oluwadele Hey, thank you very much. Thank you very much. Hey, see, I'm going to drop a comment. I'm going to like. I'm going to share. Lori Facebook, Splash FM, 105.5 Ibadan. You know, you're late. You're talking about something. Lower me. When you marry, let's know. You wear on your daily post. Let it inside like you will pay anything. Your gagba. Fun ajo ojo bayi dandan ti pe won da le njo ni leyi ti pe ni ajo ti moju to idasi awon nkan to ni se pelu ile okere nile wa Nigeria lati ile ise are iyun Presidential Foreign Intervention Promotion Council FPIPC ti pe enikan ti poko re ni omoba Adeniyi Adeyemi ti po nlo da le omoba Adeniyi Adeyemi ohun oni pe won ti so ngo re o wipe ko lo re ma de wa o toro ninu ogba ewon kude latari bi ti foju re han ni waju ile ejo giga ijoba apapo tin joko ni ilu Abuja o gaga bi royin ti mo nka ise salaye won ni ile ise olopa le wa Nigeria in lo foju Adeyemi wino ofin wi pe eni to ba se ntenikun osiri oju ri o ri ntenikun oriri lori awon esun ti an fi kan ti an pe o da lori mi so papapo lati wuwa odaran iwa ti o bofin mu ati yiyi iwe ati pifire ni pente eyan o je won pe awon esun ohun in lo border lori conspiracy forgery ati impersonation eyan lara wa e tete bele je e ma gbo o won ni ile ise olopa ni won gbe iwe ejo kekekekeke oni ko bi mejo ni opojobo re sorun Adeyemi lati nu osu kokanla odun 2025 to koja yi eyin ni ti bere si ni fi eyan ejo ohun ni ti n ba po bi koko pelu Adeyemi mi pe awon bejeje a jo po koko ifunra wa bi an se npo Adeyemi na yi bi an se npo Adeyemi na yi won ni ke si Adeyemi nikan atawon meji mi na sugbon ti awon eyin to se pe nse ni an fe ki bi beba ti an si nwa won ti won o ti mo bi ti won wa won si o eyan lara wa won ni eyin esun ti an fi ka Adeyemi yi in lo fi die mule wi pe Adeyemi won pe o lo re se idandan iwe igbani sise to je ti joba apapo iyan ni won pe o forge presidential appointment letter won pe koda o tun lo re se idandan awon iwe to je ti ile asofin state house document ati awon iwe orisirisi mi be to se wi pe idandan gba ni ti soju lowo sugbon to lo re fi gbe awon eyan lorisirisi ni gogo ni Nigeria ati laju agbaye o gaga bi iroyin ti mo nka ise salaye won ni ti se agbejoru agba nile wa Nigeria ati alakoso fe ka eto dajo ni o ti wa gba akoso ejo na wi pe ahan eje ejen ba yin tesebo film o bere laarin ohun ati Adeyemi awon ojo fa ti o tora won o ya fa ni kemi na fa lohun ka wa do wen ti o jamo lowo o Adeyemi ni pe o so pe oluwa ohun ohun oje bi Enti se alakoso eka eto dajo wa so pe ehn nigba to ti le so waju ile ejo po je biun a je pe o ti fala pe ka mo bo se do lonu so pe bele do ba ti mebi elebi ini oni pe lori ikunle nigba ti wo si mebi elebi in to nso ni pe ka mo bo se jo lo won lo so be ni waju oni dajo Muhammad Garuba Umar won ni a je pe film bere laarin awa ati film bere a je pe ki ba wa taari re si ibi ti o ti lo ri mo je wa ngba na ko titi di igba ti a fi lanfani ati mo bi ti ori ba nbese re lori oro esun ti an fi kan gege bi iroyin ti mo nka ise salaye iyan agbejoro awon olupejo Rotimi Oyedepo SAN in lo salaye oro wi pe nigbati eni ti pe lejo to ti so wi pe ohun oje biun a je pe film bere ni o ti fala janu ka jo bere ka jo tese bo ko nka luku wa mo rojo re ko won so idi to fi mo pe ohun oje bi ka wa no so di ta fi ro po je bi en to ba si jamo lowo a je pe ko nka luku o mo scores en gbo baya akala se eni ti se agbejoro en ti pe lejo Genesis Francis on lo wa so eyin gege bi royin ti mo nka wi pe ewo a ti gbe iwe lo waju ile ejo wi pe ke gbo ni duro ni bara hun iyin o ni Prince Adeniyi Adeyemi pe ke bo n fi ile ko mo ti le wa jejo o lo ti gbe iwe lo waju ile ejo oni dajo Umar in lo wa sun ejo na si ojo 12 osu kewa October 12 wi pe a te waju lori igbejo Adeyemi to ba si ti wa ojo 12 hun ojo na la wa bere si ni gbo oro to ni se pelu pe se ka gbo ni duro Adeyemi abi ka mo gbo ni duro e iyun bail application won ni journal awon ma hia re gege bi royin ti mo nka se salaye lakotan o pe ijo ti an kokko gbe ejo ohun ti an kokko sun waju nibe ni adajo ti pase wi pe ah Adeyemi ta pe ko wa si ile ejo ki loju ofi wa won ni atun ri se ni saki oluwa mi ah ile to ba pase ko ya e pase elori gbe wa bo se gbigbe bo se riru e wo wa bi won ni leyin wa kati 24 bi an se wo Adeyemi denu pe han se bi ngba ta kokko pe o tele lona to mu owo da ni pe ko yoju o down sugbon nisin ipapa iyaka eniyan fi wo Adeyemi wa won sa ti pe o mo lo egbo won kuje ko lo re mo je wa nbe ngbo ba di ojo 12 osu kewa yi a mo bi ti ori ba nbe se re o
1: ti da to iroyin eleyi lo njade lati akata eni ti se are fun ile igbimo asofin agba orilede Nigeria eyin oni apabio oni wi pe e fura o oro to n so fun awon omo orilede Nigeria na nu wi pe e fura tori wi pe opolopo loselu na ni yo mo lo anfani eda imero eleyi ta mo si AI lati ma fi se makaruro lati ma fi doju ipolongo ibo won ru fun awon araalu o gege bi eto idibo gogogbo todun 2027 bo ti se sumo letan won ni are ilegbimo asofin agba eleyi na lo tun so fun wa lorilede yi o wi pe ko si eto idibo kankan eleyi ti o to ki eyan kankan ko fi emi re lele ni orilede yi o gege bo se nwi lasiko ijoko le apabi o so won ni a le so wi pe a ma fo fayo nigba te eyan kan ba jawe olubori sugbon ti jawe olubori re nko to je inira fun awon omo orilede Nigeria won ni ru jawe olubori be nko ko to eleyi ta ma se ayeye re tabi ajoyo le lori o ni e je ki figagbaga ki o ma waye ki olukaluku ko si ma se figagbaga re ni ona to duro re ati ona ti o ba ofin mu o ni e je ki olukaluku eleyi to ba fe dije dupo ki won ri daju wipe orilede Nigeria o gbodo wa ni eyo kan sibe la fi ti eto idibo se o la fi wipe ti eto idibo ba pari ka wa tun mo bara wa fa lobolobo tabi wahala o ni ki olukaluku ni lokan ara re wipe koda bi eto idibo ba pari ton orilede wa nko o se pataki o si gbodo wa ni eyo kan sibe o ni awon eyan ti won fe dipo onirunru mu na ni won ko pon dede fun won lati gba lowo ara won wi pe to mo gba nto wi o won gba nto wi o o ni sugbon won gbodo sise papo lati ri wi pe orilede Nigeria nko o ja fafa se o sun se waju se o ni looto agbodo bara wa jiyan looto agbodo ni awon eje ayede eleyi to mu ogbon lowo o ni sugbon o agbodo je ki eleyi ko fa ija laarin esin si esin agbodo je ki eleyi ko fa ija laarin eya si eya tabi laarin agbegbe si agbegbe tabi kari wipe awon apa abi kan lorilede yi na ni won koju apa abi kan nitori idibo o ni eje ki olukaluku oludije ki won jade sita ki won so ohun ti won fe se fun awon omo orilede Nigeria ki awon omo orilede Nigeria bere awon ibere eleto lagbara lowo won ki won si down si kon si fi awon omo orilede Nigeria sile lati teka fun enikeni eleyi to ba wu won latara ipolongo won oni asiko ti to bayo lati wa owo iwaja gidija gan bole asiko ti to baye lati mu iberu bojo eto idibo kuro lokan awon araalu ati lati ma tan atan kale awon iro ohun ti ojo eleyi to je wipo ohun gangan ohun na lo si ma tan kale ni kiakia ti o si je ki awon omo orilede yi ki won padanu otito abi igbagbo eleyi ti won ni ninu awon olori won o ni ohun so lekan si o ko si eto idibo kankan eleyi to to ki awon omo orilede ki won fi emi won lele be si ni iru aseyori be nko ko nse eleyi ta gbodo gbe ilu ka gbodo gbe sekere ta ma fo fayo fun nigba to je wipe iru aseyori be o mu inira ba awon omo orilede yi ni oni fun ide eyi e wa ni oju lala kan fin sori o e sora o e fura o tori wipe opolopo ni o ma lo anfani eda imo ero yi eleyi ta mo si AI lati ma fi doju nkan ru o ati lati ma fi paro lati ma fi se atankale iro gege bi eto idibo bi o se nsumole o oni kolukaluku jade ko so n to fe se fawon omo orilede yi kawon omo orilede yi na ki won si teka fun eni to ba wu won gege bi eto eleyi ta ni apabio ohun lo so be
0: o ya desi owo ori amulele ja polowo oja en lembe e ku kale
2: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
3: Look, Mom, I'm getting better every day.
4: You sure are. I am so proud.
2: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
3: This is my favorite.
2: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
5: Join us as we celebrate the 37th Adult Harvest Anniversary of Sion Magna, Okiayo Parish. Theme, Jehovah Tsuri, the Lord is my rock. We start with Holy Week on September 21st to 26th. Monday 28th by 10 p.m., it's Revival. Theme, My God, in Him I Trust. Tuesday 29th by 12 noon, it's Youth Program. On Wednesday 30th by 9 a.m., it's Service for the Needy. Thursday 1st of October 2026, it's Free Medical by 10 a.m. and New Moon Service by 10 p.m. Friday 2nd October by 10 p.m., it's Tauda Praise. Pelu awon olori emi lolokanjokan. Zion Choir, Remlekun Amos, Tope Olaje Ngbese, Kemi Robot, Iyanu Oluwa Praise, Segun Jibout, Mr. Alujo, Stephen Praise, and Aje Wole Edin. Ojo Sunday, Ojo Kerin Osu Kewa, alada gbogbo pe pada si Olorun. Pelu Harvest Thanksgiving, Basa Sales, and Widows Program. It's Sion Magna, Okiayo 37th Adult Harvest Anniversary at Celestia Bus Stop, Ajib, Iyaganku GRA Ibadan. Venerable Superior Evangelist O. Kayode, Shepherd, Prophetess Elizabeth, Kayode, Mama Okiayo Lolubalejo Agba. Jesu duro de o.
6: Ah, Tunde, o ti pari ti yi ni.
7: Bami, ti yi odo rara be ti anti sade ma npo fun wa.
6: Aba, miliki ti mo ma lo ni gbogbo igba na ni kilo de to fi yato.
8: Nitori pe o lo miliki to ni ora wara to pe ni egbon mi. Olandia Full Cream Ever. Asere mi niyan o. O ku fun ora wara to sara lore. O si ni adun to dara pupo. Ti e ba fi npo ti yin, e o ma ri iyato ninu adun re.
6: Olandia Full Cream Ever. Mo ro pe woju miliki ti mo ma ra lo ni.
8: Rara o ko won rara. Iye kan na ni pelu awon miliki mi. Ra apo miliki 120 gram. Apo kan iwon meta ni.
9: Olandia Full Cream Ever 120 gram. Ra wara to ku, adun to yato ni iye to to. Apo kan iwon meta ni. Yen Olandia Full Cream Ever. Ko si ma lo si waju pelu agbara wara ma.
10: Hello, superstars! Are you ready for the smartest showdown of the year? Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg's Superstar? The countdown begins. Don't miss a single moment. Superstar Quiz Show!
0: To eka bo pada lati

0: ìròyìn ilé tí ń pariwo ìyá àjẹ̀bú mọ̀ bá ń fà á já ara àwọn fà á já ẹ̀yìn nílé iṣẹ́ yìí nìyá àjẹ̀bú wà ẹ̀yìn tẹ́ bá ti rí ìyá àjẹ̀bú ẹ bá ń fà á já. Ó dáa náà ìwé ìròyìn the punch ló gbé ìròyìn eléyìí o ṣùgbọ́n méjì ni màá kó ní àbùsáàbù tó ló lẹ̀pọ̀ bíi búrẹ́dì oúnjẹ ni eléyìí tí mo kọ́kọ́ mú ní ṣàlàyé wípé ohun là mọ́ fàfà ìdí igi là bà á ṣe rí tí ààrẹ Bọ́lá Tinubu tí ọba fi lè jáwé olúborí ní olúùlú lẹwà Abuja àti nípínlẹ̀ Rivers sitin òun ó kọ̀wé fipò ó lẹ̀ ní o Iyesan Wike alákòóso fólùlú lẹwà Abuja ní ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀ wípé tí Tinubu bá fi lè lulẹ̀ nínú ètò ìdìbò ààrẹ tí ń bọ̀ yìí ní FCT olúùlú lẹwà Abuja àti nípínlẹ̀ Rivers kí ló tún wá kù fóun mọ́ kí lòun ó mọ wá ṣe ṣó máa kiri mẹ́rẹ̀ yìí ṣègbó ní Abuja ni ó túmọ̀ sí pé ojú ti ń nu tí Tinubu bá fi lè lulẹ̀ lábùjá wọn ni orí nǹkan gbogbo gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ gbogbo gìrìgìrì gbogbo gàràgàrà iná nu ìlọ̀gá rẹ̀ ti lulẹ̀ lábùjá òun ó tún lulẹ̀ nípínlẹ̀ rẹ̀ náà tiẹ̀ bọ̀ ó ní òun ọ̀yà tètè kọ ìwé pé tó òun ò ṣe mọ́ o wọn ní ẹ̀yìn Iyesan Wike ló sọ̀rọ̀ yìí níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó wáyé láàrin òun àti àwọn tí wọ́n jẹ́ atọ́kọ̀ṣe ní agbègbè Apo tí ń bẹ nílùú Abuja wọn pé ibi ìfọ̀rọ̀wérọ̀ náà ó ní Wike ti sọ̀rọ̀ tó fi sọ wípé ṣe rí ìgbìyànjú tí òun ṣe nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu láti rí dájú wípé ààrẹ jáwé olúborí láwọn ibi tó ń ti ní kápá nínú àtẹ̀jáde tó bóde lọ́jọ́rú Wednesday lánàá látọ̀dọ̀ olùbádámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn sí Iyesan Wike ìyún ni lérè Ọláyinka ń ló fi ọ̀rọ̀ náà bóde ló kọ Wike wípé ọ̀gá àwọn ti sọ̀rọ̀ ó sì ní kóun ó fi ìtàkì gbogbo ọmọ nàìjíríà ò lè gbọ́ wípé tá a bá fi lè dìbò ní ọjọ́ 16 oṣù kínní ọdún 27 tó wá padà lọ rèé já sí wípé ààrẹ Bọ́lá Tinubu ó wá lulẹ̀ ní Abuja àti nípínlẹ̀ Rivers ó ní àjẹ́ pé ìjọ kejì báyìí tó bá ti di on the 17 January 2027 Wike ó sì kọ̀ wípé tó òun ò ṣe mọ́ o òun re lẹ́nu àjẹ́ wípé kí ló kù tó ń fẹ́ máa dúró mú nígbà tí ẹni tó gbé òun sípò tó ti lulẹ̀ àjẹ́ pé kò sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ kóun kángárà òun kọ́ ọmọ ọba tó ń lọ ẹ lọ rí gba báláǹsì ẹ̀ nínú ìwé ìròyìn punch tó jáde fútó ní ẹlẹ́ẹ̀kejì tí mo kó wọ́n lẹ̀pọ̀ bíi búrẹ́dì oúnjẹ ó ní ìròyìn eléyìí tí mo gbá mú yìí o lẹ́yìn tí ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ikọ̀ tí ń polongo òbò fún Sàràfà Lì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní wọ́n ti nà kàlíbù sí gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti olùdíje sípò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APM ìyún gómìnà Ṣèyí Mákindé wípé ó ti kùnà láti gbé agbada ebi ọ̀pọ̀ àgbàfọ́ mẹ́kẹ́ tó wà lórí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ láti gbé sọ̀kalẹ̀ láti sọ ẹ̀rú wọn kalẹ̀ kó sì mú kẹrin ọpẹ́ ẹ̀kẹ́ wọn pé ó ti kùnà gómìnà Ṣèyí Mákindé ẹ lè mú kí ebi ó kúrò nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn èèyàn wá ń pariwo ebi ń pa wá o Ṣèyí Mákindé ebi ń pa wá o wọn ló sì ti sọ wípé owó tí òun rí gbà látọ̀dọ̀ ìjọba àpapọ̀ pó tún ti ó tún ti lé tèmi bọ̀ sí owó tún ti pọ̀ sí níbo owó ti á pọ̀ sí ṣé bó yẹ kí ìṣẹ̀wò dínkù ni gẹ́gẹ́ bí ìròyìn tí mò ń kà yìí tó jáde látọ̀dọ̀ ìgbìmọ̀ tí ń polongo òbò fún Sàràfà Lì léyìí ti Bísí Ọládélé tó jẹ́ ọ̀gá àgbà fún ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ tó buwọ́ lù ni ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣe rí gómìnà Ṣèyí Mákindé ohun gangan fúnra rẹ̀ lọ jẹ́wọ́ ó jẹ́wọ́ wípé lóòótọ́ owó ti pọ̀ sí o kóhun ọmọ kùnrin owó ti pọ̀ sí o ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà wọ́n ti ń taari ṣẹ̀kẹ̀ndúgbe owó sáwọn o léyìí tó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu àtẹgbẹ́ òṣèlú APC wọ́n ń ṣe gudugudugudu méje àti yàyà mẹ́fà lórí ètò ọrọ̀ ajé lẹwa Nàìjíríà ń ló fà á tó owó fi pọ̀ sí tí ṣẹ̀kẹ̀ndúgbe owó fi wà wọ́n ní gómìnà Ṣèyí Mákindé ń ló jẹ́wọ́ ló sì fi ọ̀rọ̀ yìí múlẹ̀ lóòótọ́ nílùú Láfíà tí í ṣe olúùlú ìpínlẹ̀ Nasarawa pé níbẹ̀ ni ó ti sọ̀rọ̀ lọ́dún ajé Monday wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń gba owó tó tún lé tèmi bọ̀ dáadáa ó ní ṣùgbọ́n òun ò tí ì láǹfààní láti mú kí àdínkù ò dé bá bí ìṣe àtòsí bó ṣe ń fi àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ lápè àwọn ikọ̀ tí ń polongo òbò fún Sàràfà Lì lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ni ẹ wá gbé àtẹ̀jáde bóde wípé ẹdún ẹ̀yìn náà gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ẹ sọ pé owó tẹ̀ ń gbà ó ti pọ̀ sí ẹ tún wá lẹ̀ láǹfààní láti lè mú ìṣe àtòsí kó dínkù nípínlẹ̀ Ọ̀yọ́ ṣé ààrẹ Bọ́lá Tinubu ṣé ò ní ò wá bá yín mú kí ìṣe àtòsí ò dínkù ni ńgbà ẹ ti fún yín lọ́kọ́ ṣe báyìí lẹ́fọkọ́roko wọ́n ti fún yín lọ́wọ́ ẹ̀yìn lẹ́ mú kí ìṣe àtòsí ò dínkù bá bẹ́ẹ̀ wá gbà mí ni wọ́n ní ẹni tí ń sọ̀rọ̀ ló kọ ìgbìmọ̀ tí ń polongo òbò fún Sàràfà Lì nípínlẹ̀ Ọ̀yọ́ wọn ló sọ wípé ó túmọ̀ sí pé gómìnà Ṣèyí Mákindé bí ìgbà tí nǹkan ò yé bàbá yìí ni ọ̀rọ̀ tí ń sọ lẹ́nu yìí ó ní eléyìí sì fi hàn wípé aráàlú ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Nàìjíríà wọn gbọ́dọ̀ jẹ́ kásìkò Ṣèyí Mákindé kọ́ kọjá ìgbà tí yóò kú olóróyè 2027 pé tó bá ti yáa di ìbò tí wọn ó dì ní February ọjọ́ kẹfà oṣù kejì 2027 kán yà fìbò lé Ṣèyí Mákindé àti gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ kán fìbò lé hàn dànù nípínlẹ̀ Ọ̀yọ́ wọn ní ọ̀rọ̀ yìí ni ó bòde látọ̀dọ̀ Bísí Ọládélé tí ṣe adarí ìròyìn àti ìpolongo fún ikọ̀ tí ń polongo òbò fún Sàràfà Lì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o.
1: Tá a ìròyìn eléyìí òun náà ló ń jáde látọ̀dọ̀ ẹni tí ṣe olùdíje dupò ilé-ìgbìmọ̀ aṣojú ṣòfin àgbà ilẹ̀ yìí lẹ́kùn àríwá ìbàdàn nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP honorable olùsọjí alàdé eléyìí ti gbogbo èèyàn mọ̀ sí SOJ gẹ́gẹ́ bó ṣe ń fi ọ̀rọ̀ ìkíni ikú àyájọ́ òmìnira ṣọwọ́ sí àwọn olùgbé lẹ́kùn ìdìbò rẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ wípé a kú àyájọ́ òmìnira o lórílẹ̀-èdè yìí o nínú ìwé eléyìí tí òun fúnra ara rẹ̀ èyí ni honorable SOJ tó buwọ́lù ó ṣe àpèjúwe àyájọ́ òmìnira

0: jáde ká túyáyá ká túyáyá ká rọṣọ ká gbégé kele ká gbọwọ ijó gẹngẹ láti ṣe ayẹyẹ àyá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí náà ni wọ́n ń gbádùn ni wọ́n ń ṣe yàlà yòlò nínú wọn ń dùn ni wọ́n ń fò fáyọ̀ káàkiri ó ní lásìkò náà kò sí ọ̀wọ́ngógó owó epo ó ní lásìkò náà gbogbo ohun tí ẹnu ń jẹ kò gbowó lérí gegege ó ní ẹtú jẹ́ ká wo ètò ààbò ó ní kò sí ìbẹ̀rùbojò lásìkò náà ó ní ẹ wá wo lásìkò tá a wà yìí gbogbo àwọn ohun tóun dárúkọ yìí ló ti mẹ́hẹ̀ ló ti dẹnu kọlẹ̀ ó tún tẹ̀síwájú ó ní kí àwọn èèyàn kí wọ́n wá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ó ní ẹ kàn bí ẹ o ó ní ẹ gbé wọn yẹ̀wò síra wọn ìṣèjọba eléyìí tó bá dáa jù láti ọdún 1999 títí di àsìkò yìí kẹ ẹ wá fi ọwọ́ ara yín kẹ ẹ wá fi yan eléyìí tó bá dáa jù fún yín ọ̀nàrẹ́bù olùsọjí àlàdé òun náà ló tún sọ̀rọ̀ síwájú ó ní àsìkò ti tó báyìí o kí àwọn èèyàn kí wọ́n lo agbára eléyìí tá a fún wọn tí ń ṣe ìdìbò ìka wọn yìí láti fi yan ohun tí ó bá tọ́ fúnra wọn ó ní gẹ́gẹ́ bí ẹni tí ṣe olùdíje ọ̀hún dúpọ̀ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àgbà ilẹ̀ yìí lẹ́kùn ìdìbò àríwá ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní wípé òun ṣetán o láti rí wípé ìṣèjọba rere òun náà ni òun ó tẹ̀síwájú nípa rẹ bí òun bá ilé jáwé olúborí sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí ó ní ṣe rí mùdùmúdù ìṣèjọba àwa ara wa ó ní òun ti ṣetán láti pèsè rẹ̀ òun ti ṣetán láti ṣojú àwọn èèyàn òun dáadáa bó ṣe tọ́ àti bó ṣe yẹ o bí wọ́n bá lè dìbò fún òun o nínú ọ̀rọ̀ rẹ̀ lákòótán ọ̀nàrẹ́bù soj náà ló wá mú dá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú wípé àsìkò ebi ọ̀pàgbà fọ́mẹ́kẹ́ àsìkò wàhálà làálàá ìpayín keke àìdùnnú náà ló ti wá dópin báyìí o ó nítorí wípé gbogbo èèyàn pátá náà ló lẹ́tọ̀ọ́ láti ṣàjọyọ̀ orílẹ̀-èdè wọn nínú ìdùnnú àti ayọ̀ ju eléyìí tí à ń fojú winá lọ lọ́wọ́lọ́wọ́ yìí ìròyìn eléyìí náà ló wá láti àkàtà ẹni tí ṣe olùdíje dúpọ̀ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àgbà ilẹ̀ yìí lẹ́kùn àríwá ìbàdàn nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp ọ̀nàrẹ́bù olùsọjí àlàdé.
1: ẹ̀yin tẹ̀ ń ṣàwùsẹ̀ lórí facebook wa kí yín o samson ọlọ́ọ̀ni sọmọ ọpẹ́yẹmí alẹ́sìnlọ́yẹ múdàsírù ismail tàn wá ẹ̀yìn gbogbo yín la kí o jẹ́nẹ̀tì fún mi láyò olúgà ọ̀làǹrẹ̀wájú ẹ̀lílà àti ọ̀làjùmọ̀kẹ́ thank you so much for being there ojú òní tì yín báyọ̀ james akínsùlù rẹ̀ ẹ̀ṣẹ̀ àdópẹ́ akí gbogbo yín amọ̀rírì yín o ẹ̀yìn tó àjẹpẹ́ bẹ́wúrẹ́ bá jẹun tẹ́ yọ padà wọlé bàgùtàn bá jẹun tẹ́ yọ padà sọdẹ àwa ti deliver ròyìn fún ti òrò yìí ìpàdé àwọn àti yóò tún mọ ẹdín lọla tẹ mọ pàdé àwọn akẹgbẹ wa abiodun adéwọlé ló kọ mi mr dobu ìlọpọ yẹn mọ pé mi ẹ pàdé mi lórí ètò ìjọba abilẹ láago márùn nírọlẹ ọlá títí ìgbà náà ẹlẹmbẹ ẹkú kalẹ.
0: ẹ pàdé mi lọ́sọ̀ọ́nì láago méjì sí mẹ́ta lórí ìròyìn ìgbàǹkangbì tẹ́miládé àlòkù ni mò ń jẹ́ ó ti di gbàkọ́ná ire ẹ ti gbà yàn èèmọ̀ wọ̀lú.
1: ayọ̀lúwọ̀lú ayọ̀lúwọ̀lú gbogbo bọ́lọ̀ ń sọ ayọ̀lúwọ̀lú.

0: not dey predict our future. We dey shape am. Make we help you shape your own. For more tori, rush go www.accesspensions.ng or call our telephone on top
1: 0209-461-3333.
0: Access Pensions. Future shaping.
2: Ẹjọ́ ẹ fún mi níláàjì go.
3: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró Power Oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé Power Oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
4: Àpò pélébé òróró 90ml Power Oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
5: Power Oil, hey, Power Oil.
6: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
7: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.

Adé lónìí, ìdẹ́ǹdé tá a dé ìran àdánwò ni ẹ má ṣe bọ́ o. Ìdẹ́ǹdé tá a sì dé ìran òbẹ̀ wọn ni ẹ má yẹ̀nà àtàdá àtòbẹ̀. Ẹ parapapọ̀ ló di bíríkótó láàárọ̀ tòní, alágbàfọ̀ yìí bínú omi. Ọfẹ́ parí ẹ̀ lápá abẹ̀ ń pé ògún dábèje. Má tẹsẹ̀ bọ́ wáyà láláàárọ̀ yóò gbíngbín nìkin ọ̀rọ̀. Akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run. Àgbàlagbà àti gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà onígbàtọ̀rọ̀ gbánigbangba láwùjọ àwọn àgbààgbà. Gbanigbani gbanigbani alágbára ti gbanilọ́wọ́ alágbára ti fipá gbagbada lọ́wọ́ alágbádá sàpàtà málágbádá lọ́rùn málágbádá ṣubúya kàtà ǹdí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà. Eléyìí tá a gbìn tó takàn gbangba sí gbangba wálíà. Lóòrọ̀ tòní Àtúndé o. Ìmọ̀ Àtúndé ìmọ̀ Àtún kalẹ̀ sórí ètò níkànnì. Eléyìí tẹ́ ẹ mọ̀ bí ẹni mo wó. Ìkànnì ti Splash 105.5 FM Ìbàdàn náà láwà yìí. Ilé funfun Báláú náà la sì kalẹ̀ sí lágbègbè ti fẹ́lẹ̀lẹ̀ méjì nínú ọ̀kan. Láìpẹ́ ó tún lè di mẹ́ta nínú ọ̀kan ó join together nù. Ó di onípẹ̀ kí akorawa láàárọ̀ yìí. Bá a sì ti korawa ẹjẹ́ ń kọ́kọ́ kí yín ná pé happy new month. Ẹ rí i pé orí nóòtì tí mo bá wọlé láàárọ̀ tòní ipitch ni àwọn tó bá mọ̀ tó wà mí sí kálé oriented ẹ ti mọ tó ń pè ní ipitch. Bẹ́ẹ̀ bá kọrin débì kan tẹ́ ẹ bá gbé sórí pitch tó lágbàá pọ̀ òun ó sì máa já tó bó bá ti ń já tó bá ó do òun áńgẹ́lì nù. Yóò sì fọhùn látọ̀run wá sílé ayé gbogbo ẹ̀ ó sì kún mọ́ bí ìdodo ẹ̀fọn. Lẹ́ẹ̀kan sí akínyìn káàárọ̀ káàsán káàlẹ́ kù dédé àkókò yíyí káàgbá ńlá ayé tẹ́ ẹ ti ń láǹfààní àti bọ̀wà. Àdìtú ńlá kínyìn káàbọ̀ sínú ẹ̀ àgbàlá àdìtú rèé o ibi ẹyẹ eré ti ń fọhùn bọ́ta. Túnde Ọláwo lòlóòtú ètò yìí Desmond Adégbòyègà ó tún tuntun bẹ́ẹ̀ láàárọ̀ yìí ọlágbàápọ̀ ọsàláwọn dìsáínà gúgú kan tó yẹ pé wọ́n bá wọ̀ bá ẹ rò pé àyọ́ǹgẹ̀ ni bàbá sì ti bẹ́ẹ̀ sí 95 báyìí ọlágbàápọ̀ o dìsáínà tí Desi tún wọ̀ láàárọ̀ yìí ọmọ Nàìjíríà rere ni o green and white. Ó tún fi blues ìgòyí lágbàápọ̀ àgọ́ wọn ní sáná gúgú gúgú mẹ́kà ni wọ́n ti sẹ́ǹdì ẹ̀ wá aláàjì tí ó rẹ mẹ́kà tó bọ̀ lọ́sẹ̀ǹdì ago yìí ọlágbà ẹ̀gbọ́n ọwọ́ rèé tí gbogbo ẹ̀ ń sáná tó sì mọ́ lólóòlò ọlọ́run sàánú èmi náà àánú tó ṣe fún ànábì muhammadu àánú tó ṣe fún ànábì isa jésù ọmọ mariam sàánú èmi náà sàánú gbogbo wa bọ́lọ̀n ti ń bẹ tẹ́mi rẹ sì wà Túnde Ọláwo lòlóòtú ètò yìí lẹ́ẹ̀kan sí àwọn tó já sọ pépé tá a dìjọ ń ṣe gbogbo ẹ̀ papọ̀ Sulaimon ó wà ń kalẹ̀ fún mi gbé ìró Adéṣídà senior girl àti bẹ́ẹ̀ lọ wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n bọ̀ bẹ́ẹ̀. Ẹ já kó ètò lẹ́sẹ̀ láàárọ̀ tòní kí gbogbo ẹ̀ kó sì gbára kàsídà October láwà yìí òní sì ni àyájọ́ ọjọ́ òmìnira ilẹ̀ Nàìjíríà kọ́lọ́hún olódùmarè kọ́ jọ ọ́ kọ́ jẹ́ kí ara ó tu gbogbo wà gbẹ̀dẹ̀ báyìí tí rọ kókò lágbàlá ara ó tù mí ara ó tù yín ara ó tù kó wá ẹ ń bá wá ń lé ejò ó sí ọ tí wọ́n sì ń lé kú sí tó ọlọ́run tí ó pàṣẹ ìtura náà ni ó pàṣẹ ìnira yóò pin fún kálukú bó ti tọ́ àti bó ti yẹ láṣẹ lọ́wọ́ ọlọ́run olódùmarè tó ẹ́ àṣẹ mú un láàárọ̀ tòní ẹ jẹ́ ń kọ́kọ́ ké sí amọ̀nà ṣùgbọ́n kí n tó ké sí amọ̀nà ṣéwọn àríbíkọ́lá lorúkọ mi the special one èmi lò torí ijókónú agbádá ńlá mìlẹ̀ ń gbẹ̀ níwájú olódùmarè ọmọ ajípolówó ọpẹ́ tantan iná ń jò gírí ọ̀sá iná gorí ilé fẹjú tuntun àdìtú ọkalẹ̀ ní àárọ̀ ti tòní o ẹ sì gbọ́ wìrìnwìrìn torí pé déǹdé tí mo dé láàárọ̀ tòní jìjì ẹ̀yìn jìjì ni tí mo sì gbé dé láàárọ̀ tòní tó balẹ̀ yóò mi gbogbo rédíò yóò mi gbogbo orí atẹ́gùn orí ipitch ní happy new month mo fi kọ́kọ́ kí yín káàbọ̀ amọ̀nà o ìwọ láàkè sí láàárọ̀ yìí ló ṣíwájú wa bọ́ ọ bá ti wá ṣíwájú wa báyìí mímí kan ò ní mìwá o láṣẹ lọ́wọ́ ọlọ́run lódùmarè amọ̀nà ọ̀yà máa bọ̀.

0: ti odo wa ti ojo un to wa kun oju titi dakun farabalẹ sokale lori okara to wa tabi nu maruwa ko se pada seyin ma lo re safojudi o ah awon ti ba nbe npoli ibada ni odun year 2011 bi nba gbagbe ngba aye egun lo jonathan konu ojo alagba kan ro ni asiko gba na ti bridge apete toja awon mo suku to ko lo lale ngba na okoja ka si nkan o omi olapa omi olese omi woyanri gerere omi oni gbe wa lo o koni gbomo koni gbaya e ma ja safojode olokada kan re ni ipinle osun to joro ojo si rotan won to meji meta o ngbo ojo rotan to jo pari sugbon omi agbara ti n se koli koli ke tambe bo se morile eyin oju titinu han ko mo pe bridge ti ja ah mu an wi pe o di talo ninu kana bi ona ti pin si meji awon ara adugbo pariwo aje o ngba won pariwo aje tan won tun pariwo ikunle abiamo o e mo pe okada re aje ni won so ohun gangan to ba lo ikunle abiamo ni won so nbi ati nso yun tan ta ngba jo papo he e dakun asiko ta wa yi olohun le je ka yo ri wa mu bolohun tin be temi re wa owi agba to so pe aye gbe nu ile eni ka forun ro o dabi egba to je pe a very vamp owe won o awon omo ti ya ko si shobu peto e joko shobu o nbo e ma taja lona iya si jade ya lo re ra oja ki ya to de waya na ti jalule lakoko to jo nro eyan lo sun bi isu ya yi ha kabi sire olodumare oba to tele bi eni tene mbo ni ka ti mo laaro ye mbo la si gboro won gba se gbagbe okunrin yusufu ti won ni o salaye pe ohun bo lowo awon ajinigbe ti won si se ti won si kefe lagbegbe ijoba ibile onara ti olohun wa lati agugu ore meji update nbe lori e o eyi te ba mo yusufu e dakun e lo sagbegbe onara e lo re se iranlowo fun tori awon hospital ti nbe nbe won ti se gudugudu meji ati yaya mefa e gbo update lori iyun na laaro ti toni ṣùgbọ́n ẹ tẹ ẹja kọ́kọ́ ǹjẹ́ kì í pọ́dún kan báyìí tí síbẹ̀síbẹ̀ tọ́ dàwọ èèyàn síbòsíbò síbẹ̀sì tí ó kó àwọn èèyàn sínú wàhálà ó dàbí ẹni pé ọmọ nàìjíríà àfẹ́ àlé títà fi gbọ́ràn o èmi tún ṣẹlẹ̀ o ìyún oúnjẹ ti ẹ̀ nìyún oúnjẹ nìyún mo rò pé ebi ti ń pa wá lásìkò yìí kọjá ronú pé síbẹ̀síbẹ̀ tó dàwárí síbòsíbò lé ọdún tó kọjá àwọn ọmọ nàìjíríà tún rọ́ọ̀lù o bí wọ́n ṣe pa lantí apolongo tó ọ̀pọ̀lọpọ̀ gbogbo owó tó kù lákàntì ẹ̀ ń ló kó sí ẹni wá fà ń wófò nígbà wọn ní ọwọ́ ara odidi àpò ráìsì ń ta 30,000 ní 2026 síkọ̀ yẹ kí wọ́n náà ò fura ẹlòmíì wá sanwó àpò mẹ́wàá ẹlòmíì sanwó àpò 50 ọ̀fẹ́ ọ̀sàfẹ́ lówó òjijìun àtàpò mẹ́wàá àti 50 tó sanwó ngbà ilé mọ́ ngbà tilẹ̀ ó fi mọ́ ó di yáwóyáwó àwọn ará bí wọn ò rí nǹkan kan mọ́ nù wọn. ẹja kọ́kọ́ mu láti ìpínlẹ̀ ọ̀sùn tọ́ra kòókò òjò láwà yìí bá sì tún wò ta báyìí náà àárepo òjò ọ̀hún ò tún ti ṣú ọlọ́kadà tí kò ṣe sùúrù kò wojú ọ̀nà kò jẹ́ kí àgbàrá ti ń bẹ lójú títì kọ́ dá kó tó moríwọ́ àtàwọn ilé tí àwọn tí ẹ̀yìn tẹ́ bá kọ́lé sí tòsí odò ẹ dákun bóyá kẹ́ ẹ bá kó ìtara yín kò ń bẹ̀ lákòókò yìí torí àkókò tá a wà yìí ọlágbà á pọ̀ o ọlágbà á pọ̀ ẹ̀ǹso nípínlẹ̀ ọ̀sùn lísì ọmọbáyọ̀dé má sùn o ọ̀gbọ́dọ̀ rẹpẹ̀tì láàárọ̀ ti tòní happy new month to you too ẹja lọ sí ìpínlẹ̀ ọ̀sùn dẹ́sí ẹja lọ.
1: Bàbá kan ló ṣẹ̀ṣẹ̀ kó sínú.

0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Lójú ọ̀sùn gẹ́gẹ́ ni
2: ẹ̀ẹ́gbọ̀n sọ fún pé
1: àwọn ọmọ yìí ṣe
2: ìyá lómi ò lè débi rẹ̀.
3: Ọdún tó bá máa débẹ̀ ó máa sọ fún
1: un. Àwọn ẹlẹ́tọ́ wà ní kọjá. Ó ní bẹ́ẹ̀ ṣe rí ó ní ìwọ̀nbalẹ̀ tó kù sí odò ìrẹ́lẹ̀ tó lẹ́bà. Wọ́n ní ẹjọ́ bọ́yá fẹ́ wẹ́rọ̀ mi.
2: Ó mi pé àwọn ilé kankan sì wà lẹ́yìn ilé.
0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
4: Ẹ̀yin àgbààgbà tí ń bẹ ńlẹ̀ yìí ọyá pàápàá ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook ẹjẹ́ ń sáré fi kiní ọ̀hún hàn yín ná. Ọmọ Báyọ̀dé tí ń bẹ lẹ́ka social media lọ́hùn-ún láǹfààní àti tan fọ́nrán ọ̀hún sí ẹ dákun gbà tí wọ̀n náà rí tí gbogbo ojú ọ̀nà tó dúdú batakun báyìí tó rí lẹ̀ ó sì mórí bọ̀. Níbo ló ń kanjú lọ? Aṣúrẹ́ tètè ò ní kọjá lé. Arìngbẹ́ndẹ́kẹ ò kúkú ní sùn lọ́nà. Já mú láti ibi ọlọ́kadà ńbẹ̀ ni ó ti já ti mú ká tó wá síbi tàwọn ilé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ odò yìí. Ẹ̀já kó láti ibi tọlọ́kadà. Ìbí ọlọ́kadà tí ọlọ́rẹ̀ rọ́lu bábù wáyà omi tó kún tọ́fẹ̀ẹ́ kún dẹnu. Kọ́lọ́hún Olódùmarè kọ́ jọ kó sàmà ṣàánú fún wa lákòókò tá a wà yìí bẹ́ẹ̀ bá ròdò tó bá kún. Bó ṣe kún ẹ dákun ẹ má rọrí bọ̀ ò torí tọlọ́hún ni mo fi bẹ̀yìn. Ẹ̀já kó láti ibi tọlọ́kadà kò mọ̀ pé títí ọ̀hún ti gé sí méjì torí omi ti borí ẹ̀. Ibi tí gádà wà kò mọ̀ ẹ̀tí bíríìjì wà kò mọ̀ pé ó ti gé sí méjì àfi bí kinní ọ̀hún. Bó ṣe di ta lo àtọ̀kadà àtòhún kò sí mọ́dọ̀ wẹ̀. Tó ìgbé àáfẹ́wé oko àwa nǹkan bẹ̀ ó kọ́ àwọn méjèèjì ní papámọ́ra ó gbé wọn lọ o. Ọlọ́hun Olódùmarè dákun ṣàánú fún wa. Fọ́nrán ọ̀hún rèé o ọmọ Nàìjíríà. Àbẹ́ẹ̀rí títì rèé o. Ọni agbára o. Nígbà tó rí ohun tí ń bẹ lábẹ́ odò. Mo ní kọ́kọ́ fìyún kí n fi sí wa ń gbẹ́rẹ́ pàkọ́. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin tẹ́ ẹ bá tún wá kọ́lé sí tòsí odò ẹ tún wá wo fídíò eléyìí náà. Ìpínlẹ̀ ọ̀ṣun méjèèjì ti pé ìṣẹ̀lẹ̀ ó dàbí ẹni pọ́ wájà òjò ọ̀hún. Ọlágbà á pọ̀ nípínlẹ̀ ọ̀ṣun ní ọdún yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá kọ́lé sí bèbí odò torí tọlọ́hun ẹ má fẹ̀mí ara yín takátì o. Mo mọ̀ pé ó le àti kọ́ ilé kalẹ̀ ṣùgbọ́n ẹ̀mí èèyàn ó ju ẹ̀mí dúkìá téèyàn ní lọ. Ohun tó rèé o ọmọ Nàìjíríà. Ó ní agbára o. Omi ti sáwọn èèyàn mọ́lé wọn láǹfààní àti bọ́ta o. Omi ti sáwọn èèyàn mọ́lé o.
3: Ọdún tó bá máa débẹ̀ ó máa sọ
1: fún un.
4: Abẹ́ẹ̀rí, ibi tẹ́yìn náà kọ́lé sí lágbára díẹ̀ odò ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Tẹ́ ń gbọ́. ṣe ń gbá láyé táwọn ti ń bẹ́ẹ̀ ṣe ilé ti ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ face mask slap you wọ́n láwọn yìí ń wò pé kómi tó pa wọ́n tán káwọn ti ta kúrò ń bẹ̀ wọ́n bá tà á ẹ̀ń tọ́ wá ra ẹ wá dúró ilé tí wọ́n kọ́ síbẹ̀ máa ń sàn gidi mà ni ẹ̀ omi sì ti gbà lọ́wọ́ wọn ẹ dákun torí ìtọ́lọ́hún àkókò òjò la ṣe wáyé àti èkó lákòókò òjò bẹ́ẹ̀ bá rí ojú títì tó mi ń sàn sórí ẹ̀ tí ojú yín ò sì dá sí i wípé abẹ́ rẹ̀ ṣe dáadáa pàápàá jùlọ ibi tó bá jẹ́ bíi tí bíríìjì bá wà lójú títì ẹ má torí bọ̀ wò bójò bá sì ń rọ̀ ẹ sá síbì kan tí ó sèfù kì í sábẹ́ wáyà iná o torí ìtọ́lọ ẹ̀yin tẹ́ ẹ bá sì kọ́ ṣọ́ọ̀bù sábẹ́ wáyà iná lákòókò òjò yìí ẹ dákun ẹ ṣọ́ra o ọlọ́run ò ní í ṣẹ̀mí wa lófò láṣẹ lọ́wọ́ ọlọ́run lódùmarè ń bọ̀ náà o ẹ jẹ́ ń polówó ọjà tí ń bá polówó ọjà tán ọmọ nàìjíríà ọjọ́ wo la tó fẹ́ kẹ́kọ̀ọ́ síbẹ̀síbẹ̀ tí ọgbẹ̀mí èèyàn lọ bẹ́rẹ́bẹ́ láì bá àyàn jà láì yọ blò ní ọdún tó kọjá mo gbọ́ pé ẹnìkan bó ṣe gbọ́ pé síbẹ̀síbẹ̀ ó kíráàsì báyìí ó sì mí kanlẹ̀ ó sì gbẹ́mìí mì ẹni tí ó ta lọ rè talé fámìlì tí ó kówó sí àwọn tó jẹ lọ́jẹ lọ o ṣùgbọ́n ẹ dákun ẹja ní sùúrù níbi ipá ń lé ọ̀rọ̀ káàkiri ó tún ṣẹlẹ̀ o ẹ sì gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ láàárọ̀ yìí ẹja polówó ọjà.

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: So ẹ̀yin àgbààgbà tẹ́ ń bẹ́ ńlẹ̀ yìí tẹ́ẹ̀sì láǹfààní àti gbọ́ wa akínyín káàbọ̀ láti ka ìpolówó ọjà. Ìmórí kọ́mẹ̀ǹtì yín ń bẹ̀ lórí ìkànnì Facebook wọ́n lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí lórí ìkànnì Facebook yìí Splash FM 105.5 Ìbàdàn. Ẹ bá ń ṣí ààrẹ kọ́ kárí ilé kó sì kárí oko Salim. Ìyàdá wọ́n ní ọ lọ fáà to be sincere Ọdẹ́yẹmí Dámiláre. Wọ́n ní may God help us in this country. Florón Ọmọt Afọlábí. Matthew Okeyemi Arowo Jobe Noah. Ọdẹ́yẹmí Dámiláre Christy Gold Alájà Ọláyinka àti bẹ́ẹ̀ lọ lórí ìkànnì Facebook. Ọ̀yá ẹjẹ́ tún padà sí ìpínlẹ̀ Ọ̀sun. Wùrùwùrùn ń jàbọ̀ láti bí ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin tí wọ́n ní táwọn ọmọ Nàìjíríà wá gbọ́n tó ni nígbà tí síbẹ̀síbẹ̀ tó ṣe wọ́n bí ó ṣe ṣe wọ́n. Tí ò sì tí ì kọjá bí ọdún kan táriwo ta lọ́tún ta lóṣè. Ẹni tí ó gbẹ́mìí ẹni tí ó padà ṣẹ́sí àárọ̀ ẹni tó lọ rèé yáwó tó kó sí ti kìíní ọ̀hún padà wá laná. Kíní ọ̀sẹ̀sẹ̀ wọn aṣẹlẹ̀ náà láyé mmm náà ń kọ́ àbí kí wọ́n ti ń pọ́ ọkọ̀ ọ̀yún kíní kan wẹ̀sì tí wọ́n ń ṣe láyé 2006. Mo rò pé bí ọdọọdún ni wọ́n ń gbé kíní ọ̀hún jáde. Ẹnìkan sì lágogo ìkìlọ̀ fún wọn kó tó di wípé kíní ọ̀hún ṣẹlẹ̀. Ẹjẹ́ akọ́kọ́ gbọ́ agogo ìkìlọ̀ tó ń tọ̀hún lù ná pé à ń gbà wọ́n pe ráìsì fún wọn náà odidi àpò ráìsì ń ta 30,000. Tí wọ́n ní ọ sanwó lẹ̀ nínú àwọn skíìmù yẹn àwọn ìjọba kan ń bẹ nílẹ̀ kíní kan wọ́n ní dákọ̀ lú ọ̀hún o wọ́n lè gbé píkítọ̀ òyìnbó kan pé ìjọba kan ń bẹ nílẹ̀ Thailand nílẹ̀ kíní kan ó ṣe kíní kan bàbá 30,000 ọgbà ráìsì àpò méjì sí kò yẹ kí wọn náà ó sì fura pé tí ètì ẹ ṣe rọ́bà ráìsì náà fẹ́ fún ọ. Bí ìgbà tí èèyàn bá ra nǹkan lórí àtẹ kan báyìí tí ń fẹ́ dákọ̀ ni bó bá ra fóònù ńgbà tí wọ́n bá mú pákéèjì dé fún ọ ó lè jẹ́ pé ike lọ́ọ̀bà nú ẹ̀ tí wọ́n pè ń fóònù. Ẹrù ò sì bá ọ́ ẹja gbálàyé tí wọ́n ṣe kó tó di pé kíní ọ̀hún padà wá laná níjẹta òde yìí ẹ̀ kú kalẹ̀.
2: Ààrẹ Ọ̀ṣọ́gbó
3: sì wọ́n lè ra ráìsì 30,000. Ẹ̀rọ òróró kéèkì 25,000 naira. Ẹ̀rọ ẹgbẹ́ ṣúgà 30,000. Wọ́n ní kẹ́ máa sanwó lẹ̀ kẹ́ wá máa gbà lọ́sẹ̀ tó ń bọ̀. Ṣé bẹ́ẹ̀ lẹ́gọ̀ọ́ tó ni àbí ìfà ló fẹ́ fà yín lápòyà? Ṣé tí mo kò bá ti ẹ̀kọ́ yín lẹ́kọ̀ọ́ tí mmm kò kọ́ yín lẹ́kọ̀ọ́? Like ẹ̀ ń sanwó sílẹ̀ wọ́n ní kẹ́ máa sanwó ọ̀sẹ̀ kan lẹ̀ ẹ̀dẹ̀ ń kówó lẹ̀ ọjà tó wá láti company ní 70,000 ní kẹ́ máa rà ní 30,000 ẹ̀dẹ̀ ń kó lẹ̀ ẹ̀sìn yín rèé ẹ̀sìn yín lélẹ̀ yìí ṣe ìfà ló fẹ́ fà yín lápò ya ni àbágọ̀ ló fẹ́ pa yín èyí tó bá ti rówó ẹ̀gbà nínú tó bá ti rọ́jà ẹ̀gbà wà fún ọ̀rẹ́ mi nínú ṣe wá rí èyí tí yóò bá wá ti rọ́jà ẹ̀gbà nínú kó bá wàá sọ lọ́dọ̀ wa o torí ẹni kí ní burúkú ìdúpẹ́ fi yẹ̀yẹ́ pa yín àgọ́ la fẹ́ pè ní àbí ìfà àbí olè àbá ìmójú kúrò ẹ̀yìn èèyàn yìí á ní yín ló ṣe ní èmi wá sọ tèmi fún yín ni.
0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Bí ìgbà àtàrábìnrin tó jẹ́ wòlíì ni bó bá dá ibùdó kan lẹ̀ tó pe rẹ̀ ń wòlíì yóò tà kọjá kàsí nǹkan ó sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá pé ẹ̀yin ará òṣogbo èsì tẹ̀ ń ṣe báyìí ṣe ẹ ti gbàgbé síbẹ̀síbẹ̀ ni ǹjẹ́ jẹ́ mọ̀ pé ńgbà tí ètò bí ọjọ́ mẹ́ta kíní ọ̀hún laná o. Ọyẹ máa bọ̀ lórí ìkànnì Facebook ẹjẹ́ ń fi hàn yín kódà àwọn ọlọ́pàá ọpẹlọ pé àwọn ọlọ́pàá àwọn èèyàn bá para wọn síjọba lọ́rùn jọ́ta ń wí yìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀sùn ṣe gudugudu méje àti yàyà mẹ́fà wọ́n sì bẹ̀rẹ̀ sí níyìn tí a ga àti pé ẹ bá para síjọba lọ́rùn o ìjọba kọ́lódékẹ́ lọ rèé kówó sí gbà tù ọyẹ máa bọ̀ rí ìkànnì Facebook báyìí nígbà táwọn èèyàn ya wọ́wọ́ wíà ò sí wọn ibùdó tí wọ́n ń kẹ́rù sí
1: pé à owó wadà owó ti wọgbó nkankan àwọn ti bá ń gbé lágbègbè òkè àdó kọnù tí ara bíbi ṣọ́fíìsì ń jọ sí ńgbà tíyùn náà lana wọn fọ gbogbo ṣọ́ọ̀bù fọ gbogbo ẹ̀ ṣùgbọ́n kò ká owó mọ́ ọyá ọmọ báyọ̀dé já tún balẹ̀ sílùú òṣogbo nípínlẹ̀ ọ̀sùn òṣogbo òròkì ọlàgbà ń bẹ̀ ọmọ nàìjíríà ẹ̀já akẹ́kọ̀ọ́ ẹ̀kú kalẹ̀ èrò ti ń ba bí omi wọ́n ti gbowó wọn lọ́wọ́ wọ́n ti gbowó lọ́wọ́ ó kálukú káwọ́ lórí pé ẹni tí ó kó wà jọ alájọ tí ó sáré dà sí péjì ń sáré ti bísínẹ́ẹ̀sì oṣù tó parí òun ó ti rí géènì ẹ wú èrò bó ṣe tó torí ọlọ́run ọlàgbàrà tún gbé fọ́nrán mi sí bí àwọn èèyàn ti ń fọ́ ṣọ́ọ̀bù wọn rèé ẹni tí ó gbé òróró kan ẹni tí ó gbé méjì ọjọ́ wo làwọn èèyàn wá fẹ́ ni ńlá fẹ́ la tó fẹ́ gbọ́n nílẹ̀ nàìjíríà eléyìí 25 tàgbé o eléyìí tún pọnmọ lẹ́yìn torí ọlọ́run ọlọ́run lódùmarè kọjọ kọ sàánú wa ni o ẹni tí síbẹ̀síbẹ̀ ọba kọ́ lọ́gbọ́n tó sì tún ń fọ́ fíktíìmù sọ́wọ́ àwọn kinní ẹjọ́ irú ọkọ̀ kápẹ́rúfẹ́ ni bẹ́ẹ̀ náà àbẹ́ẹ̀rí ni wọ́n ti lọ rèé fọ́gbó ṣọ́ọ̀bù wọn o ẹni tí ó gbé kẹ́gì òróró ẹni tí ó òjò tún rọ̀ ńjọ́ náà wọ́n tún yọ̀ ṣubú lórí owó yín tẹ̀ ṣiṣẹ́ fún ẹ̀yin àgbààgbà tí ń bẹ́ ńlẹ̀ yìí á sójú òpó lẹ̀ ẹ dákun ọjọ́ wo ni àwọn ọmọ nàìjíríà tó fẹ́ dẹkun ṣogundogójì nígbà síbẹ̀síbẹ̀ ṣẹ́yìn bí ó ṣe ṣẹ́yìn àtàwọn míì eléyìí tó ti wá tó ti lọ ọjọ́ wo wá la fẹ́ sọ pé tó nàìjíríà o ìjẹ́ kan náà ò ṣẹlẹ̀ ní gbọ́ra kọ́nu ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn tí wọ́n láwọn èèyàn náà tún kówó síyùn náà bí ìrúwàsì ní nǹkan náà àwọn ìlú tí ń bẹ ní bàràpá ni ṣá ẹ dákun torí ọlọ́run ṣé ò yẹ kó o fura ńgbà tán ní kọ́ ọ wá gbé nǹkan tí kọ́ńpìnì ti ń ṣe gan ń tà níbi 70,000 wọ́n wá ní wọ́n tà fún 30,000 láìsí péjọba subsidize ẹ̀ lórí ìkànnì facebook matthew okeyemi ó ní our people na only self most of us be imagine one bag of rice 30k ó ní asao now lórí ìkànnì facebook asao now alájọ ọláyínká wọn ni kínní kan ní gbogbo wọn ẹni tó bá fẹ́ ra ẹyọ kan wọn ò ní jẹ́ kí ó rí ra asao ọmọ nàìjíríà 07069493000 tàbí 07014475770 ìlójú òpó méjèèjì tó bọ́ sílé agbára fún ti àárọ̀ tòní ẹ̀ẹ́rí pọ́lágbà pọ̀ dẹ́sí ojú òpó ọ̀hún ìṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́ jádáhùn èèyàn lóhùn láàárọ̀ ti tòní o ó ní agbára kọjá kàsí nǹkan hello hello ojú òpó ọ̀hún èrò pọ̀ lójú ẹ̀ ni o èrò pọ̀ lójú ẹ̀ ni ẹ jẹ́ ń ka kọ́mẹ́ǹtì lórí ìkànnì facebook o nígbà tí wọ́n ń tojú òpó papọ̀ dáadáa fún ti àárọ̀ ti tòní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí nẹ́tíwọ́ọ̀kì ọ̀hún ti ó ti sapá kan jàmọ́ lápá bí jáde tó wà lójú òpó jáde lóhùn hello ẹ kú ojúmọ ó kọyà àti ibi tẹ ẹ ti ń sọrọ.
2: Láti àpàtà láti NNPC ní Adéyẹlá láti NNPC.
1: Láti bọ́lẹ̀ pé.
2: NNPC àpàtà.
1: NNPC àpàtà ọ̀yà.
2: Àwọn èèyàn ojú kòkòrò àwọn èèyàn wa pọ̀. Àwọn èèyàn ní ẹ̀mí ṣá tó kan ma joko to de ma plan ni kan buruku against awon
1: Ami e seun te pe te si da se je nde lo mi lohun laaro ti toni hello e ma ko ojumo o ko yin ati bi te tin pe baba
4: nene wa yin ti apojumo
1: e seun
4: e wo e se program kan laarin ose laarin gba kan so ni seyin ni mo ti u to ba yan ni arafa
1: okay
4: ah won ijoba di sile awon ti ni adugbo
1: e le e protest bi gba adugbo yin e lo sile se olopa e lo protest eh ara adugbo eyin na bota ton ba fi le lo sile se olopa o nroyin la wa
4: se beyin na le da tin gba na
1: eh se mi ni ki wa lo are si e ni se mi ni olopa ni abe wa gba wa ni da eh de si ba mu eh abala keji mi hello
2: e ka ro sa
1: e ku ojumo o
2: yes e ku eto
1: e seun
2: ogbon nu yin ko ni parun
1: ami asha atayin na
2: ti wa ti pe ti pe adelabu wa ide adu so pe eke ya jori wo lo so lati lu seyin
1: oh yeah
2: bank kan ti gba ade je ki bank mi le rai mo be tun o ba gba ti joba ti sanu gugu me kunu NIN nbe so ọpọ ibi jẹ kíkálukú ọgbọ sọwọ tíjọba gbìyànjú láti wá ìgbà káàkiri wọn ṣẹwọ yẹn sí láti fẹrífáì rẹ láti wá wọn kan
1: tó
2: fojú àwọn aṣèjìyàn lédè wọn ń sapamọ sábẹ àwọn gómìnà tí wọn kó fún tí wọn náwó kùlù ọlọrun ni kò ní fẹjú pa wá o.
1: àmì ẹ ṣeun ká tó mú pé mi mò ń bọ̀ ná ní kọ́kọ́ àdírẹ́sì tó pè tán ní ìsìn ngba te so pe ke fin pe nikan to je odaran won ti fi le ese la so ninu eto wa gege bi oniroyin eyin te jara adugbo na eyin na didi e kura yin bo ta protest ese ran se si wa pe fe protest o pe odaran ti won mu won fi le a tun ba yin gbe bota so ngba ti eyin oba ko pa ti yin oniroyin wa ni oroyin jolopa ti o lo ri arrest odaran abi ti o so pe odaran kan to se ko da èyí náà nípa tiyín láti kónkálùkù má fìdí ìmọ́lé kẹ máa wá sọ lórí fún ẹlòmí yóò lè jókòó sun yàrá kó máa mu tí yóò máa wá dá sọ̀rọ̀ nàìjíríà bí ẹni pé ipa tó ń gan kó bóyó nítumọ̀ ẹ kóra yín bọ́ tabẹ́ ẹ bá kẹ́ fi ìpele iṣẹ́ ọlọ́pàá wọ́n ṣe nǹkan tí ọ̀dà ẹ fẹ̀hónú hàn ẹ pè wá káwá kọ́fà rẹ̀ ábà yín pè wọ́n á péjọba nígbà táyìn bá wá jókòó sínú yàrá tiyín ẹ ń ròyìn wá ni kókó àwọn tí ìmọ̀ ẹ̀ kí ní Sulaiman ṣó ń wájú o ẹyin adesida tẹle gbẹngà adémọkùn wá tẹle ẹfọlákẹmi tẹle senior girl tẹle ka jẹ n dáhùn èèyàn lóhùn ọyà dáhùn yóò pè hello.
5: o kúkú ní dààmú.
1: àmì àtẹ̀yìn náà o.
5: a gbọ́ tèmi
1: a gbọ́ yín.
5: ọmọ bàbá àwò láti kẹyìn sí ni.
1: ọyà
5: àwọn èèyàn ti ń sọ látàárọ̀ ọlọ́run ni dorí rẹ ru o.
1: àmì.
5: ìyànjú tá ẹ gbà náà lẹ gbà ọ. ìjọba ráàyè láti tú ọ̀daràn lẹ̀ wọn ò sì pé ká fọwọ́ wa dáṣẹ́ rí àfúrára wa ọlọ́run ní jẹ́ ọ bàjẹ́.
1: àmì
5: ẹ kú ewu ni.
1: ẹ ṣeun tẹ ẹ pè tẹ ẹ dá sí ohun tóun tó sì pè gan lẹ́rìí máa jẹ́ mi ìṣó torí ẹyìn.
2: hello.
1: ẹ bàbá ẹ mà káàárọ̀.
2: àdìsí o ẹ nípa
1: jẹ́ mọ̀mọ́ sí o mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn àmì o.
2: ẹ saheed àtàwọn kan láti tàgbà tẹ̀wọ̀n yàn. gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ látẹ̀yìn wa iṣẹ́ ẹni tó máa ń dùn mí lórí léde ṣe rí ńgbà tí nǹkan bá ṣe ṣẹlẹ̀ yẹn
1: ìṣẹ̀
2: máa sọ lórí tù ìgbà náà láwọn àmọ́ pariwo ìjà akẹ́kọ̀ọ́ ń bẹ̀ ẹ worú ì tó ń ṣẹlẹ̀ ní titọ̀sùn ẹ nísìn lórí ọ̀rọ̀ nígbà téèyàn bá sọ wípé lápẹ̀ẹ́ láìsí 50,000 kéèyàn kan ní owó àgbẹ̀ 25.
1: àbẹ́ ẹ̀ rí nǹkan o.
2: ìwọ kò tiẹ̀ wo pé àbí láìsí náà ti lu
1: máa tẹ́lẹ̀ ní. àbí pọ́lìsì ń bẹ́nu ẹ̀ ni.
2: kò tiẹ̀ rówó lẹ́ẹ̀mejì. ṣé báwọn náà ni ṣé ìjọba tó subsidize gan-an yóò ní tí wọ́n gbé níwọ̀nba. so káwọn èèyàn ká máa kẹ́kọ̀ọ́ kọ́kọ́ má jásí pa kan máa gbọ́ pé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lásán àwọn àmọ́ pariwo ẹ worú ọ̀gbẹ́ni tó pè láti kinní náà ní ìsìn ẹ. now ó yẹ kẹ́yìn gan fúnra ara yín ẹ ẹ̀fẹ̀ oníwọ̀n káwọn oníròyìn wá tọ́bẹ̀rẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ now ní ìsìn ẹ wá pè sórí rédíò ìjọba àbí tàràdù ni kẹ́ pariwo ìjọba ni kàn mú ìjọba sì fílẹ̀ tàràdù ni ó wàá sọ pé láì fẹ̀hónú hàn kò lè ṣeé ṣe.
1: ṣé mi ni kí n tún wá bọ́ ta padà sẹ́ẹ̀pá jọ ń gbàdúgbò ebi sẹ́ẹ̀rù yìí lèmi ń ṣe.
6: bọ́yọ́ fẹ́ kí àkànjí àbí kí náà ń pè kó.
1: ọlágbàápọ̀ ìdìsúwẹ̀ ọlágbàápọ̀ jẹ́ ǹdẹ́nìkan lóhùn sí. Hello.
7: Hello, sáré kàárọ̀.
1: Ẹ máa kó ojúmọ̀ ìyàwó akọ̀yìn àti ibi tí ẹ ti ń sọ̀rọ̀. Ẹ ti wọlé, ẹ máa sọ̀rọ̀, ẹ ti wọlé. Ojú òpó apá abẹ wọn ọ̀tọ́ dáadáa o. Hello. Àwọn èèyàn pọ̀ lójú òpó. Hello.
8: Àríbi Kọ́lá.
1: Bàbá o.
8: Kò ní bàjẹ́ fún yín.
1: Àṣẹ àtẹ̀yìn náà.
8: Àlàbọ̀ ọkọ ìyàwó ẹ̀.
1: Ọ̀yà.
8: Láti ìjìlá tuntun olómi akẹ́dẹ ni.
1: Ọ̀yà.
8: Àì kí n fi ere ọ̀rọ̀ lọ́rọ̀, àì kí n fi sáàrì kọgbọ́n. Nǹkan bá wá délé tán, ìgbà náà wà ní àmọ̀ pariwo. Ó yẹ kí àwọn èèyàn lè mọ ọ̀rọ̀ kan dáadáa pé kí n tó ra kínní, wọ́n ń ta kan níye báyìí, wọ́n dẹ̀ ló wá mú níye báyìí. Ẹ̀dẹ̀ lọ dáwó sọ wá yóò rí bẹ́ẹ̀. Ó ti ẹyẹ kí wọ́n ti ní kó ní kálukú ti ẹ̀rọnu síbẹ̀síbẹ̀ àbí kí ní jẹ́. Kò ní ìyá àwọn èèyàn tí wọ́n gbilẹ̀ ní orí ẹ̀ ni. Ẹ wá dákun, èyí tó tún á pè pé ẹ tẹ báwọn gbé ẹbẹ́ yìí lẹ gbé. Wọ́n ti ẹ dákun tí ẹ ti á jẹ̀bi lórí bí ẹ ṣe gbé ni.
1: Ọlágbàápọ̀.
8: Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn kàn ń gbọ́ rẹ́díò ni kò sí tó yí oníkálukú tó bá yé ni. Tó bá ti ẹ̀fẹ̀ pé ó yóò pèsè abẹ́ aṣọ pé tó ń
1: bọ́
8: lọ́wọ́. Nǹkan báyìí tó ti ń ṣẹlẹ̀ ládùúgbò wa, ó tún á jó orí rẹ́díò lò tó pé.
1: Òun sì ń mu tí ń yàrá títí ẹ̀. Ọlágbàápọ̀. It is well. Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí. Ẹyìn lórí ìkànnì Facebook fún mi Àdìgò, wọ́n ní ọjọ́ wo ni àwọn ènìyàn fẹ́ gbọ́ná? Lawal Abiodun Abubakar, wọ́n ní Mr. Ṣeun and all the crew, may God grant all your expectation from Ilé Apẹ̀rìn Ìbàdàn. Ọ̀túnba Lawal Abiodun Abubakar. Adétayọ̀ Taiwo Ajibade, wọ́n ní they are all the same, who buy and sell, kíní kan gbé, kíní kan gbà, ó ti yẹ ìyẹn àbí. HM Will, wọ́n ní some people are naturally, ṣé kí lẹ kọ yìí náà, ṣé ọ̀tẹ̀lẹ̀ àbí kí lẹ kọ yìí náà. Ọlágbà o, Prince Akinyoye Adeolu James, wọ́n ní Nigeria will never learn their lesson from past mistakes, too much awoof is killing people. Àti bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Adédèjì Adémọ́lá lórí ìkànnì Facebook. Adétayọ̀ Taiwo Ajibade. Mbọ̀nà. Ọ̀rọ̀ kan ń bọ tá a gbé síta lọ́yà àyà àjẹjọ nípa Yusuf tó lòun bọ́ lọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n sì bá alágbègbè ọ̀nà àrà táwọn aláàánú kan sì ṣàánú rẹ̀. Wọ́n sì kàn síjọba ìbílẹ̀ ọ̀nà àrà. Ẹ mọ̀ pé a gbóríyìn fúnjọba ìbílẹ̀ ọ̀nà àrà ní ọ̀sẹ̀ tó kọjá. Wọ́n gbé lọ sílé ìwòsàn bẹ̀, wọ́n sì ń tọ́jú ẹ̀ láì gbowó láì gbòbí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àlàyé tá a gbọ́, wọ́n ní gbà tó gbọ́ pé wọ́n fẹ́ ṣe àsopọ̀ òun papọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí òun kí wọ́n fẹ́ àti gbé ẹbọ tapétò kí àwọn mọ̀lẹ́bí ẹ o kí wọ́n láǹfààní àti wá kan o. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ ìwà míìnú ọ́sà mẹ́sọ̀pù gbogbo ilé ìwòsàn. Ó ti yé yín ká má sọ nǹkan mi, ó ṣe dọ̀tí tí ọ̀tá da nǹkan. Nígbà ó sì sọ àwọn ilé ìwòsàn tí pa àwọn ọ̀fẹ́ ká mọ́, wọ́n padà tí bọ́ta o. Ẹ̀yin tẹ́ ẹ bá ń gbé lágbègbè ọ̀rẹ́ méjì àgúgù tàbí yí kalẹ̀ Ìbàdàn tẹ́ ẹ bá mọ Yusuf rí ń bẹ lábẹ́ abẹ́ igi gẹdú báyìí lọ́nà àrà gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n fi ń tómi lé tí wọ́n ti tì bọ́ta nílé ìwòsàn o. Ọya Lisi bá ń gbé fídíò ẹ̀ sórí ìkànnì Facebook. Wọ́n lọ ṣàlàyé pé òun bọ́ lọ́wọ́ àwọn ajínigbé gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n sọ pé ó ṣe o. Nígbà wọ́n sì rí i kódà wọ́n ní àwọn ọtí ẹ̀mọ̀ pé ó sì ń mí torí ibi tó sùn sí tá a fi fídíò tá a fi píkṣọ̀ hàn yín láyà àjẹjọ. Ẹ̀yin náà rí pé èèyàn ní kọ́kọ́ mọ̀ pé bóyá ń tọ̀ ń bóyá ó mí àbí kò mí. Wọ́n sì ṣàánú ẹ̀ wọ́n gbé e lọ sílé ìwòsàn. Wọ́n fún un lómi omi tí mò ń sọ kì í ṣe pure water o. Omi tó máa ń fà sáwọn aláìsàn lára jẹ́ kí ara wọn kó yá dáadáa. Wọ́n fún ní gbogbo ẹ̀ ńgbà wọ́n fún gbogbo ẹ̀ tán ọba bẹ̀rẹ̀ ẹ̀wà tí yóò tún padà wò. Àwọn bá ti bọ́ tapétò, àwọn ti gbìyànjú agbára àwọn o. Bá ń gbé fọ́nrán ohun sí orí ìkànnì Facebook báyìí. Ẹ wá wo Yusuf o, ẹ ń bá mọ̀ ọ́n. Ẹ dákun torí Ọlọ́run kọ́ láǹfààní láti lọ sí ibi tó ń pè ní Abẹ́gẹdú ti ń bẹ níjọba ìbílẹ̀ tí ọ̀nà àrà. Bí ọ̀rọ̀ ọ̀hún bó ṣe jẹ́ ní apá àtibẹ̀ ọ̀hún. Ẹ jẹ́ ń fi fídíò ẹ̀ bọ́ta kẹ́ ẹ lérẹ́ ń tà ń sọ. Fọ́nrán rẹ̀ rèé o, ọmọ Nàìjíríà ọ̀hún rèé o. Ẹ ń bá mọ Yusuf, ẹ wá wo Yusuf o. Olagbegbe ọrẹ meji agugu lohun ti wa.
9: Awọn wole wole ko Olorun ba.
1: Oju re re o. Sa wa re n tomo Yusuf lore meji ni. Ọrẹ meji agugu. Wọ́n ni ó gbójú òkè ẹ wá wojú ẹ̀ dáadáa ní ìsìn ẹ má bìmí kí n sẹ̀lẹ̀ lẹ́yìn ètò yìí ní sẹ́ǹdí ẹ o òun là ń ṣó yìí o. Wọ́n fún lóúnjẹ wọ́n fún láṣọ. Wọ́n tún fẹ́ ra kókó fún un. Ṣé ń gbọ́? Agúgù ọ̀rẹ́ méjì. Ṣé ìyẹn ra agúgù ṣe wàá gbọ́ wa báyìí ní dákun? Tá mọ Yusuf rí. Ẹ má jẹ́ kó wá àwọn amọ̀ òkun ṣìkà tẹ torí tọlọ́hún. Ẹ̀yin mọ̀lẹ́bí ẹ bọ́ ta. Ẹ dákun ẹ bá ń ṣí àìtò yẹn tẹ́ ń gbọ́ wa. Ẹ já àwọn mọ̀lẹ́bí Yusuf ẹ jẹ́ wọn orí o. Ẹ jẹ́ wọn orí o ẹ dákun. Ẹ jẹ́ wọn orí o. Ẹyin bẹ́ẹ̀ ṣe ń wo fídíò ọ̀hún ẹ jẹ́ ń fi ọ́díò tí wọ́n fi ṣọwọ́ sí mi. Ẹyin ní apá abẹ̀hún láàrin ìjánà kọ́nà tí wọ́n fi ṣọwọ́ sí mi ẹ jẹ́ ń tẹ̀ sí yín létí kẹ́ ẹ lè mọ̀ pé wọ́n ti gbìyànjú agbára wọn. Wọ́n ti gbìyànjú agbára wọn láàárọ̀ ọ̀bẹ̀hún.
10: Dáde ṣeun arebi kọlá sàn.
1: Ìyá yìí ti gbìyànjú o.
10: Mo ní kí n update.
1: Ayọ̀ kí ló ń wà?
10: Ọmọ tó wà lọ́dọ̀ wa ni. Ọmọ tó gbọ́dọ̀ pé ìgbà tó ń ti fi ó ti ń gbọ́ wípé àwọn máa gbé lọ sí family asán. Sẹ́wọ̀n kó ti padà sọ fún wa wípé agúgù lọ́dọ̀ àwọn ní agúgù ọjà. So tí àwọn ẹ̀sìn díẹ̀ ti sọ pé ìjọ Monday àwọn ń gbé lọ sí

0: kílí àbáyé ó kílí àbáyé yusuf rẹ o láti agúgọ rẹ méjì tó lòun bọ lọwọ àwọn ajínigbé bá a ṣe ń polówó ọjà yìí ẹ bá ń ṣí ààrẹ kó kàwọn mọlẹbí ẹ lára ọyá ẹja lọ sí ẹka ìpolówó ọjà.
1: Growing moments are filled with chances to be active and learn.
2: Did you see, Mom? I made such a big jump.
3: Great job, my boy. You get better with each game.
1: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
2: I feel so strong.
1: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
4: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wàhálà ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà, wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyèmóye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
5: Ìfọlọ́kọ́m o.
6: Yes, na Fọlọ́kọ́m.
5: As you dey buy your DSTV, eh?
6: Remember say 1 month DSTV Yanga subscription follow the decoder wey you just buy so. And for GoTV, the tori na the same o. As you buy the GoTV decoder, the thing carry 1 month GoTV jolly subscription join body.
5: Bẹ́ẹ̀ni o,
6: má jẹ́ kẹ́nikẹ́ni ó gbé ọmọ ra.
5: Wòran ayọ̀ jẹ̀gbádùn ayọ̀ pẹ̀lú DSTV àti GoTV tó ṣíìpù bàjẹ́. 15,000 naira péré ni DSTV kan báyìí. Àtagbádá àti decoder àtẹ́lẹ̀ ń bí rẹ̀ papọ̀ ni. Tó sì fọṣù kan wòran ayọ̀ lórí ìkànnì Yanga láìsẹ̀ kọ́bọ̀. GoTV náà pẹ̀lú decoder rẹ̀ àti antenna rẹ̀ 15,000 naira péré ni. Tó sì wo ìkànnì jọ ní lórí rẹ̀ fóṣù kan láìsan sílé kan. Tètè lọ gba tiẹ̀ báyìí.
6: Kó tó tán.
5: Because tí wọ́n bá jà tó wà nílẹ̀ bá ti tán.
6: Promo dó pinnu wo.
5: Àwọn ibi tó ti lè rí rè.
6: Number 114 MKO Abiola Way, Ring Road, Ọmọ Gàfó Building, Ìbàdàn.
5: Number 44 Ọ̀yọ́ Road, Samanda by Hexagon Lounge, Ìbàdàn.
6: Alhaji Awe Shopping Complex along Odife Road, opposite Hope Junction, Ìbàdàn.
5: Tó fi mọ́dọ̀ àwọn ojúlówó alágbàtà DSTV àti GoTV tó bá súnmọ́ jùlọ.
6: DSTV àti GoTV,
5: ìgbádùn tí ò ní pẹ̀kun.

0: tọ́yìn àgbààgbà tẹ́ ń bẹ́ńlẹ̀ yìí tẹ́ sì láǹfààní àti gbọ́ wa lákòókò yẹ káàbọ̀ láti ẹ̀ka ìpolówó ọjà lọ́hùn-ún ètò ń tẹ̀síwájú àlàyé tá ń bá bọ̀ ẹ jẹ́ ń sójú òpólẹ̀ fún àwọn èèyàn tí bá ń gbọ́ mi láti agbègbè ọ̀rẹ́ méjì àgúgù ẹ dákun ta ló mọ yusuf rí ẹ má jọ bọ́wọ̀ ẹ dákun torí ìtọ́lọ àlàyé tí mò ń ṣe yìí eyín o ẹ má jẹ́ kí yusuf bọ́wọ́ 0706949 3000 ẹ ń bá mojú yusuf rí àbí tẹ́ ẹ ti rí ń bì kan rí kó tó di pé ó bọ́ sọ́wọ́ àwọn ajínigbé tọ́lọ́run tó túlẹ̀ ẹ dákun ẹ̀yin ní kẹ́ ẹ láǹfààní àti pè wọlé báyìí torí tọ́lọ́run ẹ já wo ọ̀nà tá a gbà láti fi lè reunite yusuf máwọn mọ̀lẹ́bí ẹ dákun ó ṣe é ṣe kóun náà wúlò fún nàìjíríà lọ́jọ́ ọ̀la 0706949 3000 tàbí 0701447570 lójú òpó ti ọbọ sí apá àbí ngbà mí tọ jẹnu méjèèjì lábá ní abúlẹbí méjèèjì ó ké pé yóò ṣàjọ kan mbẹ já dáhùn èèyàn lóhùn lápá àti bẹ̀rù ẹ̀lò dẹ́sí gbé kíní ọ̀hún gbé kíní ọlágbára kì í wọlé dẹ́sí ẹ̀lò ẹ kú ojúmọ́ o
1: akójúmọ́ akúṣẹ́ o
0: yẹ́ sà
1: kò ní bá jẹ́ oyún ọmọdé àní
0: o ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń pè.
1: Orúkọ bàbá àlééfà pòfẹsọ babalọlá akékakakọlọrọ gbọdọ orúkọ mi o.
0: Láti bo
1: mọ̀n pé lásán lọ́sùn kò lọ́nà ara lẹ́bàdàn.
0: Ọ̀yà
1: lájúríkì ẹ dákun ìbéèrè wọn bẹ́ẹ̀ ni pé ọyẹ kó ní sọ́ọ̀nì ìmú yusuf kìíní ń jẹ́ yusuf pọ̀.
0: Kò rántí sọ́ọ̀nì ìmú ara ẹ o kò rántí o.
1: Ọyẹ kọ́
0: ní sọ́ọ̀nì ìmú ẹ.
1: Ọlọ́run ṣe rí kò ní nù lágbára ọlọ́run o.
0: Amẹ́.
1: Sáfàlì ẹ̀ náà bá ń gbọ́ náà máa ẹ má sì máa fámìlì rẹ̀ rí. Àbí ilé wa mú lọ ẹ má wá ṣùkú kóun náà lọ bí ibi tẹ́sán ẹ má mú lọ kọ́lọ wò
0: ó.
1: Ọmọ wo ni sọnu ọmọ wo ni jù ní o.
0: Amẹ́.
1: Mo fẹ́ sọ babalọ́lá kẹ́ra wá sọ́sùn kùnú.
0: Ẹ ṣeun tó ẹ pè tẹ́ ẹ dá sí ẹja fẹ́ lómi láǹfààní pàápàá jùlọ àwọn tó bá ń bẹ lágbègbè àgúgù ọ̀rẹ́ méjì. Ẹ̀lò o.
2: Ẹkúṣẹ́ o.
0: Ẹ ṣeun.
2: Ọba Olúṣẹ́gun fẹ́ràn láti rúwà ní.
0: Ọ̀yà.
2: Èmi fẹ́ mú sọjọ́ sàn wá pé àwọn tó bá gbé ní agbègbè yẹn. Tí wọ́n mọ̀ pé èèyàn wọn kán sọnù. Tí wọ́n lọ síbi tí wọ́n dúró fún pé ẹni ẹ̀wà kí wọ́n lọ wò ó. Kí wọ́n lọ wò ó. So yẹn lọ bẹ́ẹ̀ nípa sí bẹ́ẹ̀ sì yẹn mo fẹ́ pè ọ́ nílẹ̀ kan bọ̀ tó kọ̀.
0: Ok.
2: So ìbára yẹn fẹ́ gbọ́ná ní igbó ọ̀rà àti èrúwà àwọn apáta díẹ̀ lérúwà níbi láti ẹ̀. Ni wọ́n lùgbàdì àwọn kan tí títa náà lù wọ́n jìbìtì bẹ́yẹn. Èmi ò mọ̀ gbàdá yẹn fẹ́ gbọ́n pẹ̀lú kíní ẹ̀hún àmọ́ irú ẹ̀ tí wọ́n ti wá lọ mí lé èmi ṣe irú ẹ̀. So káwọn yẹn kẹ́kọ̀ọ́ ọmọ ọba Olúṣẹ́gun fẹ́ràn láti rúwà.
0: Ẹ ṣeun tẹ pé tẹ dá sí lórí ìkànnì Facebook S.O. ọmọbóyèdè ṣẹ́yìn mọ yusuf ní kọ́mẹ̀ntì yìí rí bákan bákan o ṣe mọ yusuf ni ibẹ̀ ṣe kọ́yà lè kàábọ̀ tabẹ̀ ẹ̀yà dẹ̀sí jẹ́ ẹni tó ń da ẹni tó wà lápá abẹ̀ òun lóhùn. Hello.
3: Ẹ ṣeun. Ẹ̀gùn ló sọ̀rọ̀ láti di òrò rẹ̀ méjì.
0: Ọ̀yà. Láti bo lẹ pé.
3: Láti di òrò rẹ̀ méjì.
0: Ọ̀yà ṣe mọ yusuf rí.
3: Mi mọ o mi ò mọ
0: èmi
3: ò mọ èmi ò mọ èmi ò mọ ẹsà ẹsẹ mi ìbá ní bóyá kán mú wá náà bẹ bóyá àwọn tó lè dá àmọ lè mọ.
0: Níbo náà wàá fẹ́ mú un lọ́nbẹ̀ lójú láìsí inú gbó ọ̀rẹ́ méjì àárín sọ́mọ̀ wàá mú káàkiri pé ẹ dákun sẹ́ mọ̀ rí ni the best àrẹ̀ṣẹ́ náà láti post ṣe ẹ̀yẹ ẹ̀ ń bá ń gbọ́ abáyé tó sì ń wò ó.
3: Àmì
0: àti post ẹ̀ báyìí ẹ̀ ń bá rí tó sì dá mọ̀ tàbẹ́ ń tí ó bá mọ̀ pé òun mẹni tó mọ̀ ẹ dákun ẹran yusuf lọ́wọ́ kò béèrè owó báyìí bẹ́ẹ̀ kò sì béèrè obì akẹ́fẹ́ jẹ́ káwọn mọ̀lẹ́bí ẹ̀ kí wọ́n ó rí i kí wọ́n sì láǹfààní àti jọ máa gbé papọ̀ ni ó ní lóòótọ́ jù lóòótọ́ bàbá ti ra àwọn mọ̀lẹ́bí ẹ̀ alẹ́ pé kíjọba ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ pé wọ́n tọ́jú ẹ̀ dáadáa ṣùgbọ́n bàtà ra àwọn mọ̀lẹ́bí ẹ̀ báyìí nísìn mo wò láti fẹ́ ṣe ìyá tó sì rí i tó ṣàánú ẹ̀ ìyá ti gbìyànjú ìyá gbìyànjú o jẹ́ ń fi yún káàdì ẹ̀ ńlẹ̀ dẹ́ sí. Ẹ̀lò o.
4: Ẹ̀lò ẹ̀ka ara.
0: Ó kọ yín àti ibi tẹ́ ẹ̀ ti ń sọ̀rọ̀.
4: Orúkọ mi ni Kọ́múrídì àti Sàkárìdì látàkùn.
0: Ọ̀yà.
4: Ọ̀rọ̀ àwọn tí wọ́n ń gbà yẹn ni mò ń zomú fẹ́ sọ.
0: Ọ̀yà.
4: Bí ọlọ́run sàánú àwọn èèyàn wa pẹ̀lú kòkòrò. Lẹ́sẹ̀ kan sísìn ẹnìkan pè mí. Ó ní dádì mi ti ṣaláìsí. Ó ní wọ́n ra lẹ̀kan sí ìdí àwọn. àwọn kan fẹ́ dókòwò yẹn ó tún máa lè rí 120,000 sẹ́ẹ̀dì báyìí láti pé kí ilẹ̀ yẹn máa jà máwọn yẹn lọ́wọ́ mo ní ilẹ̀ wo mo ní mò ń bọ̀ ó pèlú bẹ́ẹ̀ mẹ́wàá lẹ́yìn kọ́ yẹn mo ń gbé kọ́ yẹn bá sí ìbátan wọn kan kò padà pè mí mọ́ ẹjẹ́ ká gbọ́ náà o
0: àmì ẹ ṣeun tẹ ẹ pè tẹ ẹ dá sí orókè lápá àti ibẹ̀ ọ̀hún ẹja tún tẹ̀síwájú bọ́lọ́n ti ń bẹ tẹ́mi rẹ̀ wà ọ̀rọ̀ ọmọ oṣù mẹ́fà tá a pé wọ́n jí gbé lágbègbè ẹrùn mu ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ wa lọ́jọ́ tuesday níkànnì kejì lọ́hùn-ún àwọn òbí ọmọ ti wá sórí prógráàmù wọ́n sì ṣàlàyé bí nǹkan ṣe gbé ṣẹlẹ̀ ilé ayé ọ̀hún àti ẹ̀wà mọbi tá a fẹ́ gbé bàbá yìí ọ̀rọ̀ ń ta kókó ọ̀tà kókó kí ìyá àtọmọ sùn lórí bẹ́ẹ̀dì inú ilé orúgànjọ́ ni ìyá lòun ò sun rórun tóun ń sùn bẹ́ẹ̀ òun lòun ò sun rẹ̀ rí láyé òun mo wá ní wọ́n fi fídíò bílí ọ̀hún gan ṣeré kan ẹ hàn mí bí ìbá jẹ́ pé ẹ ń tọ̀hún bá wọnú ilé tọ ìyá yìí lọ ojú windo ń jìnnà sílẹ̀ yìí ò lè náwó láti ojú windo kó sì gbé ọmọ ẹ̀yin àfà ńláńlá ẹ bá wa fi inú àdúà ẹ̀yin wòlíì gàgàrà lórí òkè ẹ bá wa fi inú àdúà kọ́lọ́hún sọmọ yìí rere padà o kódà àwọn ẹlẹ́nìkan pe àwọn ń gbọ́ ọdíjọ́ kejì ẹ wò ó a ti ṣèyún lọ́jọ́ ṣẹ́gun a kọ̀ǹtínù lórí ètò ń bẹ̀ òun lọ́jọ́ ṣẹ́gun túìsẹ̀ a kọ̀ǹtínù apá abẹ̀ òun lápá abẹ̀ torí ẹrù sì pọ̀ ńlẹ̀ kọ́lọ́hún jẹ́ ká sọ̀ láyọ̀ ẹjẹ́ a tún lọ sọ́dọ̀ ọ eléyìí tó jẹ́ pé ìyá tí ó bọ́ ta tó sì ní káwọn ọmọ jókòó sínú ṣọ́ọ̀bù nígbà tí yèédé òjò ti bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá kọ́ ṣọ́ọ̀bù sábẹ́ wáyà ná ẹ dákun torí ọlọ́run a mọ̀ pé nǹkan tá a jẹ là ń wá káàkiri o bá a ṣe ń gbìyànjú pa a fẹ́ wá nǹkan tá a jẹ yìí náà ọlọ́run ní já pàdé nǹkan tí ó jẹ wá láṣẹ lọ́wọ́ ọlọ́run lódùmarè ṣàdédé ni wáyà náà já o ńgbà ó já mo rò pọ́n kan páànù ìhùn bá spáàkì ọmọ méjèèjì lẹ́yìn ọ̀ṣọ́ka ó sun bíi súyà ni o ńgbà tá à ń ṣe kinní ọ̀hún ojú mi sì lérò mi jẹ́ bọ́ lójú mi wàràwàrà ńgbà tí mo rí bí èèyàn ṣe jóná kábíyèsí olódùmarè dẹ́sí já lọ sápá abẹ kọlọ́hún kọjọ kọ ṣàánú fún wa.

0: sans bâtir.
1: Comment tu vas mon gars
0: de là? On m'a connu là, on m'a connu, on m'a en. On m'a mis. Ah on m'a dit, ah j'ai.
2: Mewa n sele ni duniya.
0: Omo en jona ba je wa Jesu Jesu. O ti jina tan, o ti jina tan ko se mo.
2: Mewa n sele ni duniya. Ita balanfa ni ati wa lori. Facebook e ri pe ara mi yato mo kawo lori ngba ti ya nso pe won ti jinatan ke se su o ke si seran eyan kabisi olodumare en ba lokan to mo pe okan ohun di die tori ko si bi yan o se wo video to mi o ni bo loju eyan eyin te ba ko shobo sabe high tension wire ti abe eyin power holding wire edakun esun seyin die ah olohun olodumare oya e ma bo lori kanin Facebook o o lagbara o o ni agbara ba n gbe foran o si Lisi ti nbele ka show media lo ipinle osun na la se wa o eh ipinle osun na la se wa ah ki eyan o si ma wo bi kini bi se nsele baye ti eyan o se rogbon kankan ati dasi e ma bani lokan je po ah o ni agbara o ti ah ah e wo kini o mo se spark ah o ni agbara po ohun re o omo Nigeria. Ah! Ojo ese rotan ni. Ah! Omi bo loju awe yan poroporo ah omo keji on ti eni kan seju kabisi olodumare Kọlọ̀ njọ kó máa ṣọ́ wa o. Abiyamọ kú ọ̀rọ̀ mọ́. Kọlọ̀ má jà fojú sunkún ọmọ. Ó ló ti ń sè. Kábíyèsí rẹ ọlọ́run ọba tó dálẹ̀ bí ẹni dẹ́ni kọlọ́run jọ kó ṣàánú fún wa ẹ dákun mo fọlọ́run bẹ̀yìn mo mọ̀ pé àtijẹ́ àti mu yìí Nàìjíríà orí bákanbákan ṣùgbọ́n nígbà tá a bá ń wà àtijẹ́ àti mu náà ẹ jẹ́ kí safety wa kó jẹ́ nǹkan tá a máa prioritize ẹ dákun wọ́n bá ní kẹ́ ẹ má tó gbá sójú títì ẹ wòlé tó ṣẹlẹ̀ lóje lọ́jọ́ sí ìjọba kọ́ ni ó wà ńbẹ̀ bọ́n bá ní ẹ má kọ́ ìsọ̀ sábẹ́ ó tiẹ̀ nígbà kan àjọ kí ló kọ orientation kíní kankankan yìí gbọ́ national bank pé tán orientation agency ó yẹ kẹ́ ẹ máa polówó bó tiẹ̀ jẹ́ pé ó yẹ káwọn èèyàn náà ó mọ̀ àjọ noa won ti sun die o ajo nu a sun die e ma si awon eyan leti ni gbogbo igba oni gba kan ti won ma nti won ma polowo e ma dare sori soju agbara e ma ko shobu sabe kini kan kan kan e dakun tori n ti joba fi gbe ajo na kale na nu eyin na e bota e lawo eyan loye sugbon ba mo ba ti e wa sun e ti ka wa na kan ka lara wa loye e dakun tori itolohun e dakun tori itolohun ah awon mo yi kiyan si ma wo ma omo re bayi ko si ma jona ko ma jona e dakun eh ara mi bu ma so o ara mi bu ma so yin soju opo le sugbon mo fe ka gbara wa moran ni mo fe ka gbara wa ni moran e dakun e ba nro awon iya loja e ba nro awon ti won ko shobu sabe power line e dakun tori olohun e ja sun meyin a ni sofo ara ni sofo omo asi ni sofo emi ah kabiyesi re olodumare kabiyesi re olodumare e soju opo le e je e ka awon e ja bara wa soro awa dan la ntaja awa dan la ngbeto eyin te ngbo wa laarin oja bayi oja ba ni o oje ni o bere ni o oja gbo alesin loye eyin ni oda awon haleluya konu ati gbogbo e patapata e dakun oja gbagi kilo kan ti oja gate ararọmi e dakun e ja sunko labẹ waya 0706949-3000 tabi 0701447570 e ja bara wa so toro laaro yi e ja pera wa si ajo to si nuronu awon omo olomo ton wa ye wa jaye ti won

0: Breathe through it.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́, tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Hello, Superstars! Are you ready for the smartest showdown of the year? Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday

0: káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì ti Splash 105.5 FM tó wà nílé Malavelele nílé Ìbàdàn. Óyá ta lọ́ta ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ Voice Out. Tọ́ba ẹgbẹ́ yín sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ̀gúngún lè wò wá live and direct níbi kíbi káàkiri àgbà ńlá yẹ lọ ọ̀kànnì ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì ti Splash 105.5 FM lórí Jẹ́kẹ̀mọ̀ Fan Family ní Facebook àwà ń bẹ̀. Lórí TikTok at Top Striker 100 at Top Striker 100 ọlọ́fà gan o. Ẹgbẹ́ láìkì kọ́ lọ́fà gbogbo ẹ̀yin ti a Happy Independence Day. Ébàrì bàzà ń bàrì bòbò lẹ́ni lórí ti káṣẹ̀ owó ti ń ranjú báyìí èèyàn márùn-ún ti wà ńlẹ̀ 50k àkọ́kọ́ 50k ẹ̀kejì 100k ẹ̀kẹta 150k ẹ̀kẹrin 200,000 naira ó pé márùn-ún sangiliti èèyàn márùn-ún ọgbọ̀pẹ́ in the next few minutes. *347*1004*1# o sì ń dàgùn láàbí o sì ń wo pé só lè jẹ́wọ́ ní ìtọ́jẹ́ pé wọ̀ gangan ni ìwọ ni ọ̀jẹ́ láàárọ̀ àbí ọ̀sán yìí gangan ni ìwọ lọ́lọ́sàn má wòra rẹ̀ ràn má rìlẹ́ǹtì má wara ro má dagun lá má dagun lá ìgbìyànjú náà ni ìgbìyànjú ò tí ì tónú nígbà tó ò tí ì jẹun bó bá ti bójú ẹ̀ báyìí nísìnyí bíi fíìmù ni ó ṣe rí ó rí i pé ìwọ náà ó tẹ̀sífáì lọ́sàn yìí pé ọpẹ́ o ọkàn èmi náà o ó tọ́jọ́ méjìjọ́ mẹ́ta tó ti ń dabí àjọ o ọ̀sán yìí tó wá kàn ọmọ dagun la o torí ọlọ́run ní jáyé ó fèrè tèmi ṣàpínlẹ̀ àti tẹ̀yìn náà o ó dinú ti ọ̀rọ̀ ti Cristiano Ronaldo lórílẹ̀‐èdè Portugal ẹ̀gbọ́n Ronaldo àǹtí rẹ̀ ẹni ọdún 53 Emma Aveiro ó ti sọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára lẹ́yìn ìgbà tí wàhálà ti bẹ́ẹ̀lẹ̀ tí Ronaldo ti bínú kúrò níbùba ìgbaradì ikọ̀ tó léde ti Portugal lánàá ẹ̀gbọ́n rẹ̀ bọ́ sórí ẹ̀rọ ayélujára ó ní ká mọ̀ parọ́ ká mọ̀ jalè àbúrò òun Cristiano Ronaldo ó deserve more respect pé ó deserve àpọ́nlé tó yẹ o ó yẹ kẹ́ ẹ mọ̀ bu ọlá ọ̀wọ̀ kẹ́ ẹ mọ̀ fún ní ọlá rẹ̀ tó tọ́ sí torí pé kìí sẹni àárífín o Cristiano Ronaldo yìí sẹni àárífín fún orílẹ̀-èdè Portugal torí bá a bá wo iṣẹ́ ribiribi tó ti ṣe fún ọ ó ní ìyẹn ni ọlẹ́lẹ́ẹ̀kejì national team orílẹ̀-èdè Portugal ó ní the structure tó make sense yàtọ̀ sílẹ̀ tó wà ńbẹ̀ ó di méjì ó ní sẹ́ rí gbogbo àwọn oníròyìn akàròyìn orílẹ̀-èdè Portugal ọlọ́kọ̀ jẹ́ wọ́n nílò láti jẹ́ pé kí wọ́n jẹ́ àkọ́ṣẹmọṣẹ́ pé gbọ́ yìí sọ yìí àbòsí ti pọ̀ jù wọ́n lọ ó ń tọ́ka sí àwọn oníròyìn lórílẹ̀-èdè Portugal ni ó ní alábòsí lọ́pọ̀lọpọ̀ wọn gbọ́ yìí sọ yìí àhesọ ọ̀rọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan ní tí ọ̀ṣẹlẹ̀ wọ́n lọ ṣẹlẹ̀ ká fẹ ọ̀rọ̀ lójú ká parọ́ ní tí ọ̀ṣẹlẹ̀ pé wọ́n nílò more competency fáwọn oníròyìn lápá ibẹ̀ yẹn ó di mẹ́ta àbí ó ní sẹ́ wá rí àwọn èèyàn orílẹ̀-èdè Portugal ó ní wẹ́ wọ́n dìsáfù nǹkan gidi ó ní gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Portugal wọn ò dìsáfù nǹkan gidi ó nítorí pé mediocrity period táwọn wà nígbà tí Cristiano Ronaldo ò tí ì dé sínú ọkọ̀ àgbọ̀jọ́ orílẹ̀-èdè Portugal ó ní kí wọ́n ó jẹ́ káwọn padà sórí ọwọ́ yẹn orí ọwọ́ tí wọn ò recognize orílẹ̀-èdè Portugal táwọn ò ní àṣeyọrí kankan nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kó tó di pé àbúrò òun gbórí wọkọ̀ national team bébẹ́ bá wá ti gbà tí àbúrò òun ti wọ national team lekú ti ń ké bí eku tẹ́yẹ ń ké bí ẹyẹ tọ́mọ èèyàn ń fọ̀ bí ọmọ ènìyàn ó ní ṣùgbọ́n bá wá jẹ́ pé ẹ fẹ́ fi ọ̀tẹ̀ ẹ fẹ́ fi àbòsí inú ni bí ni ẹ fẹ́ fi lé kúrò ó ní wẹ́ẹ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Portugal ẹ̀ dìsáfù nǹkan rere láyé eyín bẹ́ẹ̀ ṣe wà yẹn torí pé ẹ tún fẹ́ padà sáṣe àárọ̀ lásìkò ìgbà tí orílẹ̀-èdè Portugal tí wọn ò tiẹ̀ jọ orílẹ̀-èdè Portugal tí wọn ò sí lára àwọn football nation téèyàn lè tọ́ka sí àbúrò òun dé ó fi ògo tiẹ̀ ó fi gbé national team lárugẹ ṣerú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ yẹ kẹ́ ẹ máa yọ sùn tètè sí ẹ wò ó ẹ wulẹ̀ padà ṣẹ́ṣẹ́ àárọ̀ yín náà tẹ́lẹ̀ rí emma aveiro ẹgbẹ́ Cristiano Ronaldo òun ló fi ọ̀rọ̀ balẹ̀ jẹ́ bẹ́yẹn o. Ibi la gbà wọlé lọ́sẹ̀ yìí. Má gbàgbé àní pẹ́ yí koto o. Àní pẹ́ yí koto o. Tá a bá ń sọ nípa ti káṣẹ o. *347*1004*#. Má da kóòdù pọ̀ mọ́ra wọn o. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni kóòdù. Ibi la gbà wọlé lọ́sẹ̀ yìí. Agúdédé wòyí o. Ọ̀gbẹ́ni Síkírú Àyìndé láti ọdẹ òmu nílé Àkìtì Korí.
1: Ẹ ṣeun atọ́kùn akú dédé wòyí gbogbo ẹ̀yìn ara lé náà kó àsìkò yìí o ọ̀tá lẹ́yìn tí wa ẹni dópin láélá àdẹ̀ kí kájọ máa kíra wa ku independent yẹn ayẹ ti òmìnira ti ọdún yìí ti orílẹ̀-èdè wa nàìjíríà tún pé ọdún mẹ́rìndín yẹn ní 70 tó adúpẹ́ fọlọ́run gbogbo ẹni tó wá wà ní ipò àìlómìnira ọlọ́run á fún wọn lómìnira.
0: Ami. Gbogbo òlu tí o ti lómìnira. Ọlọ́run ó ṣètò òmìnira fún wọn.
1: Bẹ́ẹ̀ni àtàwọn èèyàn náà.
0: Àwọn èèyàn tí o lómìnira. Tí a wà nínú ìgbèkùn.
1: Bẹ́ẹ̀ni.
0: Àbí nínú ìdèmálẹ̀ kan.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọlọ́run ó fún wọn ní òmìnira.
1: Torí ẹni tó ti tójú bọ́ tí o lè dojú bọ́. Kò sómìnira ni.
0: Ẹni o ti yẹ kọ́ dá dúró láyé rẹ̀ tó tún wà lọ́dọ̀ àwọn òbí rẹ̀.
1: Bẹ́ẹ̀ni
0: torí pé kò lómìnira.
1: Àìlómìnira ni.
0: Àbẹ́ni tí o pé fún di kàbí mi ìbẹ̀ láhàámọ́. Tó sì jẹ́ pé orí yẹyẹ ní Mògún kẹ̀dẹ̀rẹ́.
1: Àìṣẹ̀lópọ̀
0: ńbẹ̀. Tó jẹ́ pé kò mọwọ́ mẹsẹ̀. Kọjọ ìrìn pé bí ìgbà wọn parọ́ máa yàn bí ìgbà wọn kò yàn mọ́ rógà
1: bí
0: gbogbo ẹni tó bá wà nírú kọ̀ǹdíṣàn yìí ọlọ́run ọba wa fún wọn ní òmìnira òmìnira àdùnnú òmìnira ayọ̀ ni wọ́n gbà lágbára lọ́wọ́ ọlọ́run ara òní ni ẹnìkankan àbẹ́ bá wà ní dùbúlẹ̀ àìsàn.
1: Bẹ́ẹ̀ni àìlómìnira náà tí o lè yan fanda bó ṣe wù.
0: Ṣé bó ṣe wù kò lè rìn kò lè wọ́n ti gbogbo nǹkan fún ni. Ọlọ́run ó fún yín ní òmìnira. Bó ṣe jẹ́ nìyẹn láti ilé Àkìtì Korí ní ọdẹ òmu àbí.
1: Àti látẹnu ẹ̀yin náà.
0: Èmi gbẹ́nu yín sọ̀rọ̀.
1: Ebi atọ́kùn lẹ́yìn.
0: Ẹyin lẹ bẹ̀rẹ̀ rẹ. Èmi backup ń tẹ̀yìn ń ṣe
1: ni. Bẹ́ẹ̀ni ó ti wá látẹnu yín náà. Ẹnu àgbàlóbi ti gbò ó lè solú lẹnu ọmọdé
0: sẹgbà ní wákú epo
1: ìrọ gbogbo ẹ ń bá ti tó ti jẹ ẹdà níbì kan
0: tó
1: ẹ ń làgbà
0: ọpọlọdọ kó dàgbà
1: kìí ṣe dandan kó dàgbà
0: ọmọ
1: bá ti ní rírí ju ẹnìkan lọ
0: ohun
1: tó dàbí aṣíwájú àgbà ni kìí ṣe àgbà ní wákú epo là ń sọ nickname ni wọn ni àgbà. So tó wọn náà bá wà láwùjọ kan àwọn kan ó pè wọn lágbà ṣùgbọ́n kì í ṣe gbogbo àwùjọ ni a ti pè wọn lágbà tó ráwọn kan wọn lè wà láwùjọ tó ju wọn lọ.
0: Bẹ́ẹ̀ni.
1: So táwọn yẹn bá pè wọn lágbà.
0: Wọ́n kàn ń pè wọn
1: àwùjọ
0: àwùjọ lásán àsọjẹ ni. Àlọ́dọ̀ rúrú àwọn ẹ̀dá
1: kìí ní ìpàdé. Wọ́n bá dọ́dọ̀ àlájà nísìn tálájà bá pè wọ́n ní àgbà. Àwọn kan funfun wọn ní pé wá orúkọ ìnagijẹ
0: yìí. Bọ́lá bí wọ́n wà lọ́dọ̀ bí ọ̀nà ẹ̀dá
1: akínúgbadé.
0: Àbí
2: ọ̀dọ̀ àwọn àlájò wà ní ọ̀sẹ̀fún. Ojú ọ̀sẹ̀fún lọ. Tó bá gbẹ́ lọ́dọ̀ àwọn bàbá wa àwọn bàbá wa ní ọjà
0: bẹẹni
2: láwọn yóò pé ní lágbà
0: bẹẹni
1: wàásù
2: bá àtúnṣe ẹ lápè lágbà
1: àwọn
0: sọlágbà
1: àwọn sàwọn àgbàlagbà ló sọlágbà
0: bá a kà fi pọn léwu a sì lè gbà padà nígbà yẹn pé nígbà yẹn sì pò yẹn òní
2: kìsà jẹwọ
0: a lè gbà padà náà àwọn ènìyàn tìjáni olóko dáná ẹ káwọn ara lè.
2: Agúndédé wòye atọ́kùn ẹ̀ kó dédé gbogbo ẹ̀yìn ara lé àsìkò ti independence day lágbára ọlọ́run ànífẹ́lẹ́ yìí ṣàṣìmọ́
1: o
2: ìgbà tí ó bá fi di ọdún tí ń bọ̀ nàìjíríà ó ti dùn jù báyìí lọ lágbára ọlọ́run
0: yóò
2: àwa náà sì wà láyé àwà láàyè tó dáa.
0: Àní sínú nìráńgbà náà ọlọ́run ó sì gbogbo ọlọ́run bẹ́yìn. Ok ẹja sáré bọ́ sórí ọ̀rọ̀ Cristiano Ronaldo mo fẹ́ kọ́kọ́ mu láti ọ̀dọ̀ láti àkọ́kọ́ náà. Nǹkan kan bẹ tó jẹ́ pé orílẹ̀-èdè Portugal wọ́n ní náà ni pé ó wà nínú òfin orílẹ̀-èdè Portugal wípé ìwà agbábọ́ọ̀lù tó bá fi bùba ìgbaradì ilẹ̀ láì nídìí kan pàtàkì tó fi ṣe bẹ́ẹ̀ òfin wà ìlànà wà kódà fáìnì wà ń bẹ̀ kini ofin ohun ni pe agbabolu ka agbabolu ti orilede Portugal ba pe ti bo ba igbaradi to si wa to wa ta to ta pa si ofin camp ka yen rules and regulation to di camp mu lara re ni pe ko kan fibinu ku ni camp abi ko ma ni di ka pataki ko kan rin jade lo irin famia ko irin are lo ko ma fese gbalẹ ki nto si ti wa camp o di meji bayen abo kan a binu ku abo bolu ko ni ja lo wa binu ku line ni koko kan won ni fine to wa nbe ni pe won kokko fi ofin de pe laarin osu mefa egun re ogbodo se ni camp ikole de Portugal mo yo si san owo tanran bi 1000 euro laarin 500 to 1000 euro owo tanran owo te ko ni issue bi sugbon won ni won o fofin osu mefa de iyan oto beyen ikan to tun wa nbe ni pe bi Ronaldo se binu ko yi ajo UEFA bere fun oruko awon agbabolu 1 to 23 ti won ma list sori susu lori site ti won
1: okay
0: won ni won ti fun Rafael Leao ni number 7 bayo Rafael Leao oni afun number 7 17 lo won tele won ti ninu list ti won send si UEFA by leni 7 ni Leao o wa len to tun ma si pe bi Leao ba ma wo je si ni asale ibayin si number 7 ni
1: yo wo
0: eje wa wo gbogbo e lati pile gangan Ronaldo binu ku latari pe ko gba bolu ni awon against Norway ke se pe yen gangan sugbon oluko ni ti wa won se meeting kan laaro ana Cristiano Ronaldo oluko ni baba George Issues at ento je are Portuguese federation to je ti bolu alafese gba ibi ipade on ni won ti pe akiesi Ronaldo pe ko ma binu pe ko gba bo ni against Norway rara tori ajoso to wa before Norway ni wi pe koni start game Norway after to ti start ways pe koni start game Norway sugbon you play the last 30 minutes against Norway
1: yeah.
0: Sugbon olukọ ni opada se be mo olukọ ni ninu awijare olukọ ni ni pe ifi gagbaga yan ogba ko n o gbe Ronaldo wole tori level ti ifi gagbaga yan wa ofan na soju 2-1 de ni ke se pe boya won tin leke goal to po pe condition lo ma determine se Ronaldo o wole abi o wole sugbon condition to pada waye against Norway ko se se nte yan gbodo ma risky nti o se risk can be 3-1 abi 4-1 la won wa oni di ni ye won so yen ni tun bi nu bi laaro ana igba to di bi owo osan won lo fun press conference iyen ni pe won ma soro nipa ifigagbaga teni ati Denmark oluko ni jago di mimo boya won tari ibere si pe Ronaldo bo ni oni kan ma expect Ronaldo ni ifigagbaga teni tori pe Ronaldo lati jota won ti gba bolu Norway tan ko train boya nfe onu won ni ko se pe nkankan mu won ni ko train rara so fun die yi ohun o le so pe Ronaldo ma play lale so kini Ronaldo gbo press conference yen si ni okan ti gba dagban re ni o kan pe Madrid ni hello private jet mi oya e ma bo e ma bo e ma bo e ma bo yen de land gbam nero le ana private jet o si digba dagban re melo le ru yawo o si ya to e ja wa wo awon oro yi bo se lomora awon lomora awon kini n teyin ro pe o n sele abi kini n te ro pe oluko ni yi ma je bi gan mo ni sade ti o ma di se
2: lapa oro temi oluko ni o je bi pe boya pe o sadeun ko pada mu adeun je se ri awon adeun kan wa to ba ti ni close o se se ki eyan ma mu se mo abi ki
0: adeun to ba ni close
2: o se se ki eyan ma mu se mo abi ki eyan ma se to nti eyan

0: a ma ki eyin eyan wa pe e ka san ni bi gbogbo ti e ti lanfani lati ma gbo wa oni ojo kini osu kewa odun 2026
1: adope
0: asami ayeye igbomini orilede wa nigeria o na lojo na se awon ma gbadura ni kan ni omolu abi o pe oba to ni wa yo je ke orilede wa nigeria ko ma wa ninu ominira daada
1: ami ase
0: ominira ominira ta wa gba yo oba to ni wa ju o di ominira ma wa lara
1: ase ase
0: gbogbo nti a nfe lorilede wa nigeria pe ko to ko tu ko ba ko tu wa si imuse oba to ni wa ko wo deede ayojo ojo oni ko je ko nitumo si rere
1: ami ase
0: an ki yin gbogbo eyin eyan le te wa ninu oja kaakiri gbogbo ilu ibadan kaakiri agbanlaye eyin te wa lenu ise eyin akiyin o eyin te wa l'office akiyin ẹyin tẹ wà nínú ọkọ tàbí taládàáni àkí ẹyin náà gbogbo ẹyin tẹ gbé ẹrọ léwọ yín dání tẹ ń wò ó báyìí tẹ sì ń gbọ wa ìyẹn ní ìkànnì ọmọlúàbí adúpẹ pọ lọwọ yín o ẹyin ẹṣẹ máa tẹlé wa àwa náà níjà nítàn máa láti máa fún yín ní àwọn ìròyìn eléyìí tí ò lẹjà ń bá kàn nù gbáńkọ gbìròyìn tí wàá ṣe tán láti gbìnà yá gẹgẹ bí ìṣe rẹ o àwọn ìṣẹlẹ tó ti ṣẹlẹ láwọn àbìkan tí ẹnà pàjádélé òkèrè lọhùnún èyí tí a mú wá sí etí gbọ̀nyìn ó ní àwọn òròyìn ọ̀hún ló dálé lórí àwọn àkòrí tó gbèrú ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ o ọ̀gbọ̀n bó bá dójú ọ̀gbagadì gan ẹ mọ ní àǹfààní láti máa fetí yín kóyàwó ìròyìn ìlọ̀rùbá lẹ́jọ́ nu ìyá àdínì yín náà ni ó aminat adétun badmus olórúkọ tèmi mo tẹra yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́ ó ṣe dáadáa.
1: Tá èmi náà ń kí yín o láàárọ̀ nígbà tá à ń lọ musọ fún yín mo látún pàdé lórí ìròyìn gbàǹkangbì àdúpẹ́ àtúpàdé láyọ̀ àti ní àlàáfíà
0: odò
1: nípẹ̀kí ìpẹ̀kí a sì wà nínú pọ̀pọ̀ ṣinṣin òmìnira torílẹ̀-èdè
0: yìí
1: kò ní dominira mọ́ wa lọ́wọ́ láṣẹ ìlédùmarè gbogbo àwọn wàhálà ìkọlùkọgbà ìpèníjà onírúurú tó ń borílẹ̀-èdè yìí fínra tó ọlọ́run ọwọ́ ẹ la kó gbogbo ẹ sí o
0: bẹ́ẹ̀ni
1: báwa ṣe kí ni
0: báwa
1: mú kúrò báwa yanjú ẹ la ṣe lédùmọ́ ìgbà tí ó bá fi di ọdún tó ń bọ̀ orin ayọ̀ pé lóòótọ́ àgbà òmìnira òun láàmà kọ láṣẹ ìlédùmarè tèmiládé àlòkò òun lèmi ń jẹ mú kí n káàbọ̀ sí àkọ́tun ìròyìn gbàǹkangbìn ní ìkànnì ọmọlúàbí splash 105.5 fm ẹ mọ̀ bá wa kalọ̀.
0: ó dáa tó bá rí bẹ́ẹ̀ àrọ́jọ́ mùsùlùkùn ká mọ̀ ká àwọn ìròyìn ọ̀hún sí etí gbọ̀nyìn
1: ká mọ̀ ká wà sákì ẹ̀
0: kẹ́ ẹ̀ mọ̀ gbọ́ kẹ́ ẹ̀ mọ̀ fi kọ́gbọ́n kẹ́ ẹ̀ mọ̀ gbọ́ kẹ́ ẹ̀ mọ̀ fi ṣòdiwọ̀n ara yín kẹ́ ẹ̀ mọ̀ gbọ́ kẹ́ ẹ̀ lè bá a mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóòótọ́ ká mọ̀ sí bá àrọ́ lu òfin orílẹ̀-èdè wa nàìjíríà kọ́ mọ̀ bá a kojú oro sí a òun náà la ṣe mú wá sétí gbọ̀nyìn o ẹ wo ìròyìn kan leléyìí
1: bó ló ṣe wí
0: ṣé kò wá ga báyìí gbàǹkangbì mọ̀nì wọn ni ọwọ́ ó ti tẹ arákùnrin kan ní ìpínlẹ̀ kánò ìjábọ̀ ni tiẹ̀ ṣe jẹ́ wọn ni bẹ́ẹ̀ láàbì ni ẹ̀sùn tí wọ́n fi kàn án náà ni pé fúnra rẹ̀ ló gbé kólókóló o lọ́bẹ̀ sí ní ìlú ó di gbọ́gó kangó kangó èyí tá gbogbo ń dùn
1: wọ́n
0: bá bẹ̀rẹ̀ sí ní ké sí àwọn ikọ̀ akọ̀nọ́nà tó ní agbára pé ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ wá kọlù wọ́n ní àwọn agbègbè kan eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ ti kánò kò pè wọ́n pé wọ́n wá soríire kò pè wọ́n pé wọ́n wá gba nǹkan kò pè wọ́n pé wọ́n wá wo nǹkan tó dáa ó ń pe àwọn ikọ̀ akọ̀nà tí ò dáa láti wá kọlu àwọn èèyàn lágbègbè tiẹ̀ irú èèyàn wo rèé gbàǹkangbì mọ̀ ní ẹ gbọ́ ò lọ́sọ̀tò
1: yìí. olè ilé ló ń ṣílẹ̀kùn fún títà.
0: oṣì.
1: tó ìpínlẹ̀ kánò lèmi náà wà o wọn ni wípé olórí ni abúlé kan ní ìpínlẹ̀ kánò wọn ní ṣàdédé náà ni wọn bá bàbá yìí tó ti dágbére fáyé o lẹ́yìn ọjọ́ bíi mélòó kan tí àwọn ajínigbé àwọn agbébọn àwọn karambà ní ẹ̀dá tí wọ́n jí bàbá yìí gbé wọn ni tó ó ti jẹ́ ọlọ́run nípè
0: o
1: abúlé ebo ni ẹ mọ̀ gbọ́ torí wípé gbàǹkangbì tó lágbára ni ìwé ìròyìn daily post ló gbé.
0: ó dáa ìpínlẹ̀ benue ni mo wà báyìí o níbi tí àwọn òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ṣe gudugudu méje wọ́n sì ṣe yàyà mẹ́fà wọ́n ní karambà ní ẹ̀dá kan eléyìí tó jẹ́ pé ikọ̀ agbésùnmọ̀ mi ni ó ti sọ ara ìdí kan jẹ́gbọ́n ẹ̀yìn ni ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ benue wọ́n ní ọwọ́ bájínátù ìrìnbùkú ti fọ́nà ẹkún lẹ́nu eléyìí tó jẹ́ ti àwọn ọmọ òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa nàìjíríà ó wọlé ságọ̀ ara rẹ̀ ó sì dágbére fáyé pé ó dìgbò ṣe ìmí ń bẹ léyìí tó jẹ́ pé ikọ̀ agbésùnmọ̀ mi lòun náà ọwọ́ ṣùkú òfin ilẹ̀ yìí ó ti bá o níbo wá lọ̀rọ̀ dé dúró gbàǹkangbì mọ̀ ní ẹ gbọ́ lọ́sàn tó
1: ní. Ní ìpínlẹ̀ Edo, wọ́n ní ọwọ́ ba ọkùnrin kan ẹni ọdún 37 ni 37-year-old man. Wọ́n ní ọwọ́ ba ọ lórí ẹ̀sùn wípé ó fipá bá ìyá àgbàlagbà kan ẹni 80 ọdún. Ó fi bá ìyá yìí ní àjọṣepọ̀ ní ìpínlẹ̀ Edo. Wọ́n ní àmọ́ṣá ò ọwọ́ ti ba ọkùnrin ọ̀hún. Nítorí lọ́bẹ̀ tí ìgarò ọwọ́ ẹ mọ̀ gbọ̀.
0: Ó dẹ̀ èròjà burúkú kan lè ti ẹni bí ẹ bá ilé pòópọ̀ tí wọ́n wá lọ rè é pín sáwọn abalábì kan. Bóru bá ẹ mú lámujù báyìí. Yóò dùn ni o. Dídún tó bá sì dún. Bí àdó lóró ni. Wọ́n ní bó bá dún. Yóò ṣe àwọn èèyàn léṣe. Kódà ó ṣe é ṣe. Kó tún gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn. Wọ́n ní àwọn òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ọmọ òṣìṣẹ́ ológun orílẹ̀ ni o. Òun náà ni ẹ mọ̀ ti rí àwọn èròjà tá à ń sọ nípa rẹ̀ yìí. Ìyẹn ìjọba àbílẹ̀ kẹ́lẹ́ tí wọ́n pè ní Wòzà èyí ti ń bẹ ní ìpínlẹ̀ Borno. Bó gan ni wọ́n ṣe rí i? Mélòó gan ni wọ́n rí? Àwọn èèyàn tọrọ sojú wọn kí ni gbólóhùn tó bòde lẹ́nu wọn? Gbáńkọ́gbè kan mọ̀ tún lè yí o. Ẹ gbọ́ o, bákòókò rẹ̀ bá ti tó.
1: Bákan náà ní ìpínlẹ̀ Kaduna wọn ni àwọn ọlọ́pàá náà ni wọ́n ti mú àwọn kan tí wọ́n fura sí o wípé ajínigbé ni wọ́n. Bàbá sì bẹ̀rẹ̀ sí ní kà wọ́n ní méjì, wọ́n ní 24. Òun náà ni wọ́n. Wọ́n ní lẹ́yìn tí ọwọ́ bá wọn tán, wọ́n tún wáá ṣàwárí àwọn ohun ìjà olóró eléyìí tí wọ́n ń lò láti máa fi ṣọṣẹ́. Wọ́n ní kódà ó lé ní àwọn ọta ìbọn eléyìí tó tó 500 níye tí wọ́n tún ṣàwárí ní àkàtà àwọn èèyàn yìí o. Àmọ́ ní báyìí o, wọ́n ní wọ́n ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kaduna.
0: Ó dáa tó bá níbẹ̀ wájà lọ tààràtàrà ìní sí ìpínlẹ̀ Anambra ìwé ìròyìn Punch. Ó gbèrè òyìn jáde lórí wọn lọ́sàn-án tò ní gbàǹkọ̀gbè ni o. Wọ́n ní arákùnrin kan eléyìí tó jẹ́ pé òṣìṣẹ́ ni ẹni ọdún 25. Èyí tọ́pọ̀ orúkọ tiẹ̀ ní Bàkérò Iwa. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé ó mọ̀ ti dágbére fáyé pòdìgbò ṣe. Ǹjẹ́ kí ló ṣokùnfà rẹ o? Wọ́n ní níbi títí ń ra àwọn èèyàn kan lọ́wọ́ láti bi ilé wọn wó. Wọ́n fẹ́ bi ilé òun wó, wọ́n fẹ́ wó lulẹ̀. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ìgàn náà lé eléyìí tó fẹ́ bì wó. Òun náà ló ya lọ sọ́dọ̀ rẹ̀ léyìí tó sì gbẹ̀mí lẹ́nu arákùnrin náà. Níbo gan ni ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ti wáyé ní ìpínlẹ̀ Anambra? Gbáńkọ́gbè tó lágbára mọ̀ ni ẹ gbọ́ o, lọ́sàn tò ní.
1: Tọ́ bákan náà nà ní ìpínlẹ̀ Kẹ́bí níbi tó ti palàpọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Níjẹ̀. Wọ́n ní àwọn tí wọ́n tó fìjìláńtì mẹ́ta náà ni wọ́n pàdánù ẹ̀mí wọn ní ìfọnáfọnṣo lásìkò tí ìkọlù alágbára kan wáyé ńbẹ̀ ní ẹnu bodè ìpínlẹ̀ Kẹ́bí àti ìpínlẹ̀ Niger Mutoro Gafara àti ìpínlẹ̀ Niger. Òun náà ni wọ́n ní ìkọlù alágbára yìí ti wà o, tó sì jẹ́ wípé àwọn fìjìláńtì tí wọ́n tó mẹ́ta náà ni wọ́n bá ìkọlù náà lọ.
0: Ó dá akẹ́kọ̀ọ́ kan olùkọ́ kan rèé ò lè tó jẹ́ pé ọba tó ní wá kó ṣàánú wa mọ̀ ní o. Pẹ̀lú àwọn olùkọ́ kàràǹbà ní ẹ̀dá yìí lè tó jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ wọn tó jẹ́ ọmọ kéékèèké òun náà ni wọ́n máa ń ṣe kòtọ́kòtọ̀nà pẹ̀lú wọn. Ó dá ilé ẹjọ́ gíga kan eléyìí tó ń jókòó nílùú Èkó. Òun náà lọ́mọ̀ ti ní kí arákùnrin kan èyí tí ẹni fẹ̀kẹ̀tẹ́lẹ̀ rí iṣẹ́ olùkọ́ náà lọ́yàn láàyò ń wá tu Isaac ní apò kọ rẹ̀. Wọ́n ní wọ́n mọ̀ mú lọ síbùdó ìtọ́nisọ́nà níbi tí ó ti lo eléyìí tó kú ayé ẹ̀ ń bẹ̀. Live imprisonment ni wọ́n fún un. Ǹjẹ́ bò ló jẹ́? Wọ́n ní bẹ́ẹ̀ lábí ni o. Ọmọ ọlọ́mọ kan eléyìí tó jẹ́ akẹ́kọ̀ọ́ sí i òun náà ló ṣe kòtọ́kòtọ̀nà pẹ̀lú ọmọ náà léyìí tọ́mọ náà jẹ́ ọmọ ọdún 8. Ṣẹ̀rí pé léyìí wá lágbára báyìí.
1: Ó ní agbára.
0: Bó gan làkàrà rẹ̀ ṣe tú epo.
1: Ó ní agbára.
0: Bó ló ṣe kòtọ́kòtọ̀nà pẹ̀lú ọmọ ọlọ́mọ. Ẹ̀yin ọmọ gbọ́ lọ́sàn-án tò ní gbáńkọ́gbè ìròyìn gbáà ni.
1: Ìròyìn eléyìí náà ló ń sọ wípé àwọn mọ̀lẹ́bí kan ẹlẹ́ni mẹ́fà eléyìí tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí àwọn ikọ̀ àjìjà àbí ikọ̀ agbésùmọ̀mí swap náà ni wọ́n ní wọ́n ti jọ̀wọ́ ara wọn lẹ̀ wípé tọ́ àwọn ò jarú ìjà imọ́ o ti sú àwọn. Àwọn fẹ́ jẹ́ èèyàn gidi láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní fúnra wọn ni wọ́n lọ rèé jọ̀wọ́ ara wọn o fún lè ṣe ọmọ ogun ilẹ̀ yìí ní ìpínlẹ̀ Borno. Ìdílé ẹlẹ́ni mẹ́fà tí wọ́n ti fìgbà kan rí jẹ́ ọmọ agbésùmọ̀mí ikọ̀ ti iswap náà ni wọ́n.
0: Ó dá gbogbo ẹ̀yin èèyàn wa eléyìí tẹ́ ń tẹ̀lé wa back to back ní kànì ọmọlúàbí adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ìfẹ́ ló so wá pọ̀ o. Olúwa ọba kò ní jó jaláìláì. Ó dá gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa nítakò ìjára eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí Splash FM 105.5 adúpẹ́ pọ̀ lọ́wọ́ tiyín náà ìfẹ́ ló so wá pọ̀ o. Oluwa ba ko ni jo jalai lai.
1: Ami ase.
0: O de je lo si ipile kebi tori pe gba kan gbe kan to gbomi loju eni o mo suyo nbe. Won ni ori o duko odomokunrin kan yo. Eleyi ti aporuko ti e ni Hasan Haruna. Ha, Hasan Haruna ori ko yo. Ninu ikolu alagbara kan. Eleyi ti awon iko ajinigbe ti won kolu oko to won ati awon ebi re wa. Iyen ni opopona sagari. Won ni sugbon sa o. Baba to bi lomo iya to bi lomo dereba ti ma wa oko ebi won o na ni won padanu emi won so wa awon iko ajinigbe bo gan lori se ko arakunrin iyo gbankogbe mo ni egbo lo san to ni
1: so ni abala iroyin kaso layo won ni iko mogun orilede nigeria na ni won ti mu awon agbesumo mi ti won to merin dilogun kan won ti mu won bale o be si ni won ri oniruru ohun ija oloro gba kuro lowo won ni ipinle adamawa iwe iroyin daily post lo gbe ekunrere iroyin na
0: o da bi aye popo sisin o ayajo igbominira orilede wa nigeria ele to pe odun merin din adorin 66 years old bo se npe leni ti ko wa yin eyan wa si ntari adua sowo waju wi pe oba to ni wa ominira lagba ko je ki ominira ohun ko ba wa kale ko tun wa fun wa ni aseyori alailegbe awa na sami agbeto amimi nbi o beyin eyan wa ololufe wa na se sami test tun gbeto amimi e wa ja fi kaso layo yi ka fi gba legbe o tori pe awon won ko omo ogun ilede wa nigeria kan le ta mo si safa sanyama o na ni amo ti dola awon obirin marun kan o le ti won ni lara awon obirin marun ohun mama kan ati omo re opo lo tin gbe dani o nbe lara won won ni dola won o ko lakata awon iko buruku eleyi ti jiyan gbe e ti e ji won gbe lo won ni jeje mo pe se sowo sise won iyen ni agbegbe kan le to pe ni sabuwa e ti nbe ni ipile kasina o na ni ti lanfani ati dola awon eyan won yi bo gan lowo sese wa dunle gba kogbe to so kale layo ni egbo ba koko re ba titun
1: to o da eje ka wa bere si ni mo mu awon iroyin yi ka ni kokan ijeji nigba te ti gbo awon koko koko eleyi to gberu tohun eje ka lo si ipinle Kano pelu iroyin eleyi to je gba kogbe to bani lokan je pupo Keledumare ko ba wa wa alafia si orilede wa Nigeria won ni enikan ti se olori abule kan ta mo si Awujarawa Alkali ne ijoba ibile Gezawa ne ipinle Kano Alhaji Ahmad Yakubu Ahmad ohun na ni won poruko re o won ni sadede ni won ba oku baba yi ni agbegbe kan leyin ojo melo kan ti awon agbesumo mi ti won ti ji baba na gbe won ni Ahmed yi na ni won ji gbe o ni ile re ni ojo keta dilogun osu kesan odun 2026 lasiko ti awon ti won se ikolu ye ti won yabo agbegbe re lale ojo ta nso ye won ni ojo na ojo buruku esugbo mimu ni o won ni ninu koto kan ohun na ni won ti sawari ara baba yi ni agbegbe kan ti won pe ni Danladin Gezawa gege bi awon olugbe agbegbe ohun se wi won ni enikan to n gbe agbegbe yi Musa Garba ohun na fi ide isele yi mule o fun awon akoro o ni wipe bi ojo bi merin leyin ti won ji baba yi gbe na ni awon sadede ri koto ohun to ohun si sare pe gbugbo awon eyan to wa ladugbo wipe e gba wa o e wa wo lori abule wa baba yi re oku ere ninu koto oni koda ojo ru eyin oni ana ni nkan bi ago meta ohun na ni awon gbe baba na wo kale lo tori wipe awon ti se adura ikeyin fun oni a oni se ni awon eni bi yi won ma fi oju baba yi danrin ko to di wipe o dagbere faye o oni koda nse ni won gi ese re kan leyin ti won gi ese re tan won wa mu owo baba yi mejeji won wa mu lo won lo lo seyin won wa sopo oni iku eleyi ti o se mo fenu so ohun na ni baba yi ku o gege bi garba se wi o tun soro si waju wipe aya ologbe yi ohun na ni o wa je ko di mimo wipe won ti won koko gbe lo si ile iwosan gege bi ofin ti se la kale oni sugbon nígbà tí àwọn fi rí ara bàbá yìí náà ń kọ́. Ó ní kò ṣe mọ fẹnu sọ torí wípé ohun tójú ò gbọdọ̀ mọ rí ni. Wọ́n ní ṣùgbọ́n nígbà tí ilé ìwòsàn tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ló ti dágbére fáyé làwọn ṣẹ̀ṣẹ̀ wá ṣe ètò ìsìnkú fún un. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kano náà ni kò sì tí ì fi àtẹ̀jáde síta lórí ìṣẹ̀lẹ̀ yìí títí tí àwọn tó kọ ìròyìn ìwé ìròyìn Daily Post tó fi kó ìròyìn rẹ̀ jọ. Ọlọ́run Ìlédùmá rè ó ṣàánú wá.
0: Ó dáa jẹ́ kémi náà tẹ̀lé ọ tààràtàrà ó diwọ̀ ní ìpínlẹ̀ Kano níbi tí ọwọ́ ó ti ba arákùnrin kan o eléyìí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé níṣe ló ń ké sí àwọn ikọ̀ akọninọ́nà tí ó lágbára àwọn ikọ̀ agbésùmọ̀mí wípé ẹ máa bọ o ara ti tù wọ́n lábúlé wọn ẹ wáá kọlù wọ́n ẹ gbẹrù lọ́wọ́ wọn ẹ jí wọn gbé lọ ẹ béèrè owó. Wọ́n ní arákùnrin tá à ń sọ nípa rẹ̀ yìí ẹ̀yìn kùlé lọ́tà wà ni o
1: inú
0: ilé báyìí òun náà ni àṣenígbé ńlọrọrù wọn. Wọ́n ní àwọn fijilantẹ eléyìí tí wọ́n ń bẹ lábẹ́ arákùnrin kan eléyìí tí wọ́n porúkọ tiẹ̀ ní Sadiq Muazu ìyẹn ní agbègbè kan eléyìí tí wọ́n pè ní Sare eléyìí tó wà níjọba ìbílẹ̀ Sanono nípínlẹ̀ Kano òun náà ni àmọ̀ ti nawọ́ gan arákùnrin kan o eléyìí tí wọ́n porúkọ tiẹ̀ ní Sulaimon Fulani. Ǹjẹ́ bò ló jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ lábí ni o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé Sulaimon Fulani yìí ó ti gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bíi kanajẹ́gbọ̀n rìnrìn nílùú abúlé wọn léyìí tó jẹ́ pé òun gangan ní máa lọ ké sí àwọn ikọ̀ akọ́nọ́nà tó lágbára àwọn báńdíìtì pé ó yẹ ẹ máa bọ o ẹ wá kọlù wọn nínú abúlé èyí tẹ́ ẹ bá lè gbẹrù lọ́wọ́ ẹ gbà á èyí tẹ́ ẹ bá lè gbowó lọ́wọ́ ẹ gbà á èyí tẹ́ ẹ bá lè jí gbé ẹ kó wọn lẹ̀ kẹ́ ẹ sì béèrè owó lọ́wọ́ ẹbí wọn. Nínú àwọn ọ̀rọ̀ kan eléyìí tó jẹyọ ní ìtàkùn ayélujára X èyí tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ léyìí tí àwọn èèyàn kan léyìí tí ń mọ ti fún tẹ̀dọ̀ tá a bá sọ̀rọ̀ nípa ètò ààbò tí wọ́n pe àmọ́ ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà sí o wọ́n ṣe lálàyé pé ṣe ẹ̀rí arákùnrin tá a sọ nípa rẹ̀ yìí wọ́n mú un ní agbègbè kan léyìí tí wọ́n pè ní Tòróyà ni o léyìí tí wọ́n ní àwọn èèyàn ti ń bẹ̀ ń bẹ̀ wọ́n fi ẹ̀sùn kan lódidi ni o pé ṣe ẹ̀rí Sulaimon Fulani yìí agbóde gbàgbà ni ló jẹ́ ìní fún àwọn ikọ̀ agbésùmọ̀mí tó ń tí àwọn ikọ̀ akọ̀nọ́nà tó ní agbára wọn ní ṣẹ̀rí Sulaimon Fulani ó ń gangan fún alára rẹ ní ọ̀nà rẹ̀ ké sí wọn pé ẹ máa bọ o ara tù wọ́n bí o wọ́n lo lọ wọ́n mọ̀ yàn ẹ kó wọn ẹ bá wọn fà á kẹ́ ẹ sì máa béèrè owó lọ́wọ́ àwọn ẹbí wọn. Àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tó sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà wọ́n ṣe lálàyé pé àkọ́kọ́ rẹ̀ kọ́ rèé o ó ti máa ṣe é tí sì máa mú jẹ wọ́n níṣẹ́ rí eléyìí o náà ló bó ti mọ̀ lọ́wọ́. Wọ́n tẹ̀síwájú ní àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ o pé ẹ wo irú àwọn èèyàn bíi Sulaimon Fulani yìí tí wọ́n bá wà láwùjọ àwọn èèyàn kò lè sí àlàáfíà bẹ́ẹ̀ náà ni ò lè sí ìfọwọ́sowọ́pọ̀ torí pé yóò ti sọra rẹ̀ di dàrúdàpọ̀ ò sọrun wájú pọ̀ mọ́ ti pàkọ́ ẹ ṣèyí ò lé ní. Wọ́n ní ẹlẹ́ẹ̀kejì òun gangan ni o lè lé tí ò ṣílẹ̀kùn fún títa pé ẹ wọlé ẹ wá kó wọn lẹ́rù. Wọ́n ní eléyìí gan òun náà ló tún jẹyọ sófò léyìí tí ọ̀nà rẹ̀ sọ fún àwọn ikọ̀ akọninlọ́nà tí ó ní agbára pé ẹ máa bọ̀ ẹ wá kó wọn lẹ̀. Lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àwọn ọmọ òṣìṣẹ́ ológun léde wa Nàìjíríà òun náà ni wọ́n ti gbé Sulaimon Fulani ńlẹ̀ o léyìí tó jẹ́ pé láìpẹ́ láì jìnà òun náà ni wọ́n tún sọ ibi tí ọ̀rọ̀ rẹ̀ yóò já sí. Ìwé ìròyìn Daily Post ló gbé lónìí gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
2: Say after me. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: Róró wa o. Ẹjẹ̀ fún mi níláàjì ìgò.
6: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ̀ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
7: Àpò pélébé òróró 90ml power oil tuntun, ₦300 péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
8: Your Nescafe is not just a drink, it's your

0: àbí o. Ó kà irú ẹ̀ ní báyìí tí bóyá sọ̀rọ̀ kló yá lọ ni àbí agodi ká lọ jàmọ̀là àbí bó ṣe yóò mọ rí nù. Irọ́ kì í ṣe takwa bẹ̀rù. Bọ́dúlọ̀ Èkó nù àwọn tìpínlẹ̀ Èkó lọ bẹ̀rù. Àwọn tìpínlẹ̀ Ọ̀yọ́ bọ́dọ̀ gómìnà wà láti lọ jàmọ̀là. Wọ́n ṣe pa Abuja la wà, a lọ àṣọrọ̀ òkì.
1: Ẹ já mọ́ lọ agodi lóòótọ́.
0: Ilé ìjọba ti ń bẹ
1: ní agodi. Ìdàkùn mú àwọn ilé sin secretariat báyìí. Ilé ìjọba ni wọ́n wà. Ẹ mọ̀ retí wa.
0: Ó ṣe ká mọ̀ ṣayẹyẹ nu. Àbí ṣe gbogbo gèlè ilé àwẹ̀ gẹ́ngẹ́ táwọ̀ white àwọ̀ gbogbo ẹ̀. Àwọ̀ tún wọ̀ lọ ilé padà
1: báyìí. Ẹ mọ̀ retí wa.
0: Àbí à ń bọ̀. Ṣá ẹ káàbọ̀ padà ẹ̀yìn ara lé gbàǹkangbì ròyìn tẹ̀síwájú. Ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Edo. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ó ti sọ ọ́ di mímọ̀ pé ọwọ́ òun ti bá ọkùnrin kan ẹni ọdún 37 lórí ẹ̀sùn wípé ó fipá bá ìyá àgbàlagbà kan ẹni 70 ọdún ní àjọṣepọ̀ ní agbègbè kan tí wọ́n ń pè ní Igu Ẹbẹ ní ìpínlẹ̀ Edo. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ASP Ẹnà Ikú Ẹdẹm. Gẹ́gẹ́ bó ṣe sọ lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí àwọn ìgbòkègbodò iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún, àwọn ibi tí wọ́n ti ṣiṣẹ́, àwọn ibi tí wọ́n ti ní àṣeyọrí, àwọn àkọọ́lẹ̀ dáadé eléyìí tí wọ́n ti ní àwọn ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn, ibẹ̀ náà ló ti sọ. Léyìí tó sì ń gbẹnu alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo Patrick Dao tó ń gbẹnu rẹ̀ sọ̀rọ̀. Ó ní wípé arákùnrin yìí ńkọ́ náà ló ti wà ní àkàtà àwọn o torí wípé ìwádìí náà ló sì ń tẹ̀síwájú. Ó ní wípé nígbà tí àwọn bá ti parí gbogbo ìwádìí eléyìí tó yẹ kí àwọn ṣe náà làwọn ó sì taari rẹ̀ sí ilé ẹjọ́ ní ìbámu pẹ̀lú òfin eléyìí tí ó wà fún ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn ó. Ó tún sọ̀rọ̀ síwájú wípé ó jẹ́ ohun tí ó ṣe ní láàánú gidigidi gan o torí wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìfipábánilòpọ̀ náà ni ó jẹ́ eléyìí tó ń kọni lóminú gidigidi gan. Ó ní fún ìdí èyí arákùnrin ẹni ọdún 37 yìí eléyìí tí wọ́n fura sí wípé ó fipá bá ìyá àgbàlagbà yìí lájọṣepọ̀ ní Igu Ẹbẹ náà ló ti wà ní àkàtà àwọn. Ó ní ní kété tí àwọn bá sì ti parí ìwádìí àwọn tààràtààrà báyìí làwọn ó taari rẹ̀ sí ilé ẹjọ́. Nínú ìṣẹ̀lẹ̀ míì agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo yìí náà tún sọ̀rọ̀ síwájú o. Ó ní wípé ẹ̀ka eléyìí tó ń rí sí ọ̀rọ̀ àwọn àbùdá àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú mọ̀lẹ́bí ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo náà ni wọ́n ṣàwárí ọmọ kékeré kan ọmọ oṣù mẹ́fà eléyìí tí wọ́n ní wọ́n jí gbé tí wọ́n wá gbé lọ sí ìpínlẹ̀ Imo ìkàlẹ̀ lòmíì. Ikú Ẹdẹm ó ní ọmọ òun kọ́ náà làwọn ti ṣàwárí rẹ̀ o tí wọ́n sì ti gbé fún àwọn mọ̀lẹ́bí tó bí ọmọ òun. Ó ní wípé àwọn tí ọwọ́ sì bà wípé wọ́n lọ́wọ́ nínú jíjí ọmọ yìí lọ sí ìpínlẹ̀ Imo gbogbo wọn pátá ni ọwọ́ ti bà o táwọn náà sì wà ní àkàtà àwọn. Lákòótán agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ó tún sọ̀rọ̀ síwájú wípé ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní Otuo náà ló tún mú àwọn méje kan tí wọ́n fura sí wípé ẹlẹgbẹ́ òkùnkùn ni wọ́n. Oníṣẹ́ ẹ̀sìn mọ̀ pé ní ìpínlẹ̀ Edo gómìnà àwọn ti sọ wípé ẹnikẹ́ni tí a jẹ ìwà ìbàjẹ́ ló pé ó lọ́wọ́ nínú ẹgbẹ́ òkùnkùn bá ṣímọ́ lórí ó ní ìdájọ́ ńlá. Òun náà ni ó wà ńlẹ̀ fún wọn. Ó ní látara ìfimúfilẹ̀ àti iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ òun náà sì ni ọwọ́ fi bà wọ́n torí wípé wọ́n ti ṣetán láti mú òpin dé bá ìwà ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Edo. Ìwé ìròyìn The Punch ló gbé ìròyìn náà.
1: Ó dẹ̀ já lọ tààràtàrà sí ìpínlẹ̀ Benue torí pé ìwé ìròyìn Daily Post tó kọ ìròyìn gbàǹkangbì kan o. Wọ́n ní àwọn ọmọ ikọ̀ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ti OPWS. Òun náà ni ọmọ ti láǹfààní àti já tíkẹ́ẹ̀tì ọ̀run àrèmọ́bọ o. Rẹ̀kàn jọ́gbọ́n ikọ̀ agbésùmọ̀mí kan lọ́wọ́ léyìí tí wọ́n ní ó ti sọra rẹ̀ di nǹkan míì ní ìjọba àbílẹ̀ ti Ukum eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Benue. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní ọwọ́ ọmọ tún ba arákùnrin kan o léyìí tó jẹ́ pé afurasí ikọ̀ agbésùmọ̀mí lòun náà lásìkò ìgbà tí ọwọ́ ṣe ètò ààbò dunlẹ̀ lágbègbè ọ̀hún òun ni wọ́n sì náwó gan-an. Ẹ já lọ o sẹ́kẹ̀tà àwọn èèyàn kan léyìí tí wọ́n máa pinya mọ́ ọ̀rọ̀ gbogbo tó bá ní ṣe pẹ̀lú ètò ààbò ìyẹn ní ìtàkùn ayélujára ti X èyí tá a mọ̀ sí Zagazola Makama. Wọ́n ní lánàá tí ṣojọ́rùú Wednesday òun náà ni àmọ̀ṣe lálàyé o bí ọwọ́ ètò ààbò dunlẹ̀ gbọ́ngbọ́n ìyẹn ní agbègbè tá à ń sọ nípa rẹ̀ yìí ní ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2026 ìyẹn ní agbègbè kan léyìí tí wọ́n pè ní Kìyàdó won ni ijeje mo pe ni nkan bi ago mesan o ku iseju meji de ni ogban o na ni owo o tu awon karamba ni eda yi o le ti won ni won ti ni bubaka e ti mo fara pamo si won ni ogba ele ti foju gan ni awon mo osise ologun o le de wa Nigeria e ti won yo si won ni fishan won ni bere si ni dabajina tu buku bole ni ni buku ti fona lenu gege bi o se wi won ni jeje mo yi pe irin kan ni o ikan se be o te fun kan eyin wo pe wo lo te oh my god awon mo osise ologun o le de wa Nigeria bajina tu won mu yanyan le to mu ki awon iko agbesumo mi won bere si ni fe yin gbegba mole won mu scrubby won salo ni je be won lasiko igba ti itaporo gan yi to waye awon omo osise ologun le de wa Nigeria e ti akorodo tan o na ni anfani o lati mu okan bale lara awon iko agbesumo mi na won ni jeje mo pe lowo won won gba ibon AK-47 irin buku ti fo na ekun lenu won gba le lowo awon karamba ni eda ile to je iko agbesumo mi na e ti en wa lo won gan lowo lowo bayi o o tin be lakata le se ologun nibi ti iwadi to gbogbon ti tesi waju ele to tun ran won lowo lati le nawo gan awon to ku won selaye oro ninu awon oro le ti e gbe kale pe e wo kese kese le si ri o kasa kasa si nbo leyin lori awon karamba ni eda buruku yi e to je pe awon eni eleni oniyan loniyan ti e je eyan orilede wa Nigeria oni an fojojumo doju oroko le ti won si ngbemi lenu won won wa fi oro hun won fi lede o pe awon tan je eko eleto abo lede wa Nigeria awon oni gbo bi awon karamba ni eda bi ba ti so pe awon oni gba iwe ro daily post lo gbe loni o gba nko gbe lo da lori tabili ti wa
0: iroyin eleyi na ni o se ni laanu pupo nibi to tin so di mimo wipe awon vigilante meta kan na ni won ti padanu emi won o lasiko ikolu alagbara kan to waye ni ipinle Kebbi won ni ijoba ibile tamo si Sanga ni ipinle Kebbi ohun na ni awon kan ti won fura si pe agbebon ni won na ni won ti lo re ikolu won o lasiko ti won dari bo lati Agwara ni ipinle Niger won ni awon ologbe ohun na ni won poruko won ni Abubakar Mainera to je olori ko vigilante ni Abule Saminaka Tanko Sarki ati Amadu Saminaka na ni won pe awon meteta o won ni awon okunrin meteta yi na ni won je omo bibi Abule Saminaka ni agbegbe Bakinturu ni ijoba ibile Sanga gege bi awon ti oro yi to soju won se wi o won ni awon iko vigilante ohun na ni awon agbebon yi kolu ni agbegbe kan ti won pe ni Kasabo Binuwa ati Mango won ni be eyan ba ti koja Odo Kwara tamo si River Kwara ni opopona bi eni teyan lo si enu bode Kebbi si ipinle Niger o won ni eyan kan to soro sugbon to ni ko ma daruko ohun na lo wa ni pe o ni ojo ohun to se ni laanu gidigidi gan tori wipe leyin ti won se ku pa awon eni yi ise ni won tun dana sun ara won elomi to ohun na tun soro lati Abule ohun o ni wipe awon iko pe awon ti won je olugbe na ni won bere si ni wa won wipe kan ti e ri ara won ki won ba le fun won ni eto isinku eleyi ti o ye won won ni isele ohun na lo waye ni ojo eti to si je wipe koda won si n wa ara won o titi di asiko yi o ni ireti awon ni wipe awon ri won o ki awon molebi won kan ba le sin won ni ona to to ati eleyi to ye won ni isele yi nko na lo si tun je ohun ikominu fun awon olugbe ni awon agbegbe yi ni agbegbe enu bode Kebbi ati ipinle Niger nibi to je wipe ikolu awon agbebon na ni o wa bere si ni mo di gbomogbomo lenu jo meta yi o ni ipenija nla ohun na lo je fun awon o nigba ti won kan si ile ise olopa ipinle Kebbi o ni wipe to latodo tawon o awon o ti ri gbo be si ni awon o ti ri ka depo wipe awon o fi esi lede tabi atejade lori re iwe iroyin The Punch lo gbe iroyin na
1: o de ja lo soke lo nkan lo po lowo oja ta ba wa pada de banko gbero yi o te sowo waju e ku kale
2: say a after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
6: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
7: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
8: Hello guys, Nketi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
5: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence.

to e kaabo pada iroyin gbankogbe na lo se nte sowo waju ikanni omolu abi splash 105.5 fm ile funfun bala ofelele ni lo ti badan amadu popo lowo yin be se ngbo wa o te tun te le wa inu wadu popo popo si yin o ye je wa kawasaki onekestro level losan to ni o ka lo tara tara si ipini anambra tori pe gbankogbe kan eleyi to gbomi loju eni o mo suyo nbe won ni arakunrin kan eni odun marundin ni ogbe eleyi te poruko te ni ba keru lo wa o na lo mo ti padanu emi re o eni sinu ile kan eyi to je pe ile ohun ti dogbo won wa fe dawo lule o na ni won si gba gege bi agbasese pe o ya o wa ran wa lowo lati bi ileyi wo lule ki won le lanfani lati ko omi sibe won ni bakeru la wa en to lo sibi ti ile ohun wa iyen ni agbegbe ke eleyi to pe ni oto lo newe eleyi ti meni joba abile ti ariwa newe lohun won ni isele ta so nipa re yi na lo mo waye o lojo isegun tuesday won lo ti wa nbi ile ohun o ti bere ise o sise lo o sise lo o sise lo sadede o na ni igana nla kan lo ya lojiji le to si ya le bakiru la wa le lori awon eyan le to je pe o soju mi koro ti nbe nbe ati awon to je olugbe le to je pe ile won ojina si ile ohun kaluku won bode o le ti won si soro nje bo lo je won ni be la bi ni o okan lara awon osise ele ti wa bi ile ohun wo o na ni bakiru la wa lu je ko to di wipe olojode e ja lo o sakete ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ ọlọpàá ìyẹn ní ìpínlẹ anambra sp tó chukwu ikenga lẹyìn tó ṣe lálàyé pé ẹ wò ó ọgbà tí ọrọ ń détí gbọ àwọn pàápàá jùlọ ní iléeṣẹ ọlọpàá eléyìí ti ń bẹ ní òtòlù lọhùnún pàápàá náà làwọn ti ní kí àwọn òṣìṣẹ ọlọpàá kí wọn lọ síbi tí ìṣẹlẹ náà ti ṣẹlẹ o kí wọn sì mọ kí ni nǹkan tó ṣe okùnfà rẹ ikenga ṣe lálàyé o nígbà táwọn ò fi débẹ báyìí ìgbà náà ti ya o ti yalé arákùnrin náà lórí lẹ́yìn tó jẹ́ pé wọ́n ti gbé òkú rẹ lọ sí ilé ìgbókùúsí wọ́n ṣe lálàyé o pé wọ́n ó tún ṣe àyẹ̀wò kan eléyìí tá a mọ̀ sí autopsy èyí tí wọ́n fi máa ń mọ kí ni gan tó ṣe kú pa olóògbé kó tó di wípé ìgbésẹ̀ míì yóò tẹ̀lé ẹni tí wàá ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá yẹn ní ìpínlẹ̀ anambra cp nana ama òun ti wàá pàṣẹ o pé kí ìwádìí kó gbìnà yá ní ti ìlànà kọṣẹmọṣẹ kí wọn lè mọ kí ni tó ṣokùnfà bí ìgànnà ngan ṣe ya tó fi ń di eléyìí tó gbẹmí lẹnu ẹni ẹlẹni arákùnrin kan eléyìí tó jẹ òṣìṣẹ ní ọdún márùndínlọgbọn eléyìí tí a kò tún kọ tẹ ní bakeru lawal

0: Hassan Haruna lẹ́yìn tí wọ́n sì kó wọn wọ inú igbó kìjikìji lọ. Hassan tẹ̀síwájú náà àwọn àlàyé eléyìí tó ṣe ò pé ǹjẹ́ jẹ́mọ̀ yìí pé ìyá òun náà padà dákẹ́, ó padà pa ojú dé, ó dẹni àná ní àkàtà àwọn ikọ̀ eléyìí tí wọ́n jí wọn gbé. Lẹ́yìn tó ní níbi ibùba wọn tí ó kó àwọn lọ gan, ibẹ̀ ni màmá òun dágbére fáyé sí. Ó ní kẹ́ ẹ sì mọ wá wò ó, lẹ́yìn tí ọ̀rọ̀ òun tó dà bẹ́ẹ̀ òun padà já àjàbọ́ kúrò lákàtà wọn o. Lẹ́yìn tó ń fi orí la igbó, òun gba igbó kan kọjá eléyìí tí wọ́n pè ní igbó Kùchérì, èyí tí ń bẹ níjọba àbílẹ̀ ti Save ní ìpínlẹ̀ Zamfara. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní ṣe rí jíjàbọ̀ tó ń jàbọ́ lọ́wọ́ wọn báyìí ló fi láǹfààní àti yọjú sí gbangba o. Hassan ẹni tí ẹ ṣe lálàyé gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch ṣe ṣe àkọsílẹ̀ rẹ̀ pé wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn o fún ìtọ́jú. Wọ́n ní kẹ́sì wọ́n wá wò ó, ara rẹ̀ ti ń balẹ̀ dáadáa. Nínú ohun tójú rí eléyìí tí Hassan tó ṣe lálàyé, ó ní ṣe rí báyìí ìrìn àjò làwọn rìn lẹ́nu ìrìn àjò ọ̀hún, òun náà ni àwọn ikọ̀ burúkú yìí ti kọ lu àwọn o. Léyìí tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu bàbá àwọn, wọ́n gbẹ̀mí lẹ́nu dẹ́rẹ́bà eléyìí tó wa ọkọ̀, òun sì tún pàdánù ìyá àwọn sákàtà wọn. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní iṣẹ́ ìwádìí ti ń lọ lọ́wọ́ o láti dájú pé wọ́n ṣe àwárí àwọn ẹbí Hassan Haruna kí wọ́n lè fà á lé àwọn ẹbí ẹ̀ lọ́wọ́. Ìwé ìròyìn Punch ló gbé lónìí, gbàkọ̀gbì ló dà lórí tábìlì wa.
1: Ó dáa jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Borno. Wọ́n ní àwọn mẹ́fà tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí àwọn agbébọn ikọ̀ ti ISWAP ní ìpínlẹ̀ Borno náà ni wọ́n ti jọ̀wọ́ ara wọn fún àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí, eléyìí tí wọ́n wà ní agbègbè Pulka ní ìjọba ìbílẹ̀ Gòza ní ìpínlẹ̀ Borno. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí tí ẹnìkan tí ó jẹ́ onímọ̀ nípa ìgbésùnmọ̀mí eléyìí tí wọ́n ń fi ọ̀rọ̀ sí orí ẹ̀rọ ayélujára ní ojú òpó X Azagazola Makama, ó ní wípé àwọn mọ̀lẹ́bí yìí náà ni wọ́n jọ̀wọ́ ara wọn ní ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2026 o fún ikọ̀ ọmọ ogun eléyìí tí a mọ̀ sí Operation Hiding Kai tó wà ní Pulka. Makama sọ̀rọ̀ síwájú wípé ara àwọn ìwádìí eléyìí tí wọ́n ṣe náà ni ó ń ṣàfihàn rẹ̀ wípé ṣe rí àwọn èèyàn yìí náà ni wọ́n sá mọ́ àwọn agbésùnmọ̀mí yìí lọ́wọ́ níbi tí wọ́n kó wọn pamọ́ sí ní Bulakambula níjọba ìbílẹ̀ Bama ní ìpínlẹ̀ Borno. Ó ní pé lẹ́yìn tí wọ́n jọ̀wọ́ ara wọn fún iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí náà ni àwọn èèyàn ni wọ́n wá fà wọ́n fún àjọ kan tó jẹ́ wípé wọ́n ń ṣe ètò láti mọ rú àwọn agbègbè lágbára eléyìí tí a mọ̀ sí GISCOR. Òun náà ni wọ́n pe ikọ̀ òun o, eléyìí tí iléeṣẹ́ rẹ̀ wà ní Pulka láti rí wípé wọ́n ṣe ìrànlọ́wọ́ fún wọn sí iwájú sí. Ìwé ìròyìn Daily Post ló gbé ìròyìn yìí.
0: Ó dáa tó bá níbẹ̀ wájú á tún lọ tààràtàrà sí ìpínlẹ̀ Èkó, torí pé ilé ẹjọ́ gíga kan eléyìí tó jẹ́ ti ìpínlẹ̀ Èkó tó ń jókòó nílùú ní agbègbè Ìkẹjà, òun náà ni àmọ̀ ti pa àṣẹ alágbára o, kódà ìdájọ́ alágbára ó lálẹ́ wò lórí olùkọ́ tẹ́lẹ̀ rí kan eléyìí tí orúkọ tiẹ̀ ní Iwatu Isaac, ẹni tí wọ́n ní ọmọ ọlọ́mọ tí ṣe ọmọ ọdún mẹ́jọ kan eléyìí tó sì jẹ́ akẹ́kọ̀ọ́ lábẹ́ rẹ̀, ìyẹn nílé ẹ̀kọ́ kan èyí tí wọ́n pè ní Elbosa Nostrum Primary School eléyìí tó wà ní Ẹ̀pẹ́. Wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ yìí pé ọmọ ọlọ́mọ yìí òun náà lọ́tàn lọ sílé ìgbọ̀nsẹ̀, ó sì lọ ń ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú ọmọ ọlọ́mọ. Eléyìí ò bójúmọ́,
1: kò dáa tó, kò dáa rárá ni,
0: ó burúkú jáì,
1: kò dáa.
0: Wọ́n ní adájọ́ ilé ẹjọ́ ọ̀hún ìyẹn Rahman Oshodi eléyìí tó gbé ìdájọ́ alágbára kalẹ̀ lórí rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, òun náà ló ṣe lálàyé pé pẹ̀lú àwọn atótónu tá a ti gbọ́ lọ́tún àti lọ́sì àti àwọn ẹ̀rí máa jẹ́mi ìṣó eléyìí ti ń bẹ lórí tábìlì iwájú ilé ẹjọ́ yìí, ó ṣe àfihàn rẹ̀ pé ìrẹ Iwatu Isaac òun náà ló ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú ọmọ ọlọ́mọ yẹn ní ọjọ́ kẹwàá oṣù kẹta ọdún 2022 léyìí tó jẹ́ pé àwọn ẹ̀rí máa jẹ́mi ìṣó yìí kò sí ẹnìkankan tó nàka sí o bí kò ṣe ìwọ Iwatu Isaac. Ó wá ṣe lálàyé pé Isaac dẹ̀ ń wò yìí o, ẹ jẹ́ wọ́n mọ́ mú lọ síbùdó ìtọ́nisọ́nà níbi tí ó ti lọ rèé lo èyí tó kú ayé rẹ̀ ń bẹ̀ kò tán síbẹ̀ o. Wọ́n ní ìwé kan bẹ̀ léyìí tó jẹ́ pé wọ́n ti ṣí kalẹ̀ nípínlẹ̀ Èkó, ẹnikẹ́ni tí ajé ìwà àbàjẹ́ yìí bá ti ṣí mọ́ lórí lẹ́yìn tí ẹ bá ṣe ìdájọ́ rẹ̀ tán, wọ́n tún wá lọ kọ orúkọ rẹ̀ sínú ìwé ọ̀hún eleyi ti won pe ni sex offender register ewi ohun won se agbekale re ni ipinle eko ni ibamu pelu ese ofin eleyi to koro oju si iwa kotokotona abala keta le ni ogbon ati abala keji di ni ogoji iyen section 33 and section 38 won ni won se agbekale ofin ta so nipa re yi o ni odun 2021 Isaac eni ti a se lalaye pe ofin ti a fi gbe nle barajo gangan section 137 ni le to ni se pelu iwo daran eleyi ti a se agbekale re iyen ni ipinle Eko lodun 2015 won ni idajo ti si nbe in lori iwa eleyi to wu o na ni alo lami lami la ri enikan ki labo re o o di gbere sokoto alagana e to ku aye re nko ibudo itoni sona o na ni o ti lo latari aje iwa baje sise kotokoto na pelu awon ogo were e to dori won o ti po eleyi buruku jaye nigba ti onidajo osodi yo tesiwaju ninu awon idajo re eleyi to gbe kale o won ni jeje mo wi pe omo ta so nipa re yi innawo si Isaac ni pe Isaac ni o Isaac ni se kotokoto na pelu ohun o won ni bi omo ohun bo se nawo si nigba agba o na ni Isaac n wa tun yari kanle pe ki yi mo so ohun o o tesiwaju pe jeje mo wi pe arakunrin yi leyin to ba se kotokoto na pelu awon omo olomo tan iyen ni yara agbonse yo tu wa fi okada re gbe won yo lo re ja won senu gate nbe eri pe wa buruku ni nbe lara okunrin yi oba to ni wa ko mojo ko saanu wa mo ni o awon wa buruku bayi ko ba ni kase re nle lawujo wa awo ofe mo lorilede yi arakunrin kene ti apuruko te ni iwatu Isaac o na lomo ti ri ewon gbere he o latari sise kotokoto na pelu ogo were lawujo
1: to ni abala iroyin kasolayo ki mu eleyi lo ni belenja o won ni iko alajumose ti le ise omogun le yi lekun ila orun ariwa orilede yi ta mo so operation harden kai na ni won ti mu awon agbesumo mi 16 kan bale to si je wipe onirunru ohun ja ogun ohun na ni won ri gba lowo won ni ipinle adamawa gege bu ti se wa ninu atejade eleyi ti ogagun mohammed goni ti se adele fun olori eto iroyin fun iko operation harden kai yi to fi lede gege bu se wi o oni wipe awon aseyori nlanla ohun na ni iko omogun na ni o fi lele o oni papa julo lati ogbonjo osu kesan titi di ojo kini osu kewa ta wa yi jake jade ekun kan ti won pe ni ekun kerin ninu isowo sise won ni ipinle adamawa oni wipe nse ni won de panpe sile fun awon agbesumo mi ni agbegbe boima ni ijoba ibile gombi to si je wipe awon agbesumo mi 16 na ni won ran lo si orun asante oni wipe awon aseyori yi na ni ko tun se leyin isise papo pelu iko omo ogun toju ofurufu ti won jo sise po ni iko ti operation harden kai yi tori wipe lati oju ofurufu lawon na tin da ina ya awon agbesumo mi yi eleyi ti won kora jopo ni abe ati baba kan to je wipe awon bi atakuku bi 15 ohun na ni won ko sibe won ni atoke bayi ni won ti dana ibon ya won to si je wipe awon bi 16 ni won ran lo si orun osan gangan abala kaso layo nu e je ka gbosuba kare
0: eh fa awon ose ologun won se dada da muso fun muso o de je tun mu eleyi tori pe gbankogbe to sokale layo ni o won ni ko omo ologun ti fasinyama o na ni amo ti lafa ni ati dola awon obirin marun kan o le to je pe lara awon obirin marun ohun obirin kan atomo re omo ti gbe dani nbe nbe won ni owo ose eto abo na lo mo dunle o eyan ni agbegbe kan eleyi ti nbe nijoba abile ti sabua e to wa ni ipile kasina lara awon osise ologun eleyi to soro o se lalaye pe e wo awon karamba ni ede eleyi to je pe iko akonona to lagbara ni won o na ni won ti fi igbo beru kan eleyi to pe ni igbo madashi won ti fi se bugbe eleyi to je pe nibe gan ni won ti soro bi agbon gege bi o se wi o won ni jeje mo pe omo ise ologun lede wa Nigeria o na ni o kokoda won risa won da won lo owo waju láìmọ̀ wípé àwọn ọmọ òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti gbẹ̀yìn ṣẹ́bùrú wọn lẹ́yìn tí wọ́n sì láǹfààní àti dóòlà àwọn márààrún èyí tá à ń sọ nípa wọn yìí wọ́n nígbà tí wọ́n ó bí wọ́n léèrè pé ẹ̀yìn tiyín níbo lẹ ti wá wọ́n ní ẹ dáhùn pé àwọn kan wọ́n wá láti danger àwọn tó kù wọ́n wá láti funtua ní ìpínlẹ̀ katsina wọ́n níṣẹ́ rí arákùnrin kan eléyìí tó jẹ́ pé alága ti ìjọba ìbílẹ̀ bàkórì ló jẹ́ Abubakar Musa òun náà ni wọ́n ti kó àwọn márààrún lé lọ́wọ́ báyìí ẹ mọ bí wẹ́ẹ́ ṣe rí dájú pé wọ́n bọ́dì sákàtà àwọn ẹbí wọn kásọ̀láyà nìròyìn eléyìí jẹ́ lónìí o gbàǹkangbì ló sì dà lórí tábìlì tiwa níbi gan láti mọ wá ṣẹnu déédéé ṣíbi lórí ìròyìn tá a pè ní
1: gbàǹkangbì
0: a tún láǹfààní àti pàdé yín bó bá di lọ́la o Michael ọmọ látúbọ̀sọ ti dúró wámúwámú
1: fún ètò
0: kan eléyìí tá a pè ní talking point yóò tún ta lẹ́nu àfi bí ìpínlẹ̀ ìṣẹ́ aláta
1: gbogbo ohun tí ààrẹ sọ lónìí
0: ẹnu rẹ̀ láti
1: bọ̀ ó sì bá wa tú dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá níṣòro pẹ̀lú èèbó tí ààrẹ wa sọ mo mọ̀ wípé kírísà mẹ́kẹ̀ bá ti sọ
0: ìbò ìbò yóò mọ̀ fi yí o bá díẹ̀ sí
1: mo ti ẹ̀ jẹ́rìí torí irú àwa
0: báyìí ẹ̀yìn ẹ̀ta wọn ta ni ó ní a mọ̀ lọ lónìí kálí bá láǹfààní àti pàdé yín bó bá di lọ́la títí wá di ọ̀la ọ̀hún ìyá àdínníyìn náà ni ó Aminat Adetun Badmus olórúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ nǹkan ó ṣe dáadáa.
1: tèmi ládé àlòkò ohun lèmi ń jẹ́ ó dìgbà kan náà ire o.

0: Tom Tom, breathe through it.
1: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí ilé gbá, oṣù rí ilé gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgọ́, nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ́ọ̀lù ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù, ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà nú oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ ti ẹgbẹ́wé ní ìgàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ bẹ́ẹ̀ back to back. Léléyìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ ni gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹsìn Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dò ní yògbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹsì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gémi bọ̀dù ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmí lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Supreme noodles, boom boom. Supreme noodles, boom boom.
3: Sit up, supreme noodles.
2: Supreme noodles, boom boom.

0: Adigo.
1: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ̀ mọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90 ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: just one Puroro and better Potro start. All the hot shots, the sweet goals. Ball with the scatter data and make mind court to the Tiki Taka and San Gallo. The kind ball where we define.
1: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV stream. GoTV. Love it.
2: Jona, ṣe wípé mo lè ní ìpín ṣe nínú ilé-iṣẹ́ Dangote Petroleum Refinery.
3: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni IPO náà ti ṣí.
2: Ṣùgbọ́n mélòó ni mo lè rà?
4: Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé
3: ìpín kan jẹ́ 525 naira. O sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ 5,250 naira. Pẹ̀lẹ́.
2: Sẹ́lọ̀tọ̀, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
3: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbà owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn ilé-iṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wà á gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
5: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti bí tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní ra ìpín. Jọ̀wọ́ ka mọ ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá ilé-iṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
6: Ẹ bá mi confirm 180,000 tí mo fi sọwọ́ sí yín.
7: Ah, mo ti rí o. Bá mi gbé aláwàárọ̀ fún wọn.
6: Ilé ìtajà yín yìí ti wá kún fọ́fọ́ o.
7: Tó bá jẹ́ pé nígbà kan tó ṣe tábìlì kan ṣoṣo níta ni. Nínú òjò, ọ̀rá ni mo máa fi bọ àwọn ọjà míì tí màá gbàdúrà pé kí òjò náà tètè dá. Lónìí, tábìlì kan ti di ilé ìtajà. Ilé ìtajà kan ti ní ẹ̀ka mẹ́ta.
8: Open dàgbàsókè, ọjà mi dàgbàsókè.
9: Ọdún mẹ́jọ Opay, àwọn èèyàn gidi, ìtàn tó dára, ó sì dára náà síbẹ̀.
10: Opay is okay.
11: Hey, who they greet?
12: Now everybody wey carry tom-tom.
11: Whether na traffic, long queue, or busy day.
12: No lele.
11: Ask for tom-tom at your neighborhood store today. Tom-tom, breathe through it.

0: lọpọlọpọ gbà. A mọ̀ bíra wa léèrè wípé ǹjẹ́ bí tó yẹ ká dé náà ládé yìí. Ìjọba ò tiẹ̀ ṣe nǹkan kan. Àrọ́wọ́ ìjọba lọ́tún àrọ́wọ́ ìjọba ló sì.
1: Òṣèlú Nàìjíríà.
0: Ṣádi ìjọba wa ń làágùn ìyẹn ni ò jẹ́ ni.
1: Ibi tá a bá ń kó wà rè é wíwọ̀n wa
0: náà. Jàmọ́lá Àkànbí. Ǹjáde ìjọba ń làágùn ìyẹn ò jẹ́.
2: Adìyẹ ìjọba ń làágùn àwọn náà wọ́n sì ń fa ìyá rẹ̀ tù. Ọmọ Nàìjíríà náà fún ara wa ibi tó yẹ ká wà kọlà wà ibi tó yẹ ká lọ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kọ́ ni àwọn tó ń tukọ̀ wa ń gbé wa lọ lọ́pọ̀ ìgbà. Wọ́n máa ń fa wá sẹ́yìn ni. Mo sọ pé tíjọba kan bá bẹ̀rẹ̀ pẹ̀lú progress.
0: Tá a bá wo ìjọba ààrẹ Bọ́lá Tinubu lọ́wọ́ yìí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà wọ́n á ń sọ wípé nǹkan wọn ẹgbẹ́ òṣèlú alátakò náà àwọn náà ń sọ̀rọ̀ wípé ìjọba yóò ṣe dáa tó. Ǹjẹ́ rò wípé ó ní nǹkan míì tí àwọn náà lè ṣe yàtọ̀ torí lè yàtọ̀ sí ti ààrẹ Bọ́lá Tinubu ṣe yìí.
2: The last time ta ni viable opposition at the national level was between 2011 and 2015. Láti May 29, 2015 ni a ti ni viable opposition mo. Tó jẹ́ pé àkànṣe láwọn conglomerate of politicians tí wọ́n pe àwọn ní opposition. At times opposition yẹn wọ́n wà directionless.
0: Àwọn náà ò ní bí arìn.
2: Wọ́n ní bí arìn. At times wọ́n ní direction. Because they have not been able to take up this government on policy issues to ma affect every Tom, Dick and Harry in a fair and square manner. Yes. Shevi, nkan wọn tá à ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà. Opposition kò tí sọ̀rọ̀ nípa interest rates tí CBN allow kó wà ní 26%. Ó tó di pé wọ́n sọ di 23% ní last week.
0: Fáwọn businesses sabi.
2: Across board. NPR monetary policy rate tí wọ́n já TV kò bẹ̀. How many years láti wà láti bẹ̀ yẹn? I move láti single digit. Bọ́ sí double digit yẹn ò tún wá jẹ́ below 20.
0: Ó tún gbọ́ mapa.
2: At a point we were talking about 30% interest rate. So opposition ò tí sọ̀rọ̀ lọ síbi ibẹ̀ yẹn. Businesses tó fẹ́ yáwó ní bank at 23% interest rate. Báwo la ṣe expect kó survive? And there are still other policy bottlenecks tó máa ń die. So ibi tó yẹ káwọn yẹn gangan sọ̀rọ̀ sí wọn ò sọ̀rọ̀ síbẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. Then number two, opposition ò wà vocal enough when it comes to security of lives and property, particularly in the north and eastern part of Nigeria.
0: Nísìnyí báyìí àwọn ọmọ
2: kópa tí wọ́n jí gbé. Mo sọ pẹ̀lú ẹnu yanyanya pẹ̀lú ọkọ tí bàbá ìyá mi sọ mí pé the leadership of this country, particularly in the northern part of this country and the eastern part of this country, the southeast and the three northern said geopolitical zones, won't take security serious as something of importance. Chevy, tí yóò bá sí security, kò lè sí education. Tí yóò bá sí security, kò lè sí access to health. Tí yóò bá sí security, kò lè sí access to food. Oúnjẹ ò wọ́n ni. Because tí security bá wà, we have an headway. Tabá tẹ̀ ọ̀kan sort of problem, human security, kidnapping today, attack tomorrow and others. With due respect, mo salute call the Nigerian Army.
0: Fún ìgbìyànjú.
2: Nigerian Army, Nigerian Police Force, the Nigerian security architecture. Mo salute courage wọn. They are doing wonderfully well. won se daada won gbianju gidigan ki olorun a je ki gbianju won yen ko yori si bi a se yori lalalanla ko nitumo daada ki ogbo won ni pe wahala won sacrifice won ko go in vain won gbianju gan sugbon the political heads the religious head the social heads the community leaders won o je ki gbianju won nitumo ti opposition ba take issue of security serious. You don't need to play politics with security of lives and property. Give the government the necessary backing. E ta joba lo lobo awon nkan te ba wi pe
3: ibi an ti sun.
2: Ibi ti an ti sun pa pa julo ni bi security not condemn me. Giving them advice, giving them ideas. Lati taku insecurity. Ege bi major problem. Te ni Nigeria ni le to n to Nigeria. Kidnapping to the business. Lana, lana, abijo, abiloni,
3: leo inja de kwe.
2: Awan kopas, to jya your state, as kwa, or your state resident, ka lube. To ka wini UI and Lautech, according to the news report. So wan lo si Abia state, wan wak, wan kidnap wun. Wan lo si camp, kopa. Another days of agonies, lo tu si fe bebe banye. How do we solve this problem? It's not just about we are balancing the economy. How are we going to solve the problem of insecurity? Tia, but to solve problem, yeah. Ashima, ma, me, you go and for someone like me, I'd me yourself, Nibad. Outside the Badani, what you serve? And Nibba, eh? I'm a bad man, Nibad, Lalela, go go.
3: Tio, Sinisiber.
2: Yo, Bibadamumbo. And as I said, when we are going there, we get there around 9, 10, 11, lale, and we still get to peacefully. But the actual issue is, share security while it improves, ni, abon pada senyi.
3: Nigeria at 66.
2: So, ibita ati ni problem, gangan, major problem, ti ati, taku. To jekwe, the government need our support, both at the federal, the states, and the local level, is in the issue of security.
3: 0706943000.
2: So opposition, ibuta ekan ti provide advice. Ki wan ti criticize government with better ideas, better alternatives. Only issue security. It's not just about pe nkan won nkan won. Nigba ti agbe ba lanfani ati loko to gbinsu to gbege. Kemi ede ti ki se pe enikan fi nkan je oko e. Ti ki se pe gba ti won ko ere oko yen bo lati oko wa si gboro. Awon kan attack won abi abi ona ti o da o cause accident so ibi ti ani lati mojuto o niyan a de ma e la de ka de gbagbe wi pe moto de tun tu so le kan si Nigerian Army Navy Air Force olopa DSS won se iṣe loju mejeji all security apparatus won se mejeji lati wi pe eto abo to mu yanyan to wa sugbon the political heads the religious head community leaders traditional leaders mo fun won ni enough necessary backings lati solve our problems yi
3: 0706943000 0706943000 ati 0701 4475 7700 0701 4475 7700 Hello. At 0701447570. Hello. I just got called. Hello.
4: Hello.
3: Hello.
4: Alaji Oleyin Suleiman Oladi Popolaniwa.
3: Eka lesa.
4: La mori ya zegun soro. La mola ori re oni da.
3: Ami o atẹyin na.
4: Gba ko ba ti fọwọ ni mo ma n pa tun ọrọ rẹ. Gbogbo alaye lori security bo se le jogun yen. Se wa ri gbogbo ara ti mọ ibi tí nǹkan ti wọ́ wa wọn lámùkún ẹ̀rọ ẹwọ́ lókè ẹ̀wọ́ ẹ̀wọ́lẹ̀ ṣe rí security local government at the local government level ìrànlọ́wọ́ tẹ́ kí ìjọba ìbílẹ̀ ò ṣe kí o ṣe agbára fún wọn ló ń pa security o then lọ dẹ pé wọn ìyẹn jẹ́ ńgbàtà bá ní state police náà nísìn yóò tún rán sọ méjì báyìí lọ ṣùgbọ́n
5: local government
4: local government gbọ́dọ̀ ní ìkúpá lórí security nígbà tí wọ́n bá di òmìnira dáadáa security máa wà ní agbára náà.
5: Ẹ ṣeun gan sa.
4: Bó ṣe rí nìyẹn.
5: Bódúpẹ́ o.
4: Kẹ́rí àwọn tó yẹ kí wọ́n ibi kí ọyẹ ká parọ́ wà kí wọ́n lè wọ́n wà àwọn baálẹ̀ àwọn ọba àwọn olóyè lẹ́ gbogbo vigilante groups àtàwọn ọdẹ pàápàá ọyẹ kan ní ọ̀pá ọyẹ kan ní ojúṣe.
5: Ọ̀dà ẹ ṣeun gan sa. Ẹ ṣe o. Ẹ já tú ẹlòmíì tó wà lójú òpó yìí 0706949 3000 àti 0701447570. Hello.
6: Hello, sir.
5: Hello, Ekale.
6: Ekale.
5: Yes, sir.
6: Hello.
5: Hello, Eti Wambe Angboni.
6: Hey, security one in Nigeria. Kyo ba se kan so pe kan na se pe everybody ko ku ibon wo re le kan ma le so pe kan ko bon wo le leyin yen kan mo fe ni kankan ni dari ji mo kan ma ti baba lowe kan ba
5: hello
6: so pe kan
5: hello
7: hello
5: yes sir e kale o
7: era sir
5: yes sir
7: orúkọ mi ni mo ti wà sàn.
5: Ẹ káàbọ̀.
7: Mo ń sọ̀rọ̀ láti Katsina State.
5: Láti Katsina.
7: Mo ń gbọ́ lórí
5: rédíò
7: mi ni mo wà sí. Mo ń gbọ́ for the first time. Torí lágé lóró ni mo sábà mọ́ gbọ́mọ kan lọ sí ibẹ̀ lálẹ̀.
5: Okay.
7: Mo rí pé program tẹ́yìn ṣe ohun tó ń ṣẹlẹ̀ ládùúgbò wa gan lẹ́ ń sọ̀rọ̀ balẹ̀ lórí.
5: Lọ́ba tán.
7: Ní tó ń ṣẹlẹ̀ pàtúkúlálẹ̀ ní Katsina State ni bí ẹni tí ẹ̀dẹ̀gbẹ́ tó ń sọ̀rọ̀ tó ń sọ omi pọ̀ jọkà lọ ni ìjọba gbìyànjú àwọn ológun gbìyànjú bọ̀bọ́ náà bá ní kí ṣe pólíìsì ò tún dé bóyá tí wọ́n bá fọ wẹ̀wọ́.
5: Bóyá ẹgbẹ́ bá fa pátákún tán yóò tún pín.
7: Bọ̀ ohun tó bá ń ṣẹlẹ̀ jù náà ni pé ínfọ́mà náà tún dákun. Náà wọ́n ní adìẹ tẹ̀ ń jẹ adìẹ dúdú ni bó wọn sì mọ̀ pé adìẹ dúdú ni tí ìwà sapara nù lé lọ́sọ̀ fún àlejò kí ń jẹ adìẹ pé
5: adìẹ
7: dúdú ló ń jẹ ọlọ́run sànù wà nàìjíríà.
5: Àmì ẹ ṣeun gan sa.
7: Ọ̀rọ̀ mi ò jù báyẹn lọ.
5: Mo dúpẹ́ o ẹ ṣe gan. Yes sir, ẹ kéré okú délé o.
7: Ẹ ṣe gan. Ọ̀dọ̀ ọ̀rọ̀ sọ.
5: Ẹ ṣeun. Ẹ jáwé lómi tuntun wà lójú ọkọ mi. Hello.
8: Ẹ kú ètò.
5: Yes sir.
8: Ahmed Wahab látàdí Ọ̀yọ́ Yemẹtu Nìbàdàn ni.
5: Ẹ ṣeun.
8: Fẹ́rí Nàìjíríà Ọlọ́run òjò dáa.
5: Àmì.
8: Èròǹgbà wọn lórí wa ó lè dá lóòótọ́ àmọ́ ìgbésẹ̀ wọn kò mú èso rere wá. Wá ẹ̀tẹ̀ màwọn tó ń kówó jẹ kẹ́ ẹ̀ mú wọn kẹ́ ẹ ju ọwọ́ wọn kẹ́ ẹ ṣe bó ṣe ẹkọ́ ẹ ṣe wọ́n ó wá jẹ́ mẹ́kúrú ẹ̀ wọ́n ti yà á jẹ tí ò mọ bí ẹni gbà tẹ́ tímátímá yọ sẹ́sìkú lórí epo lórí iná lórí ẹ́ẹ̀tì lórí ẹdukẹ́sà tìlú ẹ̀ náà fara rọ ẹ̀kún ni ọmọ ìjà àwọn olóòdè máa rí owó pa lóòótọ́ olóòpà tí àwọn tí wọ́n ti rí owó pa ní ìṣe tára ló fi ń pariwo tí ara ni aráàlú kò sẹ́ tó ní ìgbà tó ní má ti sùn wọ́n ti ta mọ́tò wọ́n ti sa ọ̀rọ̀ àwọn èèyàn tó lé epo mọ́ ọkọ̀ bẹ́ẹ̀ ní epo tí ìbẹ́sẹ̀ nígbà mílẹ̀ tí mo ká tẹ́ ẹ ní mọ́mì sí ọ̀rọ̀ àníjọba ṣé ok fún àpẹẹrẹ sà torí tí mo fẹ́ kọ́ lé mo mú ìyàwó oúnjẹ mo mú ìmọ̀ràn ìfúnlówó oúnjẹ ìyàwó ń ṣe aṣẹ́gun ọmọ ń jalè ṣé tí mo kọ́ lè tán mo bọ̀ wá rí débẹ̀ ọ̀rọ̀ bá tún nàìjíríà kọ́ ẹ ti yà
5: á ṣe wá
8: èyí ń gbádùn
5: ẹ ṣeun ẹ ṣeun ìjọ tó bá ká ní la àdì kúkú jó ni ọlágbára lálẹ́ yìí. Hello.
9: Hello.
5: Hello, Ekale o Nigeria at 66. Hello. Eti wa nbe?
9: Hello.
5: Hello, mo n gbo yin o. Mo n gbo yin o. Eh. Ipe yen jara won, o n fara won lefase pupo pupo. 07069493000. Hello.
10: Hello, sir.
5: Ekale o.
10: Ekale Ekweto, sir.
5: Yes, sir.
10: Oruko temi ni omo lati mo ri fa lafia, sir.
5: Ekabo.
10: Teri ijoba n gbiyanju, sir.
5: Eyin o gba
10: pe ijoba n gbiyanju ni. Iya pe o je ki o mo. Seri awon ti ijoba ko tira, awon gan ni problem won. Nígbà tí jọ́kìn náà mú ń gbọ́ tí bàbá sọ fún ọ pé yẹ pé gbogbo àwọn gọ́vùnà yín táwọn fún lówó kíná fún lówó tán fún lówó ẹ lọ gbọ́n lè pé owó tóun fún wọn kíná fowó yẹn ṣe ní stéètì kọ̀ọ̀kan ọ wá kẹ́ni tó fẹ́ lọ gbọ́n lè pé kíná fowó ṣe. Tó ti ń sìn ó pọ́n wọn léyìn tán sìn èyí tó pọ́n wọn sìn òun náà fún wọn gé jẹ́ sìn ẹ̀kú ètò ọlọ́jọ́ dá olùmọ̀ láti mọ̀lẹ́fà láti àṣà.
5: Ẹ sà ẹ ṣe bẹ ṣe bá mi rọra ṣe ń ṣókí ṣókí torí àkókò wa. Hello, ẹni tó wà ń bẹ̀ yìí. Ẹ ti wà ń bẹ̀ hello. Yes, sir. Ọjàre orúkọ yín.
11: Láti Sọ́ka ni o.
5: Ok.
11: Ẹ ló sọ̀rọ̀ láti.
5: À ń gbọ́ yín o. Jojo fẹ́ máa ṣe apá kan náà. Hello. Hello, ẹ kalẹ̀.
12: Ẹ kalẹ̀ sá.
5: Yes, sir.
12: Adúpẹ́ sá.
5: Orúkọ yín.
12: Ẹ jọ sí Splash FM ni.
5: Pẹ̀lú ògùn Ọlọ́run ibẹ̀ náà lẹ́wà yìí.
12: Ẹ ṣe o, ẹ kú ètò.
5: Yes, sir.
12: Ọlọ́run ó tún máa sún lè ṣẹ́ síwájú
5: o. Àmì o.
12: Ọpọlọ yín ò ní jọba.
5: Àmì sá.
12: Ẹ rí gbogbo táwọn tíra láti sọ náà. Orúkọ mi ni Babátúndé láti Jòkòdo.
5: Ok.
12: Now, ẹ rí ó kan olórí, ó kan àwọn tó wà nsàlẹ̀ náà ni. Lọ̀rọ̀ orílẹ̀-èdè yìí, wọ́n jọ ń parọ́ fún wa ni. Àtòkè ó àti ìsàlẹ̀ ó. Kò sí gbogbo local government, gbogbo ẹnìkan tó sọ̀rọ̀ sáǹsì. South Nigeria ta lénìí tí mo bá yín sọ̀rọ̀. Kò sí local government kankan tí wọ́n sanwó fún dà. Federal government gbé ẹjọ́ ẹ̀ lọ lé ẹjọ́ Supreme Court dájọ́ pé kí a máa fún wọn. Bọ̀ bàbá Tinúbú ń bẹ̀rù second time. Ó ní ọjọ́ kó
5: kọjú kéde. Ẹ̀yin ṣe mọ̀ pé bàbá ń bẹ̀rù second time.
12: Bàbá ń bẹ̀rù ẹ̀ rí pé àwọn.
5: Ìrọ̀ ẹ̀ lè sọ pé kí ni bẹ̀rù ń bẹ̀.
12: Wọ́n bẹ̀rù ẹ̀ ni. Wọ́n bẹ̀rù bàbá bẹ̀rù ẹ̀. One good time deserve another ló yẹ kó jẹ́
5: sọ.
12: Kí bàbá bá pọ̀ sí ẹ̀ kó tẹ́ aráàlú lọ́rùn. Ó fẹ́ àwọn gọ́ọ̀nà yẹn lẹ̀. Bàbá ń bẹ̀rù pé àwọn Hausa yẹn ò fẹ́ back ẹ̀ fún second time. Wọ́n náà ṣe back out ní case yẹn. Lẹ́yìn ọ̀sùn ṣe.
5: Àgbọ́yé mò ń gbọ́ yín.
12: Hello.
5: Hello, ẹ wà ń bẹ̀.

olùkọ́ni ikọ̀ àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè portugal ti jẹ́ kò di mímọ̀ yìí pé ní báyìí ná ó ní kò sí ọ̀rọ̀ kankan lórí rẹ̀ ẹ jẹ́ kí gbogbo nǹkan kó jẹ rodò kó lọ mú mi ìyẹn fún àsìkò yìí ná torí pé ó di ẹ̀yìn ìfigagbága ilé tí ó wáyé ìyẹn ní ọjọ́ ìsinmi ní ọjọ́ sunday nígbà tí ìfigagbága náà bá wáyé tán ìyẹn ìfigagbága fún orílẹ̀-èdè portugal kóhun ó tún tó le sọ nǹkan kan ìyẹn lórí ọ̀rọ̀ cristiano ronaldo a kó àṣálẹ́ ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́ mi ìyẹn ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà bákan náà ká máa kíra wa kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́yìn bá ti ń láǹfààní láti máa gbọ́ mi ìyẹn káàkiri àgbà ńlá ayé ìkànnì splash fm 105.5 ilé funfun báláfẹ́lẹ́lẹ̀ ńlẹ̀ ìbàdàn àfihàn ọba muritala adébáyọ àkàndé mfaro ẹkẹrin olùbàdàn tilẹ̀ ìbàdàn kábíyèsí bàbá àfihàn rèé eléyìí táwa ti gbé ń gbóhùn sí afẹ́fẹ́ ìyẹn lórí ètò tá a pè ní idán gangan lètò níbi tá a ti máa ń mú àwọn ìròyìn eré ìdárayá wá lóríṣiríṣi ajá balẹ̀ ìyẹn breaking news bákan náà exclusive fún ọ̀lápá bíbí ilẹ̀ tilẹ̀ gbọ́ lórúkọ lóòótọ́ ètò yìí ọ̀túnba babatunde ọmọ ọláwúwo alex ferguson nìyẹn àgùntà sọ ọ́ lu ọkùnrin ogun bákan náà dọlápọ̀ akíndàpọ̀ ń lọ lọ́wọ́ bọ́tìnì mi tí ó jẹ́ kẹ́ gbádùn mi yẹn fún ti tàṣálẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ń kọ́ àǹfààní ń bẹ láti wùwá ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook ẹ darapọ̀ mọ́ wa àwọn tiwa ti wà ń bẹ̀ bíbà happy independent day àkú ayẹyẹ ti òmìnira orílẹ̀-èdè wa nàìjíríà ó pé ọdún 1964 66 years ìyẹn ní òní kí ọlọ́run jẹ́ kí èmi àti ẹ̀yin kájọ ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé bákan náà gbogbo àwọn tí wọ́n ń gbẹ̀ngbẹ̀ òmìnira lọ́wọ́lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n ń gbẹ̀ngbẹ̀ òmìnira lọ́wọ́ ọlọ́run ọba òun lọ́ba tó ní òmìnira lọ́dọ̀ ayò fún wọn ní òmìnira o bí nǹkan ṣe jẹ́ nìyẹn pẹ̀lú àṣẹ ọlọ́run yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ síkírú àyìndí ojú ìtèrè lorúkọ títí èmi ọmọ ọmọ àkítíkorí nígboro ọdẹ ọmọ àkítíkorí wà kí n tó máa wọnú ìròyìn lọ nísàn ẹ jẹ́ ń tún jayín tàn yẹn ní àṣálẹ̀ torí pé bàbá ń sọ nípa káàṣẹ̀ mọ̀jà gbọ́kùn sí bí àwọn èèyàn máa tún láǹfààní láti gbẹnu sí ìyẹn bàbá ń sọ nípa independent cashport eléyìí táwọn èèyàn ti ń gbẹnu sí ìyẹn láti àná bó tiẹ̀ jẹ́ pé oṣù bàbà àbáyé ìyẹn bá a bá ń sọ nípa ẹ̀ǹbà cashport mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún bá a bá ń sọ nípa 100 million naira òun la píyamọ́ lára ẹ̀ náà ni friday cashport tó ń lọ ẹ̀wọ́ 1 million bákan náà ru àyà àná ànàrò 1 million naira fún ẹnìkan 1 million naira láti tó ti bẹ̀rẹ̀ láti inú oṣù kẹsàn-án yẹn september wa ni 100 million naira yẹn tó ti bẹ̀rẹ̀ sí ní flow yẹn sí àpò àwọn èèyàn ẹ bá gbàgbé wípé bá sọ nípa promo yẹn náà ń lọ lọ́wọ́ yẹn play 3 get 30 ticket bí èèyàn bá yin mẹ́ta yẹn tó yìn tó dá sí lẹ́ẹ̀kan náà 30 tíkẹ́ẹ̀tì ló ti nìyẹn promo ni wá imagine kí mẹ́ta yẹn bá lọ bí ọ̀nà bíi 4-5 oṣù ọ̀ni ìkan ògbà aláìbò bá doubt ti tàṣálẹ̀ yìí náà onípínbẹ̀ torí pé ó ń bẹ́ ń bí o eléyìí tí a tún pé fáwọn èèyàn ní àṣálẹ̀ daily payment yẹn ó wà ń bí ó ń bẹ níbi ibí yìí nígbà tó bá dé ojú ọ̀gbagadè aláǹfààní láti yí koto yẹn *347*1004*1# *347*1004*1# àbójú òpó ti ayélukára ẹ tún láǹfààní láti bá ojú òpó ti ayélukára yẹn wọlé ìyẹn www.cashier.ng ẹ tún láǹfààní láti bá bẹ́ẹ̀ yẹn wọlé bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápapẹ̀ ó yá pápápá ẹjẹ́ asúnṣọwọ́ iwájú ẹ lọ darapọ̀ mọ́ wa ìyẹn ní ojú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook tèmi gangan @sikiru ayinde ojú ìtèrè lọ darapọ̀ mọ́ wa ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook kété báyìí ẹ mọ láǹfààní láti máa gbọ́ wa eléyìí tó dẹ̀ jẹ́ pé ẹ tún máa rí wa o @sikiru ayinde ojú ìtèrè bí nǹkan ṣe jẹ́ nìyẹn
oya papapo e je kin gba rin gbogbo orile ede wa Nigeria wole tori pe ajo ile to nse kokari league yeah baba so nipa league abi oje ile wa NPFL Nigeria Premier Football League won ti gbe idajo won kale won ti gbe idajo won kale kasagba iye lori asemose ele ti ko ti Rangers B e ti agba ballu ninu ko ti Rangers B ele to se o iyen nigba ti won koju iko ti Rivers United won ti je ko di bimo fun iko ti Rangers B pe won o san owo otoran ele to nlo bi million 5 iyen owo le wa 5 million naira oni Rangers B o lanfa ni lati san iyen latari asemose kan ele ti agba ballu won to se nigba ti ifigagbaga nlo lowo iyen laarin ko ti Rangers B ati ko ti Rivers United iyen ni Made 6 agba ballu lati inu ko ti Rangers B o ki agba ballu inu ko Rivers United imole afi bi igbe yan ba nlu bara bo se nlu akegbe re yi oro buruku ohun erin ajo ti NPFL won je odi mimo yi pe eyin bi won se mo agba ballu wonu awon nikan le nko awon agba ballu yin won ni won o ni eko kankan ko wa si eni to wa ni ikore eni ni janu yen ninu awon igbimo oluko ni to le mu agba ballu yi so e wa fi le afi bi bi ajadi gbolugi lo wa bere si ni na agba ballu akegbe re iko ti NPFL won ti je odi mimo yi pe 5 million naira oni ko ti Rangers B olowo otoran ti won ni won san won wa fun won di gbedeke oni na ni won fun won da oro tin je o tin lo lati bi ijeta ini na ni won la ni won fun won da ti won ki won fi clear wo mo ma daju pe won ti san gbese ki gbese mo tun gori gbese fun won won ti san gbese ohun oluko ni Eric Che iyen oluko ni ko ti Super Eagle e darapo mo wa iyen lori ikanni bani dore ti Facebook temi gogan at Sikirain di oju itere e se ngan ni eyin ti wa te wa nbe yen tori ti wa oluko ni ko ti Super Eagle iyen baba so nipa oluko ni Eric Che o ti ja odi mimo tori pe baba so nipa ifigagbaga olore sore eleyi ti o ma lanfa ni lati waye iyen laarin orilede wa Nigeria ati orilede ti Russia bo ba ndi ojo osegun to nbo ojo Tuesday October 6 oni ifigagbaga olore sore yen yo ma lanfa ni lati waye iyen gangan ko ni iroyin be tori pe oluko ni Eric Che lati gba ti ko ti iko ti Super Eagle ti won ti ba iya pade lowo Equatorial lowo iko ti Guinea Bissau pelu ami ayu meta sodo oluko ni Eric Che o tele iko Super Eagle pada si orilede wa Nigeria o ko tele won pada si orilede wa Nigeria ni bayi awon igbimo oluko ni won ti je odi mimo pelu awon home base won o balẹ yen si orilede Russia won ti gbera kuro ni orilede Nigeria yen ni asale todi ni dede ago mesan ebi wakati kan seyin o ni won gbera kuro lorilede Nigeria ti won gba orilede Russia lo nibi ti ifigagbaga olore sore yen ti o ti lanfa ni lati waye won ti gbera bakan na oluko ni Eric Che no lo darapo mo won ko wale lati gba ti nkan ti se ko ti Super Eagle oluko ni Eric Che o lanfa ni ko pada si Nigeria ni bayi yo gba orilede Russia lo lati darapo mo awon agba ballu re awon agba ballu to se kan rin ninu ko ti Super Eagle papa julo ti won koju iko ti Guinea Bissau opo ninu won o ni lanfa ni lati kopa ki won wa ni Russia iyen fun ifigagbaga olore sore yen papa julo ba ba nso nipa eni to je balogun iko iyen we friend Ndidi ko ni lanfa ni lati wa nbe pelu awon agba ballu kokan won ni lanfa ni lati wa nbe oluko ni Eric Che o na ti pe awon agba ballu papa julo lati inu dije ti NPFL iyen lati inu dije league agba oje ile wa bakan na awon agba ballu eleyi to je wi pe won je oje wewe won po iyen ninu ifigagbaga yi oluko ni Eric Che fe fi anfani ko mo fi to ebi agba ballu torilede wa Nigeria yen ti ojo ori won be labe odun 23 eleyi ti won soju yen ninu dije ti Olympic se mo pe Olympic qualifier o na o gbina ya ni
inu odun yi olympic qualifier wa lori sirisi anfani ni oluko ni eric che o lo fe lo iyen lati sa awon agba ball to ba je oje wewejo iyen sinu ko ti super eagle tori pe Messi oyo iyen sinu DJ ti olympic baba so nipa los angeles 28 DJ olympic ma waye ko Messi oyo ewe iyen baba so nipa qualifier iko torile ede wa nigeria o mo lanfani lati join qualifier bo ba tin di second round tori pe won ti bere si ni gba qualifier bayi amo second round o ni iko torile ede wa nigeria o mo lanfani lati ma darapo mo won e ba ba nso nipa orile ede equatorial guinea ati orile ede sao tome awon mejeji yen won o gba ifigagbaga eni to ba yan yo oni o ma koju orile ede wa nigeria yen ninu ti qualifier yen eni to ba wa lanfani lati yan yo yo ma bo sinu dj kan yen ti under 23 afcon le to je pe orile ede mejo toto ni o ma lanfani lati kopa yen orile ede egypt ni o ti ma waye yen ba ba nso nipa under 23 afcon orile ede mejo na ni o mo lanfani lati kopa iyen ninu dj yen eni o ba yan yo iyen laarin equatorial guinea ati orile ede sao and principe o mo koju orile ede wa nigeria eni to ba wa lanfani lati yan yo nu awon mejeji yen yo mo lo si tournament yen be kederi eni to ba lanfani lati wo asikagba papa julo iko meta ile to ba nbe lokete nte yen ni 8 nation afcon yen awon meta ta yen ni won lo sinu dj ti olympic bi nkan se je niyan bi nkan se je niyan oya papa awon fese won se ile to lanfani lati waye yen ni asale baba nso nipa dj ti uefa nations league n lanfani lati on lanfani lati ma te sowo waju orile ede germany lanfani lati fi aje orile ede sabia pelu ami ayo meji sodo lo bade bakan na orile ede greece at orile ede netherland ami ayo meji ni won gba wole ara won orile ede denmark orile ede portugal lo pamole pelu ami ayo merin si meji bakan na orile ede wales fi aje orile ede norway meji seyo kan ni bakan na orile ede ireland at orile ede austria ami ayo meji ni won jo gba wole ara won orile ede israel at orile ede kosovo awon di o ami ayo won ododo lo bade idije ti afcon qualifier na lanfani lati waye orile ede guinea fi aje orile ede kenya pelu ami ayo kan sodo bi nkan se je niyan baba nso nipa awon fese wonse to waye papa julo idije ti uefa nations league awon fese wonse yen o po ju bae lo ko si akoko *347*1004*1#*347*1004*1# abi ke gba ojo opo ti ayelukara wole iyen www.cash.ng tun lanfani lati ba be yen wole kitikiti ma lanfani lati ja sibe yen bo se nlo tori pe short code ti mo pe yen mo ja gbokun si nbe oju opo yen to o to bayo 50,000 naira ta leni to ni owo iyen fun ti tasale ta leni to ma ni owo yen fun ti tasale 50,000 naira okay mo nbo lapa abe yen mo nbo wa yi ko to awon number yen won re lura won lowo mo nbo olowo njo olanre waju steven yen lori ikanni bani dore ti facebook esun gani te wa nbe yen tori ti wa odi orile ede portugal lori awuyewuye ele to nlo iyen laarin oluko ni ko agba oje ti torile ede portugal iyen baba nso nipa jorge jesus ati cristiano ronaldo gege bi oluko ni jesus jeje ko di mimo yi pe ohun ti we ara ohun mo iyen lori oro cristiano ronaldo bakan na lo ni okan kosi eri okan kankan to nda ohun lebi ati pe ko won ti e to so nkankan
ìyẹn lórí ọ̀rọ̀ Cristiano Ronaldo ó ní yòókù di ọjọ́ ìsinmi ìyẹn ní ọjọ́ Sunday nígbà táwọn bá parí ìfigagbága ẹyọ kan eléyìí tó kù wọ́n borí ìtàsálẹ̀ pẹ̀lú àmì ayò mẹ́rin sí méjì bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ awuyewuye yẹn ó ń lọ ọ̀pọ̀ náà ló ń bu ẹnu àtẹ́ lu orílẹ̀-èdè portugal pé wọn ò ṣe dáa tó ọ̀pọ̀ ń bu ẹnu àtẹ́ lu cristiano ronaldo wípé òun gan náà wàhálà rẹ̀ pọ̀ torí pé bàbá ń sọ nípa cristiano ronaldo lára àwọn tó gbé orílẹ̀-èdè portugal wọ lamplight náà lálẹ́ pé òun náà ní tòótọ́ ṣùgbọ́n kí ni cristiano ronaldo ń wá tí ò tí ì rí ìyẹn nínú àwọn ìtàn lóríṣiríṣi ní fífi balẹ̀ yẹn lórílẹ̀-èdè portugal torí pé bá a bá ń sọ nípa agbábọ́ọ̀lù tó gba ìfẹsẹ̀wọnsẹ̀ tó pọ̀ jù ìyẹn lórílẹ̀-èdè portugal ẹni tó súnmọ́ cristiano ronaldo ó ṣọ̀wọ́n gan ni torí pé bernardo silva ló ń bẹ ní ipò ẹlẹ́ẹ̀karùn-ún tá a bá ń sọ nípa àwọn tó gba ìfẹsẹ̀wọnsẹ̀ tó pọ̀ jù fún orílẹ̀-èdè portugal fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè portugal pẹ̀lú 114 game bernardo silva attacking midfielder ni bákan náà luis figo 127 game ló gbá fún orílẹ̀-èdè portugal bá ń sọ nípa luis figo right winger ni bàbá bákan náà pepe náà gba 141 game òun bẹ nípò ẹlẹ́ẹ̀kẹta central back ni 141 game joao moutinho ìyẹn central midfielder òní joao moutinho 146 game òun ló ń bẹ ní ipò ẹlẹ́ẹ̀kejì cristiano ronaldo ló ń bẹ ní ipò àkọ́kọ́ tó gba ìfẹsẹ̀wọnsẹ̀ tó pọ̀ jù yẹn fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè portugal ó gba ìfẹsẹ̀wọnsẹ̀ rẹ̀ àkọ́kọ́ ìyẹn ní ogúnjọ́ ìyẹn nínú oṣù kẹjọ ọdún 2003 òun ló gba ìfẹsẹ̀wọnsẹ̀ rẹ̀ àkọ́kọ́ gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tó ti gbá fún orílẹ̀-èdè portugal báyìí 234 game òun ló ti gbá fún wọn kí wá ni tó ń wá bá a bá ń sọ nípa àwọn tí wọ́n mi àwọn gan tó pọ̀ jù kò sí ẹni tó tiẹ̀ fẹ́ súnmọ́ cristiano ronaldo torí pé nuno gomez òun àti bruno fernandes ọ̀nà jọ wà ní ipò ẹlẹ́ẹ̀karùn-ún bá a bá ń sọ nípa àwọn tó mi àwọn tó pọ̀ jù fún orílẹ̀-èdè portugal 29 goals làwọn méjèèjì yẹn jọ ní bákan náà luis figo ó ní 32 goals nípò ẹlẹ́ẹ̀kẹrin ló wà eusebio òun náà ní 41 goals coletta ìyẹn ní 47 goals ìyẹn nípò ẹlẹ́ẹ̀kejì 146 goals ó ní cristiano ronaldo ó ní gbogbo góòl tó ti ní ìyẹn fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè portugal ẹ̀rí pẹ́ ni ó súnmọ́ ó sọ wọ́n lè tó túmọ̀ sí wípé ẹni tí ó bá àkọsílẹ̀ yẹn tí ó dẹ̀ parẹ́ ọ̀nà ó jìn àmọ́ olóyìnbó ni woman want is unlimited kí ni ìyá tó ń fẹ́ àbí làwọn olúwa ṣeun lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ẹ ṣeun gan ni o ramon arẹ́ṣingun ẹ ṣeun gan ni lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ramon arẹ́ṣingun up chelsea bákan náà olówó ń jó ọ̀lànrìwájú steven brother mi ẹ ṣeun gan ni tẹ wà ń bẹ yẹn torí tiwa odò orílẹ̀-èdè ghana jẹ́ ń padà sí ilẹ̀ adúláwọ̀ torí pé ta bá ń sọ nípa carlos quiros ẹni tó náà ti jẹ́ olùkọ́ni nígbà kan rí fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè portugal àwọn ni olùkọ́ni fún orílẹ̀-èdè ghana àmọ́ ní òní ó ti kọ̀wé fi iṣẹ́ rẹ̀ lẹ̀ yẹn nínú ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè ghana ó ti kọ̀wé fi iṣẹ́ lẹ̀ torí pé eku òkè bí eku bẹ́ẹ̀ náà ni ẹyẹ òkè bí ẹyẹ ìyẹn nínú ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè ghana ìfigagbága méjì eléyìí tí wọ́n láǹfààní láti gbá ìyẹn ní afcon qualifier eléyìí tó ń lọ lọ́wọ́ yìí ìfigagbága méjèèjì náà ni wọ́n pàdánù àtẹ̀tán gbánlé àtẹ̀tán gbaníta wọ́n lọ kojú orílẹ̀-èdè cote d'ivoire àmì ayò méjì sódò ni wọ́n jẹ́bọ̀ bákan náà ìfigagbága tí wọ́n gbà ìyẹn nílùú accra ìyẹn lórílẹ̀-èdè kojú orílẹ̀-èdè gambia àmì ayò mẹ́rin sí méjì òní orílẹ̀-èdè gambia fi yẹ̀yẹ́ wọn bó tiẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè ghana náà ló kọ́kọ́ ń lékè pẹ̀lú àmì ayò méjì sódò àmọ́ nígbẹ̀yìngbẹ́yìn wọ́n fi méjì yẹn wọ́n fi bèrè mẹ́rin ni o lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ó ní olùkọ́ni carlos quiros ló kọ̀wé fi iṣẹ́ rẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ni yẹn fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè ghana bàbá ń sọ nípa black star ó jẹ́ ó di mímọ̀ pé ẹ gbọ́ níbi tí nǹkan dé dúró yìí iṣẹ́ ẹ̀ ẹ̀já fún ẹlòmíì láàyè
o ti fe yi o ta le ni to lowo ifun ti tashale *347*1004*#*347*1004#. Lori ikoni banidore Facebook temi gangan ni ke ti darapo mo wa @sikiruayinde oju itere @sikiruayinde oju itere esun gan ni o eyin ti wa te wa nbe tori ti wa ta le ni to to ife bo si lowo kini ohun re lura won okay rafael liao ifigagbaga meji eleyi ti o ti keyo kan bayi tori pe won ti gba ti tashale won ti bori orilede denmark amoku eyo kan fun ifigagbaga meji eleyi ti won orilede portugal ma gba ti international break yo fi tenu bodo rafael liao oni o mo wo aso gba bolu ti cristiano ronaldo bayi iyen number 7 number elekeje yen oni o mo lanfani lati wo iyen ki ifigagbaga ti eleyi to nlo ni international break ti e fi koko yanju na Rafael Liao oni o mo wo jersey number yen bi se gbagbe pe number 17 lo nwo tele bakan na Bruno Fernandes on lo je gege bi balogun bayi nigba ti Cristiano Ronaldo to ti so papo eyin to ti binu kuro ninu iko agba oje torilede Portugal fun asiko yi Bruno Fernandes bo ti je pe awon iyan kan so yi pe a Bruno Fernandes bawo Ruben Dias ni bipe Ruben Dias ni Bruno Fernandes oni balogun fun iko agba oje orilede Portugal bayi oni captain yeah, for now Abiodun Oyelade the king of gentle boys lori ikoni banidore Facebook e se ngan ni oya ta le ni to lowo yen ta le ni to ni owo yen iyen fun ti tashale ta le ni to lowo yen ninu ko ti Real Madrid ati ko Barcelona wahala n bo kede iko Real Madrid won po kini ohun po iyen fun iko ti Barcelona ni niwaju ajo UEFA 0816 lo bere number yen 0816 lo bere number yen 7829 7829 lo pari e 0816 lo bere number yen ta le ni to lowo yi fun ti tashale ko to di pe a ma fe yi se lo hello e ka le oruko yin ati bi te tin soro lati ikoni Splash FM ni kile pe Mustafa Agbola lati bo lati Sumura Express nbi abi baba nso nipa ka ise ti jeri tele jeri ati gba o le tin play se lale le se play ni le ni le se play play ri boro Olorun se rinu boro Olorun se n te nikan fogun odun si iyan kan le si laarin ose meji yo de don to e ti je 50000 naira e ti je 50000 naira iyen ni asale customer care ma pe yin customer care ma pe yin bo yen o si wole won o je ke mo bi nkan se je niyan okay Olorun lo se won atele da yin bi nkan se je niyan o Sharafadin Oladele Tobi lori kan ni banidore Facebook e se gan ni o Ojo ore Oluwa Segun e seun gan ni bakan na Olaide Adaramola yen lori ikanni banidore Facebook e seun gan ni o iko ti Real Madrid won ko iwe esun kan ile ti won ti jo nfa pelu adari ayo yen baba nso nipa Negrera ati ko Barcelona case ohun ti pe be ba follow amo ni bayi iko Real Madrid tun ti wo oro jade awon eri ma je mi so lo si waju ajo UEFA nti won fi ko iwe ti won fi gbe eri ma je mi so jade 50000 pages o ni eru ti won ru wa si waju ajo UEFA ajo UEFA na de ti je ko di mimo pe o to ni won ti mu gbogbo awijari wa awon na de ti ri awon o se ayewo eleyi to to wa se wa di to to ejo yen lo lori e iko Barcelona ni duro ohun ti ikọ Real Madrid fẹ ba yin fa gbọ mi daadaa mo wa pẹlu ẹ broda mi ọgbẹni Rauf owo tutu ijọba atalu awọn ti tala Madrid niyẹn lorukọ olóòtú ètò yìí ọtún ba babatunde ọmọláwu Alex Ferguson bákan náà dọlápọ akíndàpọ ló jẹ kẹ gbádùn mi yẹn lápọdọ tí ń bẹ yẹn sikiru ayinde ojú yìí tèrè lorukọ ti tèmi títí ọlá tá tún máa pàdé irí àtayọ pẹlú bùkún láfi pàdé ó dàbọ.

0: ǹjẹ́ lórúkọ àwọn àrò mẹ́ta tí kì í dọbẹ̀ ẹnu mo ń sọ nípa àwọn tó jólóòtú ètò yìí mẹ́tẹ̀ẹ̀ta ọmọọba túnde ọ̀làwọ́ ọmọọba ṣẹun akínọlá àti kúnlẹ̀ ànífowóṣe orúkọ ọgbọ́n lèmi lúpọ̀nà ọmọ ti jáde mo fi ń kì í káàbọ̀ bákan náà gbogbo àwọn ikọ̀ tá a jọ ń ṣiṣẹ́ papọ̀ princess afeji sọ̀rọ̀ àti àwọn èèyàn mi tá a jọ wà lé agbára ní àyè mo fi ń kí àwọn àgbààgbà káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bá a ti ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ ìrẹ́nṣẹ́ ọlọ́run aláìwòlé ọ̀gíní ẹ káàbọ̀ o àtàwọn tó ti ń wọlé sójú òpó ẹ jẹ́ yára yọ̀ǹda fáwọn èèyàn mi kó kí ara lè káwá gbára kàsídà ká tẹ̀ síwájú lẹ́yọ kọ̀ọ̀kan ìjèèjì ó yẹ bẹ̀rẹ̀ sí kí àwọn èèyàn wá nílé.
1: Ẹ jẹ́ ká máa fi àsìkò pé akérèdé wo inú ogun ibi tí ọjà ìkànnì tó bá ń fẹ́ dé ìyẹn ìkànnì splash 105.5 FM eléyìí tó kalẹ̀ sílẹ̀ fún bọ́lá fẹ́ lẹ́ǹbàdàn ẹ káàbọ̀ sórí ètò wa ìrìn àjò ẹ̀dá pẹ̀lú ọba lukman ọmọ tìjani mutado ńlọkọ tẹ́mi ìjọba ṣílùkọ àmì tẹ́mi àti àlùmọ́dání mo ní àwọn kò nídìí owó tó lè kàyàn bẹ́ẹ̀ níyà ò nídìí eyín kó tó lè jẹyàn àtẹyìn àtàwa a ní kàbùkù àbùkù ní kàn wá a ní jíyà ìyà ò ní jẹ akíwá pé a kú àyájọ ọdún ìgbà òmìnira orílẹ̀-èdè wa
0: nàìjíríà bẹ́ẹ̀ ni
1: ọlọ́run nífẹ̀ẹ́ lè ṣe àṣemọ́
0: àmì elédè máa rí
1: ẹ̀jí yóò gbé wa o
0: àṣẹ o kárí.
2: olójú tẹ
0: tọ́ káwọn èèyàn rẹ.
3: ǹjẹ́ ẹ tún kó àjálẹ̀ jákèjádò àgbà ńlá yé ní gbogbo ibi tọ́wọ́ jẹ́ ètò yín ètò wa ìrìn àjò ẹ̀dá tó bá tún fẹ́ dé lálẹ́ tò ní àti wá gẹ́gẹ́ bá a ṣe máa ń wá àwa láàmọ̀wọ́ ẹ̀yìn náà láàmọ̀bá ẹ̀kújọ́ mẹ́ta
0: ẹ̀kújọ́
3: méjì ẹ̀kújọ́ mẹ́ta àgùdédé àkókò yìí gẹ́gẹ́ bí mo ti máa sọ mọ́ yàdá nìkan jọ pọ́n oya mutakada ko mu gege rẹ.
2: kò sí ẹ̀ kẹ́dá kan kò jẹ ọ pa.
1: ọpọ ọsẹ ẹsẹ jẹ ọpọ ọsẹ jẹ tó
2: yé.
3: eegun kàbó wo ná mi gan náà o mọ wo ìyàjá náà kàbó wo ná mi gan náà o mọ wo ìyàjá o máa sunsun a sunsun lu gba zamisi wo gan ewa wo gan sunsun lu gba zamisi wo gan ta zamisi kube losun zamisi sunkun nga adebo lafiya ega seun mo epe gan wo aja mo wo nupia a ti ga won ejun
2: ta.
3: sáà tí ń dòǹdò táà èmi ọmọ yín náà ni àbúrò yín olólùfẹ́ yín ramsey star lógbọ́n ẹ ṣé o tẹ wà ń bẹ̀ pẹ̀lú wa ó yá ẹjẹ́ a tún lọ fún tọ́sẹ̀ yìí.
4: ọmọ padà bo ìfò ojúrí mi jọ
2: ojú ọmọ elédùnmọ́ rẹ̀ mọ́ mọ́ jẹ́ rí dààmú.
1: àmì àmì.
2: ṣèbí ta ló gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ lẹ́kan wípé alhaji lukman ti dání lọ sóńdó.
1: kínìkan
2: kọ́lọ̀ mọ́ mọ́ jẹ́ dààmú àgbà kò ní wo bí olóhùn ní járí dààmú alhaji ik talópọ olóhùn jógbọn ni
1: láìsàn gèdè talópọ.
2: ẹ̀ka àwọn gbogbo èèyàn ọmọ nàìjíríà àyè tí tó bí ajá mẹ́ta tí. ẹ ti rí arákùnrin èyí pẹ̀yìn
1: àtẹ̀wọ̀n mẹ́ta gan
2: ẹ má bínú ó tó ẹran mẹ́ta náà pẹ̀lú. ṣe mọ nǹkan tó fa tí ó fi sọ gbogbo nǹkan tó sọ lẹ́ẹ̀kan yẹn ni pé ọkọ̀ àlùbọ́sà ló bá dé.
1: àsìkò tó yẹ kí wọ́n wá ọkọ̀ àlùbọ́sà ò tí ì ṣe tán kò tí ì rẹ́dì àsìkò tó kọ́ àlùbọ́sà tó rẹ́dì ni wọ́n
2: tó ti yé mi. ìta ló lówó ọkọ̀ lówó ọkọ̀ ọkọ̀ àlùbọ́sà ló bá dé
1: á ní mú
2: àlùbọ́sà ni
1: èmi èjì ìrà yín tán
2: èmi ó mú lẹ́dí àná èmi ti mọ̀ pé
5: òun
2: ni wọ́n ń pè ní àwọn àgbà ní àgbà òun ni ẹ̀tù. ẹtù ni àwọn àgbà àwo
1: eré
2: ẹyin àgbàlagbà ẹfiṣẹ sílẹ fún àwo
1: òní yìí
2: lórí
1: ẹsìn mi
2: ẹsìn mi àgbàtà ẹgbẹ kí àwo ó gbàṣẹ ẹyin ṣe nítorí èyí arúkọ mi kan yí padà èmi ò èmi kò ní orí àwo o òun náà ló ní orí àwo àwo méjì fẹyọkọ àjàṣemọlẹ àwo méjì fẹyọkọ àjàṣemọlẹ ní tàṣàlẹ̀ yìí àjàdùkọ́ náà lorúkọ mi ẹ jẹ́ kájọ máa bá pọ̀ ni àtàrẹ́ yìí ó máa dùn àgbọ́nrígbọ́n máa kán sínú ẹ̀ àyíngán máa gbàgbé ara yín forí rọ̀ gini ní nǹkan tó bẹ́ẹ̀ ni
1: Ah, for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you, I'm for you,

ẹ ti láǹfààní ọ̀pọ̀ kú ọ̀yọ̀ kú láti darapọ̀ lórí ìkànnì ti TikTok wa Mr. Talent ti Jani Lukman. Bákan náà, orí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti lè ṣe yìí.

ti wa ni Life and Direct. Láàyè tó ṣe pa wọn olóríire ẹ̀dá wọn ti ń darapọ̀ mọ́ wa. Adébáyọ̀ Tìmí lẹ́yìn tí mọ́ni. Láti yànà Fádépè Akẹ́dẹ́mì ńlẹ̀ Ìbàdàn ní àyẹn. Láàmọ̀ ẹni Ọ̀lájí Mọ́gàjí. Ọláyínká Ọláyẹra. Kódà tó bá rí bẹ́ẹ̀ ń gbà náà. Ẹ bẹ̀rẹ̀ sí bá mi ṣe àprógàmù yìí. Ẹjẹ́ a lo agbolé ọ̀gbọ́ná. A lọ sílùú ìmọ̀. Ẹjẹ́ a lọ kọra wà lẹ́kọ̀ọ́. Màá fà ilé ẹ̀wá tómi àjẹ́rì ìkẹ́ lọ́wọ́. Láàrin bí ìṣẹ́jú márùn-ún ẹjẹ́ a gba ìpè ká fìlà àwọn ará léwò. Lálejò bá dóríta mẹ́ta ń gbà mí àmà dààmú àlejò. Owó eyín àgbà kan ńlẹ̀ Yorùbá ló sọ pé wọn ò kí ń jẹ méjìlá bá àlàdé.

lóye léye. Àwọn ọ̀rọ̀ mẹ́ta kan ta kókó. Ẹwà tómi ó ba mi nà ń bẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ order of priority. Dádì tó bá ṣẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi lálẹ́ yìí. Mọ̀mí, nínú àwọn nǹkan mẹ́ta yìí, ẹ̀mú méjì ń bẹ̀. Ẹ gbàgbé ọ̀kadà nù. Àbí ohun tí mò ń sọ òye yín. Ẹ̀yàn owó ẹ̀yàn ẹ̀yàn dànù jẹrẹ. Ẹ̀yà kò ń bilẹ̀ tí ọ̀tá ṣu. Ẹ̀mú méjì tó bá ti wù yín. Ṣé ẹ wá rí i pé yìí wù mí ò wù ẹni ẹjẹ́ apá wọ́pọ̀ ká fi fẹ́bìnrin. Tàmí ìlú pọ̀ látòrílẹ̀-èdè France. Àjọ òkùnkùn gbà lágbára Elédùmarè. Wòlíì ẹ̀rí Jésù ẹ̀ káàbọ̀ sórí ètò. Ṣé wọn ládé púpọ̀ àwọn tiwa ti ń wọlé. Láàmọ́ ní ọlá Joshua dúró dáadáa ò ga tán. Mọ́gàjí láàmọ́. Pẹ́sẹ̀ ṣàfijì sọ̀rọ̀ ẹ̀. Mọ́gàjí láàmọ́ èèyàn ọmọ inú rédíò. Ok, ìmúlẹ̀. Ẹ máa yanjú yẹn láàrin ara yín. Ìyẹn ti ń kìyà ègùn nílọ pé díẹ̀ díẹ̀ o. Ọ̀jẹ́ ọmọ West káàbọ̀ bá mi. Ẹ dá sọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí. Ó yẹ jẹ́ kí n yọ̀ǹda fún mu ẹwà Tómi Ajédìkẹ́ kó sọ ní pápá kí làwọn nǹkan mẹ́ta ọ̀hún. Ẹ já ṣe báyìí. Mò ń bọ̀ mi ò tí ì dé. Adéhùnmí ará mi dé. Yọ́lá Akínwálé Àbọ́sẹ̀ dé. Dákun ní yàrá agbára lọ́hùn. Ẹ bá mi fojú àwọn èèyàn mi léde. Ayọ̀mídé lọ́sìn. Àti Samad. Bọ́láńlé títí layọ̀ Akíndẹ̀yìn. Àlàó Àyúbá àwọn èèyàn wa ti ń wọlé. That's good. Àmọ́ ọ̀rọ̀ Adéyẹmọ. Bọ̀lákẹ́ Razak Kábíyèsí Mọ̀mọ́.

0: àfusọ́lẹ̀ kan pé láàrin nǹkan mẹ́ta ẹ̀mú méjì nínú ẹ̀ kẹ́ fi kanlẹ̀ fẹ́mi fọ́ọ̀lì láti orílẹ̀-èdè amẹ́ríkà mo kẹyìn bàbí ayọ̀ yín ò ní dòbo la ṣe lédùmarè wọ mẹ́rin gbẹ́rin àjò ẹ̀dá ìkáàbọ̀ kó pàdé ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀.
1: irú ọgbọ́n tó fún kí n sọ ló mọ́ nínú
0: ẹwà tómi àjẹrè ìkẹ́ bámi ní àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta sáfẹ́fẹ́ káwọn èèyàn wá mú méjì ká bẹ̀rẹ̀ sí gbà pé ọ́yá.
2: ẹ kalẹ̀ gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà nílé lóko àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bẹ ní òkè òkun tí ẹ̀ dẹ̀ nífẹ̀ẹ́ sí ètò ìrìn àjò ẹ̀dá adúpẹ́ o lọ́wọ́ yín tí ẹ̀ ń gbọ́ wá ní gbogbo ìgbà lágbára ọlọ́run ojú tẹ fi ń wò wá àti tí tẹ fi ń gbọ́ wá kò ní di nǹkan ànáwólé láṣẹ lédùmarè lẹ́ẹ̀kan sí ẹwà tómi ajẹ́rì ìkẹ́ òun lorúkọ mi o mo sì tún farapẹ́ okọ̀ tí mo fẹ́ mọ jẹ́ lálẹ̀ òun náà ni kí èèyàn mú kan lába àlàdé abá àlàdé ni àlàdé wúwo òun náà ni mo fi sì kejì okọ̀ ta ló gbọ́n ni ògbọ́n ìrìn gbọ́n tèmi. Ẹ jẹ́ kí a máa lọ lóníṣerere wẹ̀rẹ̀rẹ̀ lórí ọ̀nà mẹ́ta yìí ẹ mú méjì ẹ jù kan dànù pátápátá ẹ fi ilẹ̀ pàrọ̀ kì í ṣe pé bóyá kì í ṣe pẹ̀lú àlàyé o ẹ mọ̀ mú méjì pẹ̀lú àlàyé
0: kò lálàyé nú
2: ẹ mọ̀ síbi ìta ló gbọ́n ìkan ẹ mú méjì san pọ́nà ni tẹ bá ti mú kan báyẹn mú kejì mọ kò sí pé bóyá ìkẹta fà fara pórí ẹja ó fẹ́ fara pórí eku nínú nǹkan mẹ́ta tí mo fẹ́ yànnà náà kalẹ̀ tí ń pe kalẹ̀ ẹ mú méjì ẹ fi kan lẹ́nu ọyá ẹja gbéra wa débẹ̀ pàápàá àkọ́kọ́ ń bẹ̀ owó ìkejì ní ìbálòpọ̀ yúnkín ẹlẹ́ẹ̀kẹta òun ni ẹbí tí gbogbo èèyàn mọ̀ sí family ẹbí àkọ́kọ́ owó ìkejì ìbálòpọ̀ ìkẹta ẹbí ẹ mú méjì ń bẹ̀
0: ẹ yọ̀ǹda ọ̀kan
2: óyá o lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti iléeṣẹ́ lóní pápápá 0706949300 3000 0706949300 èmi ó fún ẹni ìpatú
0: má fún nígbà ju
2: àmì á pé láti ìrú mi wá
0: má padà sí àjàṣe ẹ̀pọ̀ èyí tó ń sọ yé gbogbo yẹn ló ń
2: gbọ́ àwa ènìyàn ti ń pè
0: ètò ìkejì rẹ àwa èèyàn pé kejì
2: 0706949300 tàbí 0704475770
0: ló dára fún ẹ ṣeun àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí wọlé sójú ìmọ̀ àbá gbé pè níbí báyìí ẹ ká lẹ́ ń bẹ̀ o.
3: salamu aleykum.
0: aleykum salam ẹ ká lẹ́ o.
3: Akalẹ o.
0: Yes sir.
3: Happy New Month o.
0: Àwa náà kìyìn bákan náà bà mí.
3: Ṣọ̀gá.
2: Àwa ni ẹ̀ Pọ̀gá wa ń bí.
3: Kọ̀gá wa ń bẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
3: Ilé ẹ̀gùn. Ilé ẹ̀gùn.
2: Bàbá ni.
3: A kó independent yo.
2: Ẹ wo ẹ̀kọ́ ló ń kó má jẹ́ ká gba omi ìnira ni a ti gba omi ìnira tẹ́ẹ̀tẹ́ẹ̀.
3: Ẹ bá má ṣe má ṣàyíkọ.
2: Ah ba.

0: wọ́n ṣe gbọ̀sẹ̀ tẹ́rẹ́tẹ́rẹ́ káyì.
1: Wọ́n sọ pé ṣé lára àmì náà ni nǹkan tó
0: lè jáde wá. Làwọn eléyìí ti ń bọ́ ta kábíyèsí Ọlọ́run.
1: Epo bí ìgbárú. Epo bí ẹmi.
0: Igi ẹmi ó di méjì.
1: Epo igi ìra.
0: Ó di mẹ́ta. Epo igi mángòrò òun lè kẹrin.
1: Láti lágbo.
0: Ẹ jẹ́ ká dà wọ́n. Kan wá bẹ̀rẹ̀ sí yọ ọmú. Bọ́kùnrin bá lò ó kiri yín ti bí yóò dìde káì.
1: Orí ẹ̀dùn mi.
0: Ẹ ṣeun. Ogún bàbá dọ́kítọ̀, nǹkan ṣe. Káàbọ̀. Ẹni pé.
2: Ọlámakólùwọ́jà.
0: Ẹnu ẹnu ni.
2: Kì í fi ń kúlù wọjà. Dọ́jọ́ tí náà ti bá kúlù wọjà.
0: Kábíyèsí Elédùà.
2: Ọmọ ará yìí ó tún fa burú ọwọ́ wọn jà wá.
0: Kán tó fi kàn wá Okunba mi.
2: Torí igi wúrúkú mọ níwọ̀n iná dídá.
0: Ẹ.
2: Àbá kékeré mọ níwọ̀n òǹdè.
0: Ẹ̀ǹlẹ́.
2: Igi tó bá gi òsè láyé. Ayé ni máa ń fi gi òsè.
0: Àgbà ò ní tán lórí ilẹ̀ ẹ̀yin àgbà lẹ sọ bẹ́ẹ̀.
2: Gbogbo ẹni tí bá ń gbìdí ogun.
0: Ẹ.
2: Ayé ni wọ́n mọ̀ fi wá lẹ̀.
0: Àṣẹ ìdùmàrè ọ̀rọ̀ jáde àṣẹ gùn.
2: Àṣẹ o. Torí egun tó bá ti jáde.
0: Ó ti kó láyé wò ó, a wo eléyìí.
2: Tó de lónìí.
0: Ẹ.
2: Wọ́n á máa tàn gbò.
0: Ẹ o ṣe.
2: A ti dìmọ́lẹ̀.
0: Àṣẹ ìdùmàrè.
2: Kó máa lé gbogbo òkùnkùn wọgbó.
0: Àṣẹ ìdùmàrè.
2: Ọmọba Musa lò.
0: Ànẹ́bí ọjọ́.
2: Bẹ́ẹ̀ni Sànmárì ń pè lánàbí ọjọ́.
0: Ànẹ́bí tó tún ní àwọn mẹ́ẹ́.
2: Àwọn ẹni bí ẹni.
0: Àwọn èèyàn bí èèyàn.
2: Ẹni
0: lọ́wọ́.
2: Ìlẹ́bà
0: mi, ẹ káàbọ̀ sórí ètò. Àdúpẹ́ oríire tún rèé.
2: Igi tí ẹ mú wá lálẹ̀. Igi orúgbá. Irú gan fúnra rẹ̀. Ó dà pọ̀.
0: Ẹ ṣáà wo àwọn kẹta ń lò fún.
2: Nígbà tí wọ́n bá ṣe tán. Tó di irú gangan. Ó wà nú àwọn nǹkan tá a fi máa tọ́jú nǹkan tó ń pè ní stroke. Bí stroke gun ọba mú yàn. Lọ máa gba omi orú. Kò máa mú. Wọlé máa wo pépé ṣe máa ń rùn. Máa ń fún yàn lálàáfíà.
0: Kéèyàn ó kàn mú kó dàbí kọ́ọ̀bù kan sẹ́nu.
2: Ọkàn rẹ̀ ó máa balẹ̀.
0: Àdániwáyé o.
2: Ẹ tó yẹ wá já wò ẹ.
0: Ọya.
2: Ẹni tẹ bá tọ́jú àwọn ọmọ tí wọ́n máa ń mú kú mu títí. Ṣé wàá lo gbogbo nǹkan.
0: Tí ọ̀fẹ́ gbọ́.
2: Ìdí igi la máa padà sí.
0: Ọ̀dọ̀ ìdí igi ìgbà.
2: Ìdí igi la máa padà sí.
0: Àdániwáyé o.
2: Àmì ẹ̀jẹ̀ apásẹ́kù ń bẹ̀.
0: Okunba mi.
2: Ẹ̀jẹ̀ wá. Wà ní tiẹ̀ ti fún ẹ̀mọ̀ pé fún pa gíga la máa pariwo. Ọlọ́run ti fún wa lọ́nà àbáyọ rẹ̀.
0: Àti dúpẹ́.
2: Ṣé wàá rí ìfúnpá tó lọlẹ̀.
0: Ìyẹn tó burú díẹ̀.
2: Òun tún le ju kọ́ ga lọ. Ayọ́kẹ́lẹ́ pa
0: ni. Ni orúkọ ìfúnpá tí lọlẹ̀ tó lò.
2: Bẹ́ẹ̀ni èyí tó lò ṣe kí lẹ́ lọ wá. Epo gírúgbà ń sọ nìkan. Lẹ́ẹ̀ lọ rà.
0: Kàn kàn pa èpo ẹ̀yẹn yípo.
2: Tẹ bá sì rí igi rẹ̀ pa èpo.
0: Tẹ
2: bá ti pa. Tẹ̀sán náà. Ẹ kó sápẹ́kẹ́ bomi lé lórí ẹsẹ̀.
0: Kàn ṣe kó jiná.
2: Jiná dáadáa. Tó bá ti jiná tó mi pààrọ̀ ojú.
0: Kàṣà.
2: Ẹ máa gbèlúra.
0: Tí agbára pààrọ̀ ọwọ́. Yóò
2: gbéra padà. Yóò gbéra padà.
0: Bó ṣe lọlẹ̀ ni ó ṣe máa gòkè bọ̀ padà.
2: Inú ni ó sì fi gòkè.
0: Kí ló dé? Àdébí ọjọ́ ẹ ní lọ́wọ́. Ẹ ti ní lọ́wọ́ jù.
2: Ẹ bá lọ ṣàyẹ̀wò ní lọ́wọ́ kan bá wọn. Ìjẹ́ máa sọ pé oògùn òbílẹ̀ ò ní wọn. Ẹni tí ò mọ ni o.
0: Ẹni tí ò mọ di wọn rẹ ni ò mọ.
2: Ẹni tí ò mọ ni ò mọ o.
0: Ní
2: tó bá fi mú lẹ́ẹ̀kan. Tó bá mú ọmú lẹ́ẹ̀kan. Ìjẹ́ lọ ṣàyẹ̀wò. Yọ nàró ara tán ni.
0: Pátápátá.
2: Bẹ́ẹ̀ni dayé wálẹ̀.
0: Àfi bí kíní kan tó nàró mọ́ wíńdò àwọn kan. Àṣẹ ìdúmàrè Okunba mi ò jẹ́ lọ́kọ̀ sáwẹ̀ ànẹ́bí ọjọ́ Ọlọ́run gbọ́ aláwọn èèyàn lọ́wọ́.
3: Àwọn ènìyàn náà rí wà lọ́wọ́.
0: Ilé ò bà mí káàbọ̀ o. Lógo ara. Ọmọ Adeleke.
1: Ẹ kú iṣẹ́. sir.
0: Okun baba mi. Oya.
1: Ami
0: ile ni mare.
1: Igba ba won ni kan mi.
0: Igba?
1: Igba. Da fada ku flash. Se tiri awo ri ngbo.
0: Iya.
1: Akan lagidi ni.
0: E ma lagidi?
1: Sorry. Ẹni tí kòkòrò fẹ́ jẹ́ dúdú bá ń dà láàmú òun ni ọ̀rọ̀ yìí òun ni a lè tètè rí bọ̀ sílẹ̀ bí irin adé yẹn ló lè tètè já irọ́ wa ọkọ̀ lọ pa epo gbígbá
0: ẹ̀jẹ̀ dúdú
1: ọlọ́jà yìí bí ìgbẹ́ ju kí ìlú ọjà fẹ́ kí ìgbẹ́ ju kọ́kọ́ wá sàn ni kọ́kọ́ gé kéékèèké sínú kí omi kan kọ́ wá da omi ṣe. Ọba ti di 24 hours.
0: Lẹ́yìn ọjọ́ kan.
1: Kò máa mú ní ìlàjì gáàsì lára ìlàjì lálẹ́. Kò máa mú ìlàjì gáàsì lára
0: ìlàjì gáàsì lálẹ́.
1: Bẹ́ẹ̀ pé kìnìún yọ́bẹ̀ẹ́sì máa yàtọ̀. Ẹ̀jẹ̀ yẹn ó máa mú tó bá fi lè mú bẹ́ẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì mẹ́ta. Ẹ̀jẹ̀ tó dúdú yẹn ó mọ̀.
0: Yóò padà mọ́.
1: Ẹ̀mọ̀ pé ẹ̀jẹ̀ dúdú ni máa ń padà ń di orítorí kí ara ń rumi.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Ẹ̀rọ mi ò ní wọ́n padà ń pè láwọ̀ ká.
0: Bẹ́ẹ̀ni àwọn dókítà tèmi kò láákàyè.
1: Ìyẹn bẹ́ẹ̀ ṣe ní ẹ̀jẹ̀ ajá fi sọ̀rọ̀ ajé díẹ̀.
0: Ọ̀yá.
1: Ìyẹn lè kó gbá yẹn. Ìyẹn wà lọ pa ẹni tó
0: yóò
1: èèyàn lọ pa ìlú òkè yóò dé lu
0: òkè yóò lọ lu òkè ẹ ṣeun.
1: Òṣèré yóò pa ìpò báyìí ní àṣẹ alẹ́ àṣẹ àárọ̀.
0: Àtàṣe àárọ̀.
1: Àṣẹ yìí bàbá mi wà pé ká gún agun tí ó kunná gidi ni torí tó bá rí odó ààrẹ máa yíyọ yóò dé lu búlúbú ní jẹ́bẹ́jẹ́ tó tìyẹn lu búlúbú ni. Àwọn àfọṣẹ tó pọ̀ kó àfọṣẹ náà ti pọ̀ tó ní dáńdé àlà pọ̀ tó.
0: Òróró ń.
1: Lọ́rọ̀ dáadáa dọ́ ala ẹ̀hún láwàá dà sí. Láàfikún. Láàfikún. Ẹni tí máa ń bọ̀ láti ibùsọ̀ ogún ni ó ti mọ̀ pé kẹ̀kẹ́ ṣẹlẹ̀ nìyẹn.
0: Ni ó ti máa gbóòórùn ẹ̀ fífínfín.
1: Bẹ́ẹ̀ni, èyí ọmọ ọba fi wẹ̀ jáde láàárọ̀. Ó yẹ kí nǹkan dáadáa ṣẹlẹ̀ láàrin
0: yẹn.
1: Ọjọ́ abẹ́ ló mi láyé.
0: Kájẹ́ kan lọ lówó kan wá fún alábọ̀ ogún bàbá. Mo dúpẹ́ o. O ṣe ẹ má lọ o. A jọ yanjú ìta dálẹ̀ lálẹ́ yìí ni o. Okay. So ori pe kan lodo ti eni. Sa gbe system siwaju yi na ni. Osini be yen ni. Ada. De o making gba pe ka se ka to lo si abala pe ka to lo si adura. Oro nipa igba. Iru on la nse agbe ka bo. Le ba mi. Hello.
4: Hello.
0: Baba na.
4: Oga.
0: Ibi ẹ máa dé rè o èwo ni ọ̀gá tẹ́yìn náà tó ń sọ èwo ni ipò ọ̀gá tẹ́yìn náà tó ń sọ ń sẹ̀yìn. Ẹ ṣe fún ìgbárùn. Mo ti bá yín gba ìyá ìgùn mo ti bá ṣe ìgbárùn fún. Ìyá ìgùn ni kò ṣe ìgbárùn fún ọ̀gá.
5: Ẹ má jẹ́ kí ìgbárùn wà fún ọ̀gá.
4: Ìyàwó mi ṣe gbárùn fún ọ̀gá.
0: Kó ṣe gbárùn fún ọ̀gá.
5: Èmi ò mọ̀ pé ọ̀gá ń gbárùn rọ́wọ́.
0: Ẹ ti dáa. Ètí ní ìjọba ayé ìwé ìjọba. Ọ̀gá kú
4: fún ìgbárùn náà.
0: Ó ti dáa.
5: Ọ̀gá kú fún ìgbárùn bẹ́ẹ̀.
0: Ó kú fún ìgbárùn náà ó ti dáa. Àwọn àgbà ọpẹ́ ló yẹrú ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun bàbá mi. Ọya. Àdúrà
5: wo gbà. Àmì
0: ọpẹ ló yẹrú.
4: Pẹpẹ
0: yẹ kọ
4: ni.
0: Bẹ́ẹ̀ni. Àmì ìlédùmarè o. Àmì o àmì àmì àmì.
4: Àṣẹ
0: ìlédùmarè.
6: ọdún tá a wà yìí ti ku oṣù méjì gérégé. Ẹ̀mí wa ò ní pin ní pẹ́yìn
0: ọdún. Àmì àmì Elédùmarè.
6: Ọdún tuntun náà tá a ń wò lọ́ọ̀kan ọdún ayé wa ní ìjẹ.
0: Àmì o.
6: Gbogbo ọmọ tákàrà kó wọnú epo lálẹ́ yìí náà ní kó jáde pẹ̀lú.
0: Àṣẹ Elédùmarè. Ṣé màmí?
6: Gbogbo àwọn tó bá yín worí ètò àbúrúkọ ní bá wọn.
0: Àmì Olódùmarè. Ẹ ṣe o.
6: Ẹ̀yin náà ní bá burú lé.
0: Àmì o.
6: Èmi kẹni fẹ́ ọ̀kan wa pẹ̀lú òkú lọ.
0: Àmì mo dúpẹ́ o.
6: Láfa ọ̀la wàlà kò wọ́tá.
0: Ìlà Bílàlì Ìlàsìm. Ẹ ṣeun.
6: Orúkọ mi làfa ṣe ètò ọ̀pẹ̀lẹ̀ ẹ̀rọ. Láti Màṣáì. Ẹ̀yin náà ti tún lọ tún lé kan igi irú.
0: Ẹ̀yin àgbà náà ni o.
6: Igi alálùbáríkà ni.
0: Ẹ ṣeun.
6: Tí ò bá dórí afẹ́fẹ́ tá a wà. Ewé irú. Tí a mọ̀ sí ewé ìgbà. Fọ́bọ gidi ni.
0: Orí afẹ́fẹ́ la wá wà yìí.
6: Bẹ́ẹ̀ni àáfò ni ọ̀pọ̀ ní dábà débi o.
0: Àfi ká fò ó. Ẹja fò ẹja fò ẹja fò ká lọ fi inú ìwé ẹja fò. Àṣẹ Elédùmarè okun bàmí. Kí. Hello.
6: Hello.
0: À ń gbọ́ yín o.
6: Èyí tí ó já ànfàní. Gbogbo ọmọ orílẹ̀ èdè àgbáńlá ayé tó ń gbọ́ mi. Irú tí ò níyọ̀.
0: Irú tí ò níyọ̀.
6: Bí wọ́n ṣe gbé ètò òdòdó tí wọ́n sì tí wọ́n ti bùnà sí. Òun lára yìí tó pọ̀ dára. Bí Káradó ní 2000. À ń pe kinní kan ní Tàgírí. Èyí tó káwó dára.
0: Tó káwó dára ẹ ṣeun.
6: Ẹyọ kan.
0: Di méjì.
6: A wà gé. A là ní Pági ní Pánsá. A wà rà wọ kìíní inú ẹ̀ díẹ̀ kú. A wà kí orí olóògbé tó ní irun ẹyọ kan. A kì í sínú ẹ̀yìn. A wà kó irú tí ò níyọ̀ a kò bò. Gbogbo yìí mọ́lẹ̀ nínú ẹ̀. Bàbá Àlùbáríkà.
0: Mo jẹ́ yín o.
6: A wà dì í lóhùn. Pè ní òwú múlẹ̀. Òun láfi di òwú dúdú òwú fún.
0: Ẹ ṣeun.
6: A wà gbé sínú agbada. A fà tari òdìdí kan sẹ́gbẹ̀ẹ́. Ọmọọba ti já ní.
0: O jẹ́ o.
6: Mo bá ti jó tán. A máa ń dà sínú kẹ́gì 5 litre. A wá da ọ̀pọ̀lọpọ̀ omi ayé sí. Ó di lílò pẹ̀lú àdúrà láàárọ̀ kùtù. Ọmọọba ti já ní.
0: Mo jẹ́ o.
6: Mo fi ọba tó ni mí búra tí ń padà jíṣẹ́ fún. Níjọ́ tẹ̀mí àti yín ó pàdé. Wàláyé bí wọ́n bá rán òṣì sí yàn bó bá bẹ̀rẹ̀ sí ní lo nǹkan tí mo wí. Ọba tí ń tú dé òṣì láyé yàn yóò sì máa tú dé.
0: Kábíyèsí Elédùmarè.
6: Níbi Adẹ́ra Bàṣírí àánú ni. A sì tún lè pè é ní oṣù tó gbéra.
0: Adẹ́ra Bàṣírí àánú.
6: Bẹ́ẹ̀ni. Mo fi ọba tó ní ẹ̀mí mi búra. Kódà iṣẹ́ yìí. Lẹ́yìn mi tù jù bẹ́ẹ̀ lọ.
0: Ó ti dà báwọn.
6: Ṣùgbọ́n gbogbo òṣèdá tí ó rí mú tí wọ́n rí lò. Ẹja gbìyànjú ẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Mo dúpẹ́.
6: Lórí àgbàgbé.
0: Ẹ ṣeun.
6: Àkọ́kọ́ nù. Ewé ìgbà tí a ń sọ
0: yìí. Ta ń sọ̀rọ̀ rẹ̀ yìí.
6: Tí a bá rí mẹ́sàn-án fọ́kùnrin. Méje fún bẹ̀rẹ̀. Àrá a wà lọ pẹ̀lú àfẹlóru. Mẹ́sàn-án fọ́kùnrin. Méje fún bẹ̀rẹ̀. Ẹ dára gbígbé la fi ṣèjẹ. Ọmọ bá ti já ní. Ẹ̀yọ́ náà wọn àgbàlagbà ni.
0: Kábíyèsí.
6: Nǹkan tá a fi ń ṣe òróró rẹ̀. Tá a fi ń ṣe ní àṣejẹ. Òrí là ń lọ.
0: Òrí.
6: Òrí. Torí ìbá yọ ládàbọ̀ ọ̀tá lọ yìí sórí náà. A lọ pẹ̀lú ìjọsìn mẹ́sàn-án náà. Tàbí méje fún bẹ̀rẹ̀. Ẹja rọ̀ gbígbé la fi ṣe.
0: Ẹ ṣeun.
6: Pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo ìṣẹ̀dá tó bá lò ó. Yóò bá wa lára mú.
0: Àṣẹ Elédùmá.
6: Kò sí pónú ẹ̀
0: iyàn nìkan ní.
6: Bẹ́ẹ̀ ni.
0: Oyé mi o.
6: Ọlọ́run gbàdúrà wa.
0: Àmì mo dúpẹ́ bàmí.
6: Ẹja máa bí tó
0: bọ̀. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ kó òun látàárọ̀ yóò máa dá sí lágbára ìdarí wáyé. Ẹ ṣeun. Ẹja sun síwájú torí ìjọba aago méjìlá ti lò. O ti kọjá àṣẹjú bíi mẹ́ta lọ́dọ̀ tiwa ní àyè. Ọya ẹ̀jẹ̀ agbébọ́dì ká kọjá lọ sàbàlà tó kù.

Cabo. Ṣáyà jọjọ jimá. Ọjọ́ kejì nínú oṣù kẹwàá. Ọdún 2026. Àyájọ́ ọjọ́ àná. Orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe ayẹyẹ. Ọdún 1964 ọdún. Orílẹ̀-èdè yìí ti gba òmìnira. A nínú àwọn tó ń gbọ́mi láàkò yìí. Láyàjọ́ ọjọ́ tí mò ń sọ yìí wọ́n ń bẹ nú ayé. Àwọn kan bẹ tó jẹ́ pé ìtàn rẹ̀ labá. Ṣùgbọ́n láti ìgbà náà di àákò yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ń fi ọdún yìn ọdún ni. Jẹ́ ìlédùn márè. Gbogbo ògo àmútọ̀run wa kálukú. Gbogbo ohun fẹ́ mo fẹ́ wa lókè ìpẹ́. Gbogbo èyí wù mí èyí wù ọ́. Wo kálukú kó àchífù nu ọdún yìí. Nígbà tí ó bá fi dìwò yí ọdún tó ń bọ̀. Dákun májì á wà bákan náà mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè àti ìpèníjà ló ń dojúkọ ọmọ èdè yẹn lókè ìpẹ́. Pàápàá jùlọ lọ́wọ́ ọ̀sàlẹ̀ ní àìní ibi táwa wà yìí. Kò wá sẹ́ni méjì tó lè là wá kúrò nínú àwọn làásìgbò wọ̀nyí. Lẹ́yìn elédùmarè. Àní a fẹ́ kí ojú ọjọ́ yí padà sí rere fún àwa náà. Látàárọ̀ yìí lọ. Pàtàn ayọ̀ míì nínú ayé wa. Let the rest of our life be the best of our life. Ohun tó kùn tá a lò nú ayé. Kó san wá kó pé wa. Kó dára fún wa. Ohun tá a ti ń bá bọ̀ lọ. Àárọ̀ yìí. Tún lọjà àgbáyé míì. Tí à ń pè ní ọjà tèmídìrí. Tún sọ mu tún sọ. Òní tèmídìrí. Gbogbo àwọn tó ń gbọ́ mi káàkiri mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé kálukú náà ti sọ tiẹ̀. Ò ní tèmi jire. Látòní lógún kòtókòtó. Kò ká. Bá àná kan tán àrí mi. Ká gbójú òkè ká tó rí ohun tá a jẹ. Ká tójú bọlé káàkiri ká tó gbọ́ bùkátà. Ká ṣẹ̀ máa para wájú ará ẹ̀yìn kan náà àbáyọ tó wà lórí àlámọ̀rí. Òpin débà látàárọ̀ yìí lọ. Àwa náà ò ní ànító àti àníṣẹ́kù. Kódà ká lè bun ọmọ làkejì kó má ni wá lára. Ẹ má jẹ́ àbáwọn wálé ayé bẹ́ẹ̀. Gbogbo àfọkànsìn. Àfojúsùn àtọjọ́ tó pé wá látọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Níwọ̀n ọba tó kùn tọdún yìí ó fi parí yìí. Tí ó bá ìdìwò yí ọdún tó bọ̀. Kọ́kọ́ kà wá mọ́ alààyè ọkàn má sọ wá dòkú. Májì á wà lórí àkété àìsàn. Gbogbo àwọn àfojúsùn yẹn pátá tí ó bá fi wádìí òye ọdún tó ń bọ̀ kó ti tẹ kálukú wa lọ́wọ́. Tí kálukú bá rántí àyájọ́ ọjọ́ òní ọjọ́ kejì ní oṣù kẹwàá ọdún 2027. Gbogbo tá a dì sọ́kàn lásìkò yìí tá ń béèrè yẹn. Ẹ ti fi lé wa lọ́wọ́. Tí kálukú bá ti ń jáde láàárọ̀ yìí. Iṣẹ́ ìṣèwọ́ má dìṣẹ́. Ìtàkùn ayé àti gbòǹgbò ayé kó má kọ wa lẹ́sẹ̀. Àfojúsùn wa kò jọ nínú ayé. Iṣẹ́ ìṣe wa kó má dìṣẹ́. Kárí jẹ kárí mú ń rọrùn. Kárí ná kárí lò pẹ̀lú ìrọ̀rùn. Káwa náà ò ṣe ilé ayé tiwa pẹ̀lú ìrọ̀rùn. Àdáwọ́lé kọ̀kọ̀ àti gbangba Edédùmarè ẹ bá wa yanjú rẹ̀. Èyí tá a jẹ́ kọ́mọ aráyé ó mọ̀ tá a fi dáwọ́lé ẹ parí rẹ̀ láyọ̀ àtàlàáfíà. Gbogbo ẹni tó ti kọ́lé rẹ̀ ti láàbọ̀ tó ti kó ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tí ò ráyè débẹ̀ mọ́. Ẹ má ja gbogbo àǹjọ́ olù lórí ẹ̀. Àwa tá a tiẹ̀ tí ì nílẹ̀ rárá. Ẹ ra lè ayọ̀ fáwa náà. Ẹ kọ́lé ayọ̀ fún wa. Má kọ́lé àrùn sí wa lára o. Ṣùgbọ́n kọ́lé àrà fún kálukú. Ọmọ aráyé ò débẹ̀ tí ó pariwo orúkọ rí Ọlọ́run. Ẹ ṣe bẹ́ẹ̀ fún kálukú. Àwọn tí ń wá aya, àwọn tí ń wọ́kọ, àwọn tí ń wọ́mọ, ẹ̀dá kálukú lóhùn.
awon to won won lati ririn ajo lo si ile okere yala ile mi mo tabi won fe ririn ajo afe baba won to fe lo sise nile ebo mi won fe wa ise aje lo Eledumare abe yin je kawa na ori ti wa sinu aye oro jade ase si tele ori ijoba akoko mo fa akoko I mo fi be Eledumare ugbere ti kaluku nbere ya toto sugbon papo si waju olohun alaya ajojo to ni gan awon gan be lori omo won ni won sukun le lori emo yi obi tokan omo tokan won wa loke lori awon omo won awon be le awon kan be nle eko tati lo ati bo won ba wa leru iso olohun o dai lori ko daju lori aye won won kan ti pari kon ti teni okunrin abi won teni obirin e ma je won o siyan ilu oda kun ko jo ko tari awon eni ti won na si won to tin reti ko won na odi grandma grandpa da won lohun o to wa nje wejegbo lori ati ro winu ka won na o le ba ro mo bi Joshua yo le fun won o le ayo so nu eni kokan won be ni ko ri Eledumare ma se ba wa fashe si gbo nta fe yi wala bi wo ti to o fi gba o wa ti kere mo la fi sadura yi eyin wa ju be lo dupo lorun koja bo mo araye se nro olorun ju ba se ro ko mo lo fi agbara ti ase yi fi da wa lohun bi la haula wala quwata illa billahi la asim seun dakun elanfana ati darapo lori kan ni TikTok wa Mr Talent Jani Lokan awa life and direct komo ya lo Facebook ti le share ina ti network e nde am lori Facebook TikTok e si wa nbe

0: ẹja rọra sún síwájú torí ìjọba àkókò. Ẹja máa kọjá lọ sábàlá tá a ti lọ bá àwọn èèyàn dúpẹ́ lórí ètò fún tèmi. A ṣe pápá torí pa àwọn tó fẹ́ pè náà wọlé fún ìpèníjà kan àbó míì. Tí ẹ̀ wá lágbára lónìí yìí gan-an. Jẹ́ ń fi là á láàrin. Nígbà tó ti kọ́kọ́ fi àkọ́kọ́ bẹ̀rẹ̀ tó fi yanjú èyí tó fi ṣe tí wọ́n ń gbé mi wà lẹ́ẹ̀kejì ìwọ náà mọ̀ pé bákan méjì ni ó ti ta gbogbo. Ọtí dá ẹyin ẹwà àsìkò tó ẹ jẹ́ ká ṣe pápápá gbọ́ àtàbá fẹ́ dúpẹ́ àfẹ́fẹ́ mí mo rí hàn olúwa ò ṣe ní pápápá 0900-6949-3000 tàbí 0700-144-7570 àbí nẹ́mbà tí ló pọ̀ náà mo ti jáde ti kala rẹ̀ ẹ̀já ló dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó mú ẹ̀kọ́ fún jáde kúrò nínú ìkòkò dúdú níbi tí ọmọ aráyè ò fojú sí ọlọ́run bá gbé agbára kalẹ̀ síbẹ̀ ètò orin àjò ẹ̀dá adigi àlọ́yẹ̀ jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé kò wá bẹ̀rẹ̀ sí tú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ̀ kúrò nínú ìnira àti àwọn wàhálà wọn ìpèníjà ọjọ́ tó pẹ́ tí kálukú ti ń bá ká káàkiri ọ̀pọ̀lọpọ̀ ogun tó sọra èdè kanra jẹ́gbọ́n tí ò fẹ́ lọ mọ́ ọlọ́run wá ń lo àwọn àgbà tiwa kálukú wa ń rọ́nà àbáyọ lábíọ̀dẹ ìwà ìṣe ẹ̀já tún lọ wàrà tí lédùá ti dá láàrin ọ̀sẹ̀ kan sẹ́yìn láàrin ọ̀sẹ̀ tó kọjá sásìkò yìí hello.
1: Ẹ
0: káàárọ̀ mà.
1: Ẹ ṣe mo fẹ́ dúpẹ́ ni.
0: Àwa náà ṣe tán àti báyìí dúpẹ́ ìyá wa. Ìlú àdúgbò olè tí ń pè yìí.
1: Mo ń pè yín láti Akẹ́dẹ̀mí.
0: Ilé Ìbàdàn ní àyín, mo ń gbọ́ yín mà.
1: Tó yẹ ẹja mi ni kò sí mo ṣe lè kà á, mi ò ní tà rárá, nínú ká fi ṣe máa ní tàbí ká máa jẹ́.
0: Ẹ̀wà lẹ́ ń tà.
1: Akara mi.
0: Akara, ok.
1: Lẹ́yìn ewé sáré pẹ̀pẹ̀ tẹ́ fún wa níjọ́ yẹn pé ní ká ṣe mọ́kàn dánwò náà ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ àwọn àgbà.
0: Ẹ ṣàlàyé bẹ́ẹ̀ ti lo ewé ṣàwórí pèpè àtòrí àwọn tó bá ń gbọ́ fúngbà àkọ́kọ́ táwọn náà fẹ́ bọ́ kúrò nù pé ká ta ọjà kalẹ̀ ká gbé ọjà kalẹ̀ ká pàtẹ ọjà kalẹ̀ ká má rẹ́ nìkan díẹ̀ bẹ́ẹ̀ ti ṣe ti ń tẹ́ fi bọ́ kúrò nù ẹ rẹ́ nìkan kan báwo lẹ ṣe wá ṣe wáyé. Àwọn ọmọ ìyá.
1: Mo wá lọ wá ewé ọmọ mi náà lọ lọ àwọn ìta ọmọ mi náà lájọ ń gbà táwọn táyé kẹyìn náà ọ wá lọ wá ewé ìtayé gbọ́làmọ́ màbí ká máa fi lè jà. Wọ́n sàfin lọ já ewé yìí nù mọ́ wọ́n lọ àwọn náà wọ́n tó fún mi lówó tá a fẹ́ ra rẹ̀ pa.
0: Ẹ̀pà òkè.
1: Wọ́n wá lọ lọ lọ lọ lọ
0: ẹ̀pà yíyan
1: wọ́n wá lọ lọ àlọ́ bẹ́ẹ̀ni àwa lọ papọ̀ mi ewé sápẹ́rẹ́pẹ̀pẹ̀ yìí. Àti ọṣẹ àwọn àfikò kódà fi 500 ni ọṣẹ tí mo láǹfààní àti ìlà tí mo fi ń lò.
0: Ẹṣẹ 500.
1: Mo dúpẹ́ lọ́wọ́ àwọn àgbà.
0: Mo
1: dúpẹ́ lọ́wọ́ wa o.
0: Nígbà tẹ lo òkúta tẹ fọṣẹ 500 naira kò lẹ bá bẹ̀rẹ̀ sí wẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Làyípadà bá bẹ̀rẹ̀ sí dédìí ọjà yín.
1: Àyípadà dé bá o àyípadà dé bá mo dúpẹ́ láti ọjọ́ Monday tí mo
0: tún lò báyìí
1: àyípadà dé ọdẹ ń lọ bẹẹ wọn lọ tí ń tán sí ọsẹ kù mọ ọba mi dúpẹ lọwọ àwọn àgbà yọmọ jí wọn ṣe wọn ò ní ṣíṣe o.
0: Àmì àṣẹ Ìdùmàrè yá wa.
1: Ọlọ́run ọba ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin lóò ní ìjábọ̀ ẹ̀mí tẹnu gbé bí ọwọ́.
0: Àmì Elédùmàrè.
1: Kò ní ṣe kò ní fẹ̀ mí.
0: Àmì Elédùmàrè ẹ ṣeun yá wa ojú òní tì ó dá
2: màá
0: kò sí wàhálà mà ó ti ṣí náà nìyẹn ẹ̀yin náà ò tún mòṣì mọ́nú ayé o ẹ̀ tún bá wọn gbọ́jà kalẹ̀ mọ́ kẹ́ má rí èèyàn ń bẹ̀ gbogbo èyí tẹ bá ta ìbùkún kọ lórí ẹ lágbára ọlọrun olúwa tọjú àwọn táyé kẹyìn àtàwọn tó kù náà mà ẹpẹlẹ mo bá ń yọ o ẹlẹyàwó ọyá òkè. ta ló wà lójú òpó yẹ káàárọ. hello hello sir.
3: akójúmọ́ o.
0: olúwa ṣeun.
3: mi ò ní gbọ́ kú yín o.
0: àmì Elédùmarè àwa náà ò ní gbọ́ ti yín. àmì ọlọ́run.
3: Aṣèkú oṣù tuntun o.
0: Yóò tù wá lára.
3: Bàbá àbíyí láti olómi akẹ́dẹ̀mí ni
0: o. Olómi akẹ́dẹ̀mí bákan náà tọ̀ à ń gbọ́ yín o.
3: Wọ́n fẹ́ dúpẹ́ ni o.
0: Ọ̀ya.
3: Lórí ewé ìfinrin.
0: Ewé ìfinrin.
3: àti òróró màálù.
0: Pẹ̀lú òróró màálù.
3: Jẹ́ ní àfọṣẹ kó.
0: Tẹ fọṣẹ kó.
3: Alẹ̀ mẹ́yìn lẹ́kùn. Ó ṣiṣẹ́ gan ni o.
0: Kí lẹ lò ó fún?
3: Mo lò fáànù náà ni o.
0: Ẹ bá bẹ̀rẹ̀.
3: Èyàn kàn máa rú wẹ́rẹ́wẹ́rẹ́ ni o.
0: Owó wẹ́rẹ́wẹ́rẹ́. Tí ọ̀la ni lóògùn. Lẹ bá fi ń gbọ́ bùkátà wẹ́rẹ́wẹ́rẹ́ lábẹ́ ọ̀dẹ́ ńbẹ̀.
3: A dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá bàbá wa, Ọlọ́run jẹ́ mi wọ́n gùn fún àwọn ọ̀pẹ fún wa o.
0: Àmì Elédùmarè.
3: Gbogbo wọn náà wọ́n jèrè àwọn ọmọ wa.
0: Àmì o, ẹ ṣeun bàbá mi, ojú ò ní tì yín. Ẹ máa jẹun lọkùn sáàwẹ̀ àwọn àgbà ní kò ní í séwu fún yín lágbára Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́ náà, mo bá yín yọ̀ o, ẹ kú oríire sàyọ̀ máa bára mi, yóò sì máa jẹ́ fún yín o. Ok. Still counting. Gratitude to God Almighty. Olúwa ẹ ṣe o. Ṣé mọ̀ pé ẹ̀ṣẹ́ ò dánú ayé ọmọ èdè yàn? Àwọn àgbà sì bọ̀ wọ́n nítorí bá ti kúrò ní òṣẹ́ ìṣẹ́bùṣe. Ojú àwọn èèyàn rí mẹ́wàá nú ayé o. Bàbá tó lórin àjò ẹ̀dá tó fi ń bu omi ìtura àti òró ìtura sí bíbá ìta tí ń ta ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́sẹ̀. Olúwa ẹ ṣe o. Ẹ ló ta ló wà lójú òpó yẹn mà káàárọ̀.
1: Ẹ káàárọ̀.
0: Yes sir.
1: Ẹ kú iṣẹ́ Olúwa.
0: Olúwa ṣeun sá.
1: A máa díje fún yín.
0: Àmì Elédùmarè.
1: Ọrẹ dúpẹ́ ni.
0: Ọ̀yà.
1: Ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá bàbá àtàwọn màmá màmá.
0: Àwọn gan ti ń gbọ́ yín.
1: Lórí mo lo òfòfó olókùn àti omi àgbọn.
0: Àti omi àgbọn.
1: Fún stroke. So pẹ̀lú mo lò apá mi ó ṣe ògbé dẹ́dà ó ti ń gbé dé èdè
0: ẹ̀.
1: Àtẹ̀sẹ̀ mi. Mo ṣe ẹ̀ mo ti lọ ṣu.
0: Ẹ jẹ́ àdálẹ̀ ká tún ṣà. Ẹ̀yin ní stroke tẹ́lẹ̀.
1: Bẹ́ẹ̀ni, láti nǹkan bí ọdún méje.
0: Láti bí ọdún méje sẹ́yìn.
1: Bẹ́ẹ̀ni.
0: Lẹ ti wà nínú ilé àbí?
1: Bẹ́ẹ̀ni, mo ti pè é wò. Mo sọ pé kẹ fún mi ní àbá afá pẹ̀lú ewu.
0: Mo ń bọ̀ ẹ ṣe Olúwa ọ̀rọ̀ ti gbangba ti dẹ́kun kedere fẹ́ bẹ̀ẹ́ wò láàárọ̀ yìí láti bí ọdún méje lẹ ti wà nínú ilé tẹ̀ lè dá jáde fún stroke. Ẹ wá lo iṣẹ́ fùfú olókun àtomi àgbọn. Ẹ ti wá dẹni tó ń gbé apá tó ń gbé ẹsẹ̀.
1: Ṣùgbọ́n ipa apá yìí lọ sókè dáadáa.
0: Kò tí ì lọ sókè tán ṣùgbọ́n ẹ ti ń dìde lọ wẹ̀ iná ti lọ wẹ̀ fúnra yín ẹ ti ń padà wọlé. Ẹ ti ń jáde síwájú ta.
1: Bẹ́ẹ̀ni.
0: Fùfú olókun tẹ lo ọ̀sẹ̀ mélòó lẹ fi lò ó?
1: Ọ̀sẹ̀ mẹ́rin.
0: Ọ̀sẹ̀ mẹ́rin lẹ fi lò ó?
1: Bẹ́ẹ̀ni.
0: So stroke tó ti wá da yín gúnlẹ̀ lẹ́yìn ọdún méje sẹ́yìn ẹ ti dìde ńlẹ̀ báyìí.
1: Mo ti dìde ńlẹ̀
0: o. Ẹ tún ṣubú wọn lágbára tún ṣubú àìsàn mọ́. Àwa náà ò ní ṣubú lágbára Elédùmarè. Ogun tó ṣẹ́ nínú ayé yín àṣẹ wọlẹ̀ ni. Gbogbo ohun tó kùn tẹ́ lò lókè èpẹ̀ àláfíà lẹ́ fi lo ẹ̀ ní báwọn fìnira lògbà mo kí yín kú oríire ẹ farabalẹ̀ àwọn àgbọ̀ tó ju ohun tí wọ́n ṣe fún lórí ìtòkùn yẹn náà mò ń bọ̀ ẹ jẹ́ ohun tí mo lè fi bá yíyọ̀ bẹ́ẹ̀ yẹn náà. Oh my good God. Ok that's nice. Ẹ wo kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ inú ẹni ò kí ń dùn ká pa mọ́ra ẹ ṣeun bàbá mi. Ok.
2: Appreciation.

0: Batisu Kudalaye. Bado Aluri Baba Eleyo tun ha oda sa won talenu. Ewo yo okuta ti won o le je ta o tun da si alaropin eda o da si won lenu. Odun meje somo kekere odun. Lori inira. Lori en ti won ti le kumonu yara. Ase baba yi o tun pada jade nu aye ohun na o tun fe se ara re rin ka akiri. Ni da fun stroke. Koja ko ni da fun osa. Wa se o. Ye ti re ni ti wahala de ba to ni wa lori akita ese to de ra mole. Eni to lomi lara ojo mo lo abi eyan tele gbajumo ta raye n wa ri fun. Sai san ba gbe won dubule tan. Won a si ra yo wa di ki ese ni. Ratan o joro mori ile nbe abori bed ba ti o se ti baba ibe mo ba yo nwaju olorun obi to ba kun si agbara olorun o ka we o ni kene kokan wa na ti counting gratitude to God Almighty. This is another favor luwa tun ti se o oyi jejo pe landa lori awon to bimo lori eto ajo ojo jeta o ma ti di jeta na nu ojo weze lawon yen lo kamala mole won wa musa ti wi o ti lo kamala mole ah kini yabi
1: ah abi ami asha fun yin lojo yen
0: pe kini
1: wi pe ami ni aruko ati ma fashion ma na
0: eh bo ti so ati foko ranse
1: a ko fun mi ni amala ti o ye ka fun
0: eh won fun lamala won fun lamala
1: ami afa fufu araku nko
0: o je volo se wori stroke ni o si ni ni lagbara olohun ah
1: ami aro pe won aro ngba ti fufu ti wa reyin
0: ah iro won iro fufu olokun yato si yen bi baba ma sai
1: ah baba ma sai ka ma
0: o ba ti lo le odun
1: emi ko le ba le olawa baba sha awon yen iya won ni agba letu ni yen
0: eh
1: ami abere lowo ori awo
0: ori atagba letu atori awo won na lori gbogbo won ba abere won de lohun anyway ju gbogbo e lo eyin mi eje ngba pe bi melo kan si pa won to ba fe dupe bo se nwole na lo nja mo sare pa won yen iya yi ori pa won yen gbianju lati pe wole ṣugbọn o nja ipe nja ipe ko si wahala o akoko ta fe dupe la wa enikan ti lanfani ati gbori wole elo ta lo wa loju opo yi
2: ekweto
0: e ma kaaro
2: ekweto
0: e tala e kaaro sa e ti wa lori afefe o
2: ah e kaaro sa
0: yes sir
2: adua o gba
0: ami ledumare
2: ẹjọ mo ní èèyàn kan tí ó ṣe ní sùn gẹgẹ bíi bàbá yẹn ti sọrọ tán sìn omi àgbọn yẹn àti fùfú olókùn yẹn ṣé n ó máa mú ni àbí n ó máa fi pa.
0: Ṣé ẹ mú rò pé ẹsẹ̀ ìdárakọ̀ mẹ́tò yìí ni àbí.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Mímu ni o bọ̀ máa ní káwọn àgbọ̀ ṣàlàyé ẹ̀síwájú sí mímu ni o ṣó ti yẹ yín. Ẹ̀ẹ́dẹ̀ ló fọ́sẹ̀ mẹ́rin wọ́n á ṣàlàyé ẹ̀ka tó parí ètò ẹ ṣe olúwa wà pẹ̀lú wa. Fo lokun atomi agban dupe o amoye yen ti stroke ti ran sale di orun ti ko awon kan ko nu aye ti le mo won nu yara olohun o se o mo ke nu elomi o wo ko le soro dada mo lai lani loogun laarin osu kan lagbara ileduwa o stroke to ba ri ko je eniyan o dide pada o so pe ta ba ni kakale ni iji lawon to ti mu testimony wa lori eto yi won te ti testify sagbara olorun awa na mo wi pe ohun ka to lagbara ni okan table lo wa nbe nu leta won lanfani ati pe sori afefe mo ti luwa ti lo eto yi fa won na ora ise je ngba pe bi melo kan si kin le sun si wa elo ta lo wa nbe e ku oru e ku abi e ku e ku oru e ka aro
2: alaji
0: elo awa pelu yin e seun
2: elo
0: awa pelu yin a ngbo yin ah elo elo a ngbo yin
2: mo fe nkan kan ni ejo odo yin da kan ni fe wa ni bet tori kan ni mi ofiso jo je kin sai sun ẹgbẹ́ pàmíwú ní ẹgbẹ́ kan ni
3: oya awon agba le siran lowo fun mi.
0: All right, ko si wahala e ba nkan sile do won be e seun ko si problem. Omo okunrin won lo wu legbe kan akoko le pa akoko ti mo fi ndupe lowo leyi sugbon elo ta lo wa nbe mo ti ko lori ope o ko to dupe ma gba pe awon to ni pe ni jakarabo mi o do ipe nja ipe lo je kin se suru fun wa elo ta lo wa nbe
2: elo ekole
0: irole kole ye kaaro e seun sa
2: e ka so e kaaro ko ni ma je
0: ami eledumare
2: ejo nkan kan nu nda mi laamu
0: ni
2: omo ka se ni bi kokoro ni o kan je mi nbe mo wa ni boya awon agbale ba ri nkan se si ti won le so tin le se
0: ti da ko se wahala
4: ivng.com
0: kokoro ninu nkan omo ese e ko yen na le elo ta lo wa nbe o ah
5: olohun lo so ngbogbo eda ko
0: elo
6: karoza
0: e karo ma
6: Baba
0: mi, ese modupe anale
6: mi. Eto ki o. Ase mo ni soko.
0: Tele ni soki fun.
6: Ah.
0: Kilo. An gbo yin o.
6: Mo ni mo lo fufu olokun.
0: Eh.
6: Ato mi agbo.
0: Be ni sa.
6: O ta so na mba ni pasara la ti ba mi ori wole ayo wole. Ibere mi ni sa e ko en da mu wa la yin o ti ja ta.
0: Ke se le ma lo lo abi ke stop we. Okay. E ti lo fose merin dele. Ara re ti mokun dada. E wa fe bere pe se ke ma tesi waju abi ke ya da duro ko ma do fa dosi. E ma wori awon agbo da yi lohun si ko si wahala. Mo like ibere.
1: Oga. Ti awon agba ko ba le se tete dan. Agbo wa nbi. Agbo.
0: Agbo.
1: Eh hey. Ram. Ram.
5: Ram.
0: Hello, hello, Joe, please. Hello.
7: Hello.
0: Yes, ma.
7: Hello.
0: Hello, Eti wa lori afefe.
7: E kale.
0: E karo.
7: Ina fe dupe ni.
0: Oh yeah, fe mi mo ri e ka wa na ba nbe bo pe yeye ye.
7: Ene ka so ti mo n ti ba mu ko.
0: Any, Yes, ma. Caro.
8: Ejo sa mo fe bere kankan ni.
0: Kede nkan ta fe bere ma.
8: Seri temi ati oko mi ma ti lera. So bi nkan bi white lo ma da bi eni. Eni funfun. So ma ma jade ni bi ojo ara mi.
0: Okay, teyin atoko yin ba lajo sepo.
8: Bẹẹni ma.
0: Te ba ti wa pari e kan ma ri awon kankan bi eyin. Eyin igbe kekeke. Awa white. Eh?
8: Ben. Ah. Ben sir.
0: Se sa won iki Olorun sa ti wa. Omo na npe be o.
8: Ko ti se o.
0: Eyin fura yin de ti to bi
8: 35.
0: Now, igbeyawo yin tabi e ti wole oko to bi odun melo seyin?
8: Bi 9 years.
0: Lati gba na le de ti nsakeesi nkan yen.
8: O se te se le bi recent
0: na. Recent ni.
8: Bẹ́ẹ̀ni
0: bọ̀ ogbogbo yẹjú wa náà so àti ìrì kankan ṣe àtúnṣe kankan. Ẹ̀kan rí pé kiní ó kàn máa jáde lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn ìbálòpọ̀ bí ẹyin yóò wá wáìtì.
8: Bẹ́ẹ̀ bí àpéyàn bá ju bisikíìtì sínú omi fọ́mà gbé kiní
0: yẹn. Bí ó yẹ kó wákọ̀ yìí. Bí ó yẹ kó wákọ̀ yìí nǹkan máa ṣeun. Ó dàmà àwọn àgbàdo.
8: So medicine mi náà dẹ̀ tó bá wá ní èmọ́ǹtì kan ó lè mú wà bíi 2 months 3 months.
0: Àlejò yẹn náà ò ṣe dáadáa kò dúró ní regular.
8: Bẹ́ẹ̀ ni sá.
0: Nǹkan ṣe. Ẹ̀dá. Hello, ta ló wà bẹ́ẹ̀? Kí lẹ tún rò pé?
1: Àmì rò pé bóyá tí wọ́n bá ti pàdé ẹ̀yìn bẹ́yìn.
0: Hello.
1: Ìṣírà kó jẹ́ pé
0: èèyàn
1: bá aládìẹ pàdé àbí.
0: Ẹ káàárọ̀ ma.
2: Ẹ jọ̀ ọ́. Ẹ sà, mo pè fún nǹkan kan lórí ètò yìí.
9: ọmọ mi kan ni o mu tea na ti try wa ni ko ba tin pin ja ba ma ba gba le ba ri kan se se
0: so o ti da akọkọ na nipa ti yan mama wa to ba je pe mo ro pe se dara po meto yin ni
9: bo ti ma gbo mi wole ri mi wole mo ma pe ti wole
0: se ni we wa lowo sa
9: ko si
0: e wa lo wa we yen kan ise ti mama to soro nsin uwe ni won ti ri ton soro tan san yi ti won so pe awon de dupe lodo olorun pe ara ile awon ta won lo fun oluwa ti n gba koso ohun to mu o ti n pa ti ko mu mo eyin e lo wiyanju e so ti ye oluwa wa pelu wa e se oluwa be karo yes sir o
6: ti
0: won so le kan so se
6: be bi awara
0: eni
6: network yo
0: da e ma binu network yen o se dada hello ta lo wa nbe e ka le o e ka ro ni ati ko la le bayi
10: a ka ro aso so
0: yes sir
10: lo wa ma wa so le ni
0: ami eledumare
10: Ami
0: Oluwa o.
10: Ẹkú
0: lẹ́gbẹ̀ẹ́ rédíò yín gan. Ẹ̀gbọ́n ọ̀jẹ̀ agbádùn yín. Yes, sir.
10: Àbò ẹgbẹ́ láti mọ pé kí ràn mí lọ́wọ́ ni. Ẹ̀yọ́ sà.
0: A wà pẹ̀lú yín ó yà.
10: Àbò dájú mi kan ni ara wọn ò yà. So,
0: mo ro lapa
10: pe se stroke
0: ni.
10: Ese
0: apa
10: awon
0: tin ro, ese won tin ro ko àtèyí tó lóko àtèyí tí ò lóko ọnú àrùn
1: ló
0: ń ṣẹ́gun gbogbo ẹ̀ fún wa ní báyìí o ti jọ nǹkan ó dà mo ti gbọ́ sà kò sí wàhálà sà. ta ló wà ń bẹ káàárọ̀ nǹkan ṣe hello ẹ káàárọ̀ o ẹ ṣeun. Àmì elédùnmá rẹ̀.
11: Ìjọ mo fẹ́ bèèrè nǹkan láwọn àgbà yìí.
0: Ẹ máa bí wọ́n.
11: Ẹnìkan ní àìsàn ògùn òru ń ṣe.
0: Ok.
11: Wọ́n á ní kí n délé àgbà wọn àgbẹ̀dẹ́ gbọ́n dáṣẹ́.
0: Ẹ wá ń bèèrè pé.
11: A lè rọ́gbọ́n dá sí ògùn òru ògùn
0: òru. Pèsè ẹ lè rọ́gbọ́n dá sí. Àbáyé bí àwọn náà ti ń gbọ́ báyìí. Ṣé a lè rọ́gbọ́n dá sí ògùn òru o? Ti dá sá. Olúwa wà pẹ̀lú wa ẹ kú ọ̀rọ̀ bíbí olúwa ò ní jẹ́ ó bàjẹ́ ṣáláyé mi ti yẹ yín sílá kò sí wàhálà ẹ ṣeun ó ń ṣe. ẹ máa kọ́lẹ̀ yẹn mọ́ gbìyànjú mo fẹ́ play àwọn. Ta ló wà ń bẹ̀ káàárọ̀ ń bọ̀?
11: Ẹ káàárọ̀.
0: Yes, sir. Ẹ káàárọ̀ ẹ ti wà lórí afẹ́fẹ́. Tọ́ ìfì nǹkan kan ṣe yẹn. Hello. Hello. Nǹkan ṣe.
12: Hello.
0: Yes, sir.
12: Hello.
0: Ẹ káàárọ̀ ẹ ti wà lórí afẹ́fẹ́ o.
12: Ẹ dákun tó ní ṣúkù yẹn ni owó olókun yẹn.
0: Kí ló ṣe?
12: Mo ní ṣe ṣíṣe ni àbí èèyàn kan.
0: Àbí dídín.
12: Àbí èèyàn dá mi àgbọn sí.
0: Wọ́n á ṣàlàyé ẹ̀ níṣòro ẹ̀sẹ̀ wàá bí tòbọ̀ àfi ká ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti yé wa báyìí. Ok, mo ta tún lè ṣe rè. Hello. Ìlú wa ń já ìpè gan ni. Hello.
13: Ìjọba ní ẹ̀dà.
0: Ẹ̀dà
13: bí bàjẹ́
0: kan. Káwọn àgbàlagbà ó ṣàlàyé ẹ̀. Ẹ̀dà ṣòbólẹ̀ ẹ̀dà dúró. Ẹ̀dà òró ò ti yé mi kò sí wàhálà o. Ṣé ẹ ti kọ̀yìn náà sílẹ̀? Nínú èyí tó tún wà bẹ́ẹ̀ ni pé ẹni tí ó bá bímọ tán tí ẹsẹ̀ rẹ̀ bá ń wú. Ọkọ̀ mi lọ́sàn-án nìyẹn pé lábìrì ká bí mọ́tẹ́sẹ̀ rẹ̀ sì ń wú ní máa fà kí ni wọ́n sì lè ṣe sí jẹ́ kí n wò náà tún ní àwọn pé kan bí ẹ̀lú ta ló wà ń bẹ̀ ẹ̀lú ẹ̀lú ẹ̀ka alẹ́ o ẹ̀ka àárọ̀ o tí yóò wà ní ìbàjẹ́ bàbá mi ẹ ti wà lórí afẹ́fẹ́ yes sir.
14: Ẹ máa pé tó arò ní ní o.
0: A ṣe ìdúmọ̀re.
14: Ẹ dákun mo fẹ́ béèrè kankan sí mo fẹ́ béèrè nǹkan ni o. Iṣẹ́ tí ìyá ẹ̀ sọ lẹ́ẹ̀kan pé ẹ̀páyí yẹn.
0: Ìwé
14: yẹn ni wọ́n ti sọ ẹ̀páyí yẹn tẹ́lẹ̀ ìwé yẹn ni mi wà rántí ló kọ́ rẹ̀.
0: Ok.
14: Ẹ dákun kiri ọlọ́run.
0: Ti dáhùn àgbọ̀ sọ fún yín láìpẹ́ ẹ máa bá a bọ̀.
14: Bẹ́ẹ̀ni àwọn bàbá wa náà fi iṣẹ́ kan lẹ̀ níjọ́ kan.
0: Tí
14: ó ti yé torí báyìí ara mi ò yá.
0: Tó.
14: Mo wá fẹ́ sáré sọ ẹ̀dákun tó lọ lẹ́ẹ̀ má bínú. Ewé wọn ni ewé pọ́sán àti ewé pín. Wọ́n ń ta bá gún méjèèjì papọ̀ papọ̀ mọ́ṣẹ́.
0: Á
14: wà lọ ra ìkòkò àti jẹ́. Á gun papọ̀ mọ́ṣẹ́. Á wà kó sínú kòkò ṣẹ̀ bọ̀ ká tó kó kó sínú ẹ̀ wọ́n látú bíntù. Á tú sínú ẹ̀.
0: Á
14: wà fi kó papọ̀. Á kó sínú. Bẹ́ẹ̀ ìsàtúnyẹ̀ wà á fi dílé lẹ̀ bí ò ní fi dílé lẹ̀ o. Mi wá mọ̀ mi gbọ́ tán jọ yẹn.
0: Ok. Ti da.
14: Wọ́n
0: ṣàlàyé ẹ̀. Àmì Elédùmarè. Àṣẹ Elédùmarè. Ẹ ṣeun bàbá mi. Ẹ ṣe ojú òní tiwa. Ok. Mo ń gbìyànjú, mo fẹ́ gbìyànjú láti fi àwọn gbólóhùn kan síta tó ṣe pàtàkì púpọ̀ ju. Ok. Ẹ jẹ́ kí n mọ̀ bóyá mo lè lélẹ̀ yìí lò. Ah, gbẹ̀ǹtẹ̀ wa ń pè tẹ́ ń pè náà ní nǹkan ṣe báyọ̀. Ìdáhùn kan fún mi níṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì náà kí n fi gbé àwọn ohun wọ̀nyí síta torí pé àwọn tó ní gan retí rẹ̀. Mo fẹ́ kẹ́yàgbọ́ dákun kẹ́ ẹ bá mi ka lọ torí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ níjù kẹ́lẹ́dọ̀ dákun kó jọ kó má jàbúrò ṣẹlẹ̀ sí wa tọmọtọmọ ẹ̀jẹ̀ á tún gbọ́ kan nínú mẹ́tàdínlọ́gọ́jọ.
15: Wọ́n ní ọmọ wọn ní ọfà yìí tì kó wà wò gbà gbà tó lórí wa máa ń wọ èèyàn ìwúrò tó máa ń bí mi sí ọmọ lè sanra bí ẹ̀ẹ́mejì kí n gbọ́ kankan bí ẹ̀ẹ́kan lóògùn nílọ́wọ́ máa tún lọ́gbọ́ kankan so àwọn nǹkan yẹn tó ń jẹ́ wàhálà fún mi ní gbogbo ìgbà kì í sì jẹ́ kí n ráyè sùn. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ìrorun sùn láti bí ọdún kan àti oṣù mẹ́fà tí mo sọ wípé bí ìgbóná ti ta gangan yẹn náà ló ṣe mí gbà náà ṣùgbọ́n ìgbóná yẹn ó ṣe mí ọ̀sán ṣe mí gbogbo oríṣi nǹkan bí oríṣi mi mẹ́rin márùn-ún ẹ̀yìn dídùn náà ṣe mí so mo bá gbúra kan kóra mi lọ sí àjọ ọ̀yọ́ ní last year yẹn bí ọdún kan àti oṣù mẹ́fà báyìí mo lọ ibẹ̀ mo ní x-ray mo ṣe gbogbo àwọn test àyẹ̀wò ara oríṣiríṣi ṣe mo ní ṣúgà sí mo ní nǹkan gbogbo àwọn nǹkan báyìí ọlọ́run pé ní ṣúgà mi ò ní nǹkan lẹ́yìn pé ẹ̀jẹ̀ mi ń gbà náà mo ní blood shortage sọ pé bíi 40% ló kù lára mi dáhùn gan pé kò yẹ kí n lè dání màá pẹ̀lú tó kù yìí o mo pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú àwọn nǹkan oríṣiríṣi tí mò ń ṣe nítọ́jú tí mò ń gbà ń bẹ̀ àṣàyẹ̀wò ara àṣegbá àwọn oògùn so mo tún ṣàyẹ̀wò páìlì ẹ̀yìn mi pé ẹ̀yìn tí ń máa ro mí máa dà mí láàmú mò ń lóògùn ẹ̀yìn mò ń lò páyìn mò ń lo gbẹ ṣùgbọ́n nígbà tí wọ́n ti ní kí n ṣẹ́sú ẹ̀yìn wọ́n padà rí wípé wọ́n ní bi àwọn eegun tó wọnú páìlì lẹ́yìn wọ́n níbi kan lu òun bẹ́ẹ̀ tó dára gẹ́gẹ́ bí ìgbà tó yẹ pé bíi ká sọ pé àgbàdo jíjẹ kí irin kan kí oru irin kan kọ jáde lára kó wá rọra níhò yẹn bẹ́ẹ̀ ni wọ́n pè so wọ́n dẹ̀ sọ wípé àwọn oríṣiríṣi àwọn nǹkan tí màá máa gbà nítọ́jú mùsàmù bá tọ́jú yẹn lọ nígbà mo rí pé yẹn ò ṣe tó nǹkan mọ́ mò ń pójìpójìpó yìí ni mo padà lọ sí ọ̀dọ̀ herbalist doctor ṣùgbọ́n táwọn yẹn bá mi tweet nígbà náà lọ́lọ́run fi tó ní kí nǹkan tó ń wálẹ̀ so lágbà náà wàá rè kí n gbọ́ yìí àti gbogbo àwọn tẹ́ bá ń sọ lórí prógáàmù oríṣiríṣi báyìí náà ni mo máa ń lò tí mo sábẹ̀ tweet báyìí ni sí bíi pé látìgbà náà èèyàn lè sùn láti bí ọdún kan àti oṣù mẹ́fà so oògùn tí dókítà yẹn sọ fún mi tó jẹ́ oògùn chemistry pé kí n lọ máa ń rà tí mo máa ń lò oògùn tí wọ́n recommend yẹn náà ni mo máa ń lò tí mo fi máa sùn so mo èrò oorun sùn pé mo fẹ́ máa sùn fúnra mi látìgbà náà ẹlẹ́kejì ni wípé ẹ̀yìn yẹn òun dá mi láàmú tó yẹ pé ńgbà mí pé kọ́yìn mi ọkàn gan sì nílé tí wọ́n pé díẹ̀díẹ̀ máa ra máa tún pé dìde so tí wọ́n á jẹ́ kí eegun bí ìgbàríko ìtàn méjèèjì ìmọ̀jẹ́ kó máa dà mí láàmú pọ̀ ju ńgbà mí ẹlẹ́kejì ni wípé ìmọ̀ látìgbà tí mo ti ní ẹ̀jẹ̀ mi ti fẹ́ẹ̀lì last year yẹn tí àwọn nǹkan yẹn ti wáyé so ma jẹ́ káfọ̀rí ọ̀fọ́ mi nínú ọpọlọ ọkàn máa fọ́ mi inú ọpọlọ ọkàn máa san mi kìí ṣẹ́dìk ọkàn máa fọ́ mi nínú ọpọlọ nípàkọ́ bákan náà ni wípé tí n bá kọ nǹkan bíi mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún báyìí mo fẹ́ kà ṣe nínú bíi nǹkan mẹ́ẹ̀ẹ́dógún mo lè ti gbàgbé bíi mẹ́jọ ṣe pé bíi márùn bíi mẹ́fà bíi méje so màá ṣẹ̀ṣẹ̀ padà mọ́ra tí n bá parí tí mo ṣe tán nítorí mo pé mo ti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo tún fẹ́ wí ṣùgbọ́n gáìdì èèyàn so bákan náà ni wípé látìgbà náà wà rè so ọdẹ wípé inú mi máa ń le so dókítà abálísì yẹn sọ wípé ọ̀sà alátẹ́gùn ni so ebi omo pa mi so bọlọ mi o le kankankan o ti wa je ja si wi pe lati gbangan lati bi odun kan seyin ni se e wo le ti ese pe kini so nti mo wa se ni pe to ba ti do ti ma ti wa awa gbo gangan ti mo mu eyin eko gbona pelu ori ti ma ti le mu ina ma fi gba we so asijo ta yo wa o ati yo ta wo si o so mo ma gba we so won ga gba we te pe ale ma to je on ba je on la le bayi to ba ti do ti ma ti le lo ori ati ogi gangan ti ma ti le mu odun da le ginu jo je on so mo prefer ko je pe kinu mi o ma wa le mti to ra je ki mo ni last aya te le je pe oyo la poju lati block awon ibi ti eje ti n digest ka ki ninu ara so gba mo nkan yi o wa ti ri to ye poju mi kan wo soki soki soki soki bari e ke mi gbogbo e ti papo so sugba asa nbe lohun pe to wa so na ko fi asiko

ẹ lè darapọ̀ mọ́ wa lórí Radio Garden fún àwa tọ́nà wa bá jì láti network Facebook ń dà wá láàmú ẹ sì láǹfààní àdarapọ̀ lórí TikTok ìyanilópọn Mr. Talent.

ọkàn rẹ̀ inú mẹ́tàlélọ́gọ́jọ. Àwọn àgbààgbà ìrìn àjò ẹ̀dá mo dúpẹ́ lọ́wọ́ yín. Àgbà iṣẹ́ tó lágbára kẹlẹ́dùá bá wa ṣe kó sì jẹ́ agúnlé ayọ̀. Fífẹ́ gbájú bí rè. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn rí ìdí tí wọ́n sọ pé wọn ti já ní àpẹ́ ògbé kọ́ọ̀lù. Láàárọ̀ kùtù àyàárọ̀ àná ti ṣe ọjọ́ Àlàmísì. Ní aago 6:00 PM kùtù àyè. Ìdí wákàtí bíi 3:00 PM ni mo fi wà lórí ìjókòó máa dáhùn ìbéèrè àwọn èèyàn lọ́nà kan àbó mi-ín. Wọ́n wá jù kan sí mi tó lágbára pọ̀ tó pọ̀ pọ̀. Púpọ̀ jù. Èmi náà bá fi ránṣẹ́ sáwọn àgbà. Kálukú bá pariwo. Wọ́n wo wọ́n yiri ẹ̀ wọ́n tuntun yẹ wò. Ṣé mọ̀ pé. Ọ̀rọ̀ pè fún làákàyè tọ́pọ̀ pé mẹ́wàá ń bẹnu ayé. Ayé là bá sọ torí bàbá àkọ́kọ́ tẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ wọn. Ṣíkún ẹni tí òru orun sùn fún rede ọdún kan àtààbọ̀ sẹ́yìn. Ẹ̀rù tó bá lo tábílẹ̀tì ló kù. Kò rí pé tiẹ̀ tọ́pẹ́ tèmi tọ́pẹ́. Bàbá yìí ò lè ṣàdédé dásùn fúnra ara rẹ̀. Ẹ wá bèrè pé tábílẹ̀tì yẹn náà wákàtí mélòó ni ó ṣe. Inú ọ̀rọ̀ tá a jọ sọ ni pé láàrin 3 hours wákàtí yẹn ó ti ṣiṣẹ́ tán tábílẹ̀tì ti parí iṣẹ́. Ọmọdé wákàtí mẹ́ta yẹn ó pè wọ́n lè múra kó tó bí 12:00 kí wọ́n tó sùn. Wọ́n tó lò ó yóò lè parí sí bí 3:00 àbí 4:00. Wọ́n ti sùn náà nìyẹn o. Ibi tí wo ti sùn látàlẹ́ mọ́júmọ́. Kódà tá a tún dórí ètò ń gbà míì. Ẹlòmíì ò tún fẹ̀yìntì igi yóò tún máa sùn.

0: ẹ tún wo tarábìnrin tá a gbọ́ lẹ́lẹ́ẹ̀kejì ni ó ṣàdédé máa rẹ̀yìn wá láti inú ara la gbọ́ pé máa gbọ̀n ṣùgbọ́n kínú èyí ó máa gbọ̀n ṣóṣóṣóṣó káwá wí tàbí kó gùn wá bò wọ́n wà ń bẹ lágbo ara ọmọ adarí wọn. Ajé ń gbà pé bíi méjì mẹ́ta sí kí n wá yọ̀ǹda fáwọn àgbà ọ̀pọ̀ lọ́dọ̀ mi mọ̀ kàn kó ẹja ná méjì yẹn wò ná ẹ sábà mi kọ́ sílẹ̀ káwọn àgbà ó sì dá sí àjọ wọ́nà àbáyọ sí ohun tó ń bẹ̀ ńlẹ̀ yìí ara ò ní ni wá kò ní ní àwọn ẹbí tiwa o ìnira ò dá. Ẹ̀ló ẹ káàárọ̀ ta ló wà ń bẹ̀.
1: Bàbá
0: kò ní dá fún ọ̀sà rí ẹ káàbọ̀ bàbá mi.
1: Ẹ̀jọ̀ ọmọ àbúrò mi ni kòkòrò mú tó tí kòkòrò yẹn tó bó ṣe mú tó bá ti kú bí kan yóò pàpò yóò tún bọ́ bò mí ó ti di bí ọ̀nà mẹ́rin báyìí tó ti mú.
0: Ẹsẹ̀ ni àbálápá àbíbo ló ti ń bọ́ síra wọn yìí.
1: Ẹsẹ̀.
0: Ẹsẹ̀ ni. Ṣé kòkòrò yẹn máa ń tú ni àbí ó kàn le?
1: Ó bá ń tú ó bá ti tú yóò tún bọ́ bò mí.
0: Yóò tún bọ́ bò mí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dá bàbá wa ojú òní tì yín ẹ pẹ̀lẹ́ púpọ̀. Fún ọ̀pọ̀lọpọ̀ afẹ́nifẹ́re tó fẹ́ gbọ́ nípa ọ̀rọ̀ bàbá òní dá fún ọ̀sà. Ní ọ̀rọ̀ ìyàwó wọn tó pèsè orí ètò. Bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, mo láyọ̀ láti sọ fún yín pé iṣẹ́ ti ń lọ lórí ẹ̀. Ẹ rí i pé bàbá náà ti kọ́kọ́ dúpẹ́ síwájú. Bàbá fẹ́ kí ẹ̀yìn ó délé kàlejò dúpẹ́ ayọ̀ délẹ̀. Àwọn àgbà ọ̀dọ́ olórí ẹ̀ o. Ṣùgbọ́n pé kò ní pẹ́ kò ní jìtá wa bá wọn dúpẹ́ ayọ̀ bí.
2: Ẹranko ń wọlé, èrà ń wà ní ọkọ̀, àwọn ẹyẹ ọjọ́ ọ̀run gbogbo wọn ló sáré wọlé. Mẹ́lẹ́dẹ̀ ṣe yọ bùtò.
0: Ta ló wà lójú òpó yẹ káàárọ̀?
3: Ẹ káàárọ̀.
0: Ẹ
3: láti ibi ìbàdí yẹn ló fi bí ẹsẹ̀ ó máa máa fà mí ni ilé nàró láti 2023.
0: Láti bí ọdún mẹ́ta sẹ́yìn ilẹ̀ ilé nàró.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣubú ni àbí báwo ló ṣe bẹ̀rẹ̀ olè kan ò ní gbàjẹ́ àgbà kó má ṣòro òun lójú fèrè báwo ló ṣe bẹ̀rẹ̀. Ẹ ṣubú. Báwo ló ṣe wá bẹ̀rẹ̀.
3: Mo lọ sọ́sítì mo lọ sẹ́sẹ̀ wọ́n ní kò kàn.
0: Ẹ báwo ló ṣe wá bẹ ṣe síìkì ni àbẹ ṣàkànṣúnjọ kan lẹ jí náà.
3: Omi jẹ̀dí lè ní pé mò ń logun jẹ̀dí mo rí i pé kò lọ mo tún lo tablet kò lọ ẹsẹ̀ láti bí ìbàdí mọ́ gbogbo ẹsẹ̀ á máa pa mí mọ́ ní egungun.
0: Kò wá jẹ́ kẹ́ ẹ lè nàró. Ok, ó ti dá o. A ló tún wà bí eléyìí ẹ káàárọ̀.
4: Tí
0: yín ò ní bàjẹ́ bàbá mi ẹ̀rí pé ó ti jọ nǹkan báyìí.
4: Ní gbogbo àwọn àgbààgbà ti àwọn ìyá wa o.
0: Ẹ ṣeun.
4: Wọ́n mọ̀ ọlọ́dọ̀ tí wọ́n o.
0: Ẹ ṣe ìdùmarè.
4: Bàbá máa fi iṣẹ́ kan lè ní ìjẹ́jọ́.
0: Bàbá ẹ̀ máa ṣàyí.
4: Ṣáwé pépé, Akíntola àti ewé kẹta ọṣẹ́ òkútù. Wọ́n wá dá pé wíyàn àgbòrada àǹdà ẹlẹ́kẹ̀jẹ̀ ni pé ṣé abẹ́bẹ̀ ta pé ọ àtìyàwó jọ ń sùn lágbèsí ni torí mi ò dárí yàrá. Mo fẹ́ kú ẹ ṣàlàyé fún mi ẹ jọ.
0: Ok, mo ti gbọ́ o, wàá ṣàlàyé fún yín. A ló tún wà lójú òpó yìí. Hello. Yes.
5: Ẹ dákun ọmọ Táyé mi ló máa pè mí. Bẹ́ẹ̀ sọ mi sà. Ó ní ọmọ ńlá là wípé àwọn wọ́n máa bọ́ ń sọ̀rọ̀ lójú oorun pé tó ń bá ti pé ọmọ ọdún méjìdínlógún. Wọ́n máa ń bọ́ ń sọ̀rọ̀ lójú oorun pé tó ń bá ti wá pọ́ ọmọ ọdún méjìdínlógún pé ni òun máa kú. Ẹ dákun sọ káwọn àgbààgbà bá wọn kan.
0: Ọmọ burúkú dìbò Àlá burúkú ò ní ṣe lórí rẹ̀. Ìrìn burúkú ní iṣẹ́ lórí ẹ̀ lágbára elédùà. Ti dá mà ti gbọ́ o. All right.
2: Tó ń gbani, àmọ́nà tẹ́tẹ́ máa bọ̀ wá, àmọ́nà tẹ́tẹ́ máa bọ̀ wá.
0: Ayé ní ìdádúró báyìí náà.
2: Ẹsẹ̀ ń gorí ẹsẹ̀ lójoojúmọ́, ayé máa dòbí rí polo.
0: Ó ti pọ̀ rẹpẹtẹ. be la won yen se npe si lotun lo se e ja ba won gba meji pere si ori bande hello ta lo wa nbe o
6: e
0: ka ro sa
6: e da kun
0: e si me ya ke dan ni e be na be le pe si
6: e so da kun bo ni diran lowo won agba ni o
0: won te ba fe so e ti wa lori afefe
6: lati bi o ti pe ti ese ese o si ti yo mi lenu
0: ki lo se ese o si ni
6: e de kan wa wa ni le bi tan bayi ti ma ja mi de mba ja mi de ma gba nku ku ma gba nku ki
0: to ba ja inje yo ma gba nku ku o si ni da ke nu e
6: iko ni da ke so the worst part ni pe o ti fe ko ba ese ko ko lo ko leyin ko ni ku ko se gbo nbe o
0: eh
6: bi nko pada ni wa le do king stand upright in le ni ki ma kile ni soja america
0: ni bi ti kokoro na buru de
6: ewo mo ti try mo ti gbe ejo
0: all right ko si wahala sa hello ta lo wa nbe ka ro
7: hello sir assalamu alaikum
0: wa alaikum salaam e karo ma
7: eku sesa
0: yes ma esho
7: olorun ni fin e gbe da kon da di wa oro kan ni ise kan ti won fi le fun wa boya je edogun ti o tori olorun mo fe ke salaye ayin pa gbo ise ye lo ni fun mi ku
0: ah
7: ona mo de fin gbo ti dadi wa kan so pe agba ko eyo nu abi nkan dadi wa kan kon wa so pada pe ise agba ko eyo nu pe eyo nu ti pa se pa ni so mi gbo
0: alaye yen mo ada je ka se bayi boya kini ti le ba mo e pada pe pada e to ba to bi ago mokanla abo laaro ti le ba mo e pe pada ni mo fi number mi sister e ma ja se lori afefe mo ami o se ni mare lo ase o to ge bayo hello
7: hello e ka ni so
0: e ka ro ma
7: e se ku eto
0: e seun
7: no wa ko yin tan
0: ami ele di mare
7: mo da ko mo mi kon ni o ko se lowo oni so to ma ti be bi se yen aya won ma ja pe ki lo le se
0: aya e ma nja okay o da je ka se ba ye tori ijoba akoko ago kan ti kun die ko lodo ti wa ni lo to mo se pe ogun oseju pe lokun fun wa lori eto e je kin yonda fun awon agbalagba lati nule e wa da gbogbo yin ten pe e fi number mi sile number awon agba na eyin agba ati si mejeji le bayi e de tun le pe number ati studio na mejeji ka le bayi ti ko wa duro to wa nle repete ye ri pe oni lagbara po opolopo awon kan lawon yen fi sile ti o je ipenija a si ba awon woju tu si oluwa na o de fi ase si e je fi bi wole ko le rorun

0: kì yẹn káàbọ̀ bà mí. Ọ̀yá o.
1: Àló.
0: Ọ̀pọ̀lọ́ yẹn rúbà bá àgbà.
1: Ọmọ bá ti sá ni.
0: Ọ̀rọ̀ rí ọyẹ já lọ. Ẹ kú sí pọ̀ lálẹ́ yìí. Àṣẹ Ìdùmarè. Ẹ ṣeun.
1: Ẹ dákun. Mo ní gbólóhùn àwọn ọ̀rọ̀ méjì kan.
0: Ẹ fẹ́ ṣàtúnṣe rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀yá.
1: Òun ló jẹ́ kí n sáré pé.
0: Ẹ ṣeun.
1: Ṣé rí gbogbo àwa tí ẹ̀ ń gbọ́ wa? Tí ẹ bá ti ń gbádùn Ọlọ́run. Lára ọmọ tìjà ni.
0: Ẹ ṣeun.
1: Ẹ jẹ́ kí ọmọ tìjà ni náà gbádùn Ọlọ́run lára rẹ̀. Tẹ bá ti ń gbádùn Ọlọ́run lára wa àgbà. Ẹ jẹ́ káwa àgbà náà gbádùn Ọlọ́run lára wa. Ṣé rí gbogbo iṣẹ́ wọ́n sọ ní jẹ́ 15, wọ́n sọ ní jẹ́ 17, àgbọ̀ dáadáa. Gbogbo iṣẹ́ tá à ń sọ láti bẹ̀rẹ̀ ọdún yìí lọ́dí December. Ẹ máa lọ retí ẹ̀ nínú òwe.
0: Nínú òwe ẹ kò làákàyè.
1: Òun fẹ́ fi kọ́kọ́ tó gbogbo wa létí. Ìwé tọdún kẹta tó ń bọ̀ yìí. Tó bá jẹ́ ₦5,000 là ń ra tọdún àkọ́kọ́ àti tọdún kejì tẹ́lẹ̀. Tọdún ẹlẹ́ẹ̀kẹta yìí mo jẹ́ kí gbogbo wa ká lè múra sílẹ̀. Yóò jù bẹ́ẹ̀ lọ. Nítorí àwọn ọṣẹ́ tí ẹlẹ́ẹ̀kẹta yìí kó dánú.
0: Tó fẹ́ kó sínú.
1: Tí èèyàn bá ná lákọ̀ọ́kọ́ tó nẹ́lẹ́ẹ̀kejì. Tí ò bá tí ì nẹ́lẹ́ẹ̀kẹta yìí.
0: Adéborí nù.
1: Mo fi ń dá wa lójú pé kò tí ì níwèé lọ. Nítorí ẹ wo iṣẹ́ bàbá tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nídùúpẹ́. Pé àwọn wà lórí stroke ọdún méje.
0: Ọdún méje.
1: Pàpàdé nínú ìwé ẹlẹ́ẹ̀kẹta
0: yìí. Lágbára Elédùà, okun bà mí.
1: Kódà kó jẹ́ pé ọdún 17 lèèyàn bá ń bẹ lórí stroke tó bá lọ sẹ́yìn.
0: Yóò gbé dìde.
1: Pẹ̀lú ògùn Ọlọ́run àná lọ́hùn.
0: Pẹ̀lú ògùn Ọlọ́run yóò dìde.
1: Àtúnṣe tí bàbá tí wọ́n bèrè lẹ́ẹ̀kan ní kásáre ṣe.
0: Ọ̀yá.
1: Tí wọ́n bá ti lọ sẹ́yìn oṣù kan. Kán da dúró.
0: Kán da dúró ni.
1: Àkọ́kọ́ bẹ́ẹ̀ ni àwọn kan tí wọ́n máa wá jìnà sí rè. Ṣé wọ́n bá fẹ́ kí iṣẹ́ yẹn sì máa ṣiṣẹ́ lọ lára wọn. Tán jìnà sí máa ń di.
0: Ìṣe bẹ́ẹ̀.
1: Iyọ̀ níwọ̀nba.
0: Kán dínkùn.
1: Kán dínkùn pátápátá. Búrẹ́dì kán jìnà sí. Àmàlà kí wọ́n jìnà sí.
0: Àmàlà funfun.
1: Bẹ́ẹ̀ni. Àwọn ọ̀kan yìí ló lè jẹ́ kí ìrìn àjò kìíní yẹn kó ṣiṣẹ́ dáhàárín kọ́kọ́ dúró. Alákọ̀ọ́kọ́ ni.
0: Àwọn ìwọ rẹ̀ rèé.
1: Bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀. Orí ètò yìí náà láti ìgbà tá a ti ń bá bọ̀. Tí ọmọ tìjáni bá ń fàsìkọ́lẹ̀ tó ń dáhàánú mójú láì gba àwọn ọ̀nà lọ́wọ́ wa. Nítorí káyé gbogbo wa lè dá. Àwa àgbààgbà yìí náà kò rọrùn kọ́ lóun tó rọrùn fún wa.
0: Ẹsẹ̀ o, àìsàn.
1: Nǹkan tá a fi ń jẹun tá a bá ń filẹ̀ lọ́fẹ̀ẹ́. Inú dúdùn ni Yorùbá ń mórí yá wa.
0: Ẹ kò làákàrè.
1: Irú ìwé tá à ń sọ̀rọ̀ pẹ̀ yìí. Olówó ń gbọ́ wa. Ọlọ́run ní ṣògbọ́ alólóṣì.
0: Àṣẹ àṣẹ.
1: Oye káre ni sọ wípé ó dá ọmọ tìjà ní. Gba wọn mìíràn. Ẹ ìwé yìí jáde. Ẹ fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́. A sì ṣe bẹ́ẹ̀. Pẹ̀lú ògùn Ọlọ́run.
0: Lágbára Elédùà.
1: Ẹ wá wòran. Bí ìrìn àjò yìí ṣe rí. Ẹ wúrú alẹ́ yìí. Ìjọ mẹ́jọ mẹ́jọ là ń da nǹkan ọ̀tá gbogbo àwa àgbààgbà. Tó bá wá dáde agbègbè ìdúpẹ́. A tún máa béèrè ìbéèrè. Ọmọ tìjà ní òsì ní dá wa lágara.
0: Ẹyin àgbà
1: náà. Oye ká babalá àdúpẹ́ lẹ̀ sọ́tọ̀. Ká má kó n papọ̀ ni.
0: Ká má mú nǹkan kan mọ́.
1: Ẹlòmíín sì tún tí ò tẹ́lẹ̀ tí ò fẹ́ ju tẹ́lẹ̀. Nǹkan tó bá ní ẹ̀dá sílẹ̀ bá ti dá sí yóò kọ́ ti fún ni. Ṣùgbọ́n ọmọ tìjà ní òfẹ́ máa ṣe bẹ́ẹ̀ fún wa.
0: Ẹ kò làákàyè.
1: Tá máa ṣe bẹ́ẹ̀ fún wa ó yẹ káwa náà wà mọ́.
0: Mo dúpẹ́.
1: Ẹ wò ọkọ tá a dálẹ̀ jọ mẹjọ. Ẹ wà wá tá à ń dúpẹ́. Ibi tí mò ń lọkọ ni Ọlọ́run kù wá lọ́wọ́.
0: Mo dúpẹ́ bàbá mi.
1: Ìyá tí wọ́n sọ wípé táwọn bá ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ àwọn.
0: Bí ẹyin máa ń jáde.
1: Ó máa ń dà ní. Wọ́n ní ìdí ìtọ́jú àwọn àgbàlagbà.
0: Wọ́n ní ìdí ìtọ́jú.
1: Ìtọ́jú wọn kì í ṣoré afẹ́fẹ́.
0: Ẹ kú làákàyè.
1: Ṣùgbọ́n mo fi dá wọn lójú pé pẹ̀lú ògùn Ọlọ́run tọ́jú wọn. Bàbá kan náà pèlẹ́ kan tán ní bí agáde àwọn àtẹ̀gbọ́n dà púrò dáadé àwọn. Tán ni kì í ṣe sóògì lónìí.
0: Ẹ bẹ́ẹ̀ ni.
1: Bí ọwọ́ kan ṣe.
0: O ti wà lórí ìgbé kun.
1: Pẹ̀lú ògùn Ọlọ́run tọ́jú tiwọn náà.
0: Ọlọ́run ó tọ́jú àwọn náà.
1: Ẹ jẹ́ kí wọ́n pè tilẹ̀ bá mọ.
0: Ẹ ṣeun.
1: Ọlọ́run tọ́jú wọn.
0: Mo dúpẹ́.
1: Ṣé rí àwọn tí mo kàn fẹ́ fi lẹ̀.
0: Dákun má kàwọn ìtàn ti sọ lọ yẹn o.
1: Lálẹ́ yìí fún gbogbo wa. Mo bẹ̀ wá ń torí Ọlọ́run. ẹkú sẹ ni yorùbá nu múlò níṣẹ yà
0: ẹkú làákàyè
1: ìwé àjọ̀dọ̀ ọdún kẹta tó ń bọ̀ yìí ni mo ti ẹri pé mo ń sọmọ
0: ẹtẹdùmọ púpọ
1: mo fi ọba tó ní ẹmí mi búra àwọn ọṣẹ kan ń bẹ nílẹ tó ṣe pé a lè tún má ba pàdé ń bò mí inú ayé mọ àti ìpàwé yìí dé a sì ń kọ lọ ṣùgbọn mo fẹ́ tẹ ẹ mọ̀ wípé ìwé yìí téèyàn ò bá tí ì ní ẹjẹ kó lórí ẹkọ mọ́sá mi tàbí àsọdún ọlọ́run kù wá lọ́wọ́
0: o dúkẹ́ bàbí o kú
1: ìwé ló wà mẹ́tẹ̀ẹ́ fẹ́ ká tó dá sí.
0: Inú àwọn ìwé tó tún wà mí ọyá ẹ pé ọyá.
2: Nǹkan ọmọkùnrin azin ọkùnrin àgbàlagbà tó wú lápá àṣàlẹ̀ tó ṣe dẹ̀rẹ̀gbẹ̀.
1: Gbogbo wa tẹ̀ ń gbọ́ egun ní padà ń sọ̀rọ̀ bí yorùbá
0: ilé
1: nǹkan ọmọkùnrin tí wọ́n ló wú lẹ́gbẹ̀ẹ́
0: kan yìí. Níbi àwọn bọ́ọ̀lù méjì tó wà nísàlẹ̀ wọn ló wú.
1: Kai kí bàbá yìí lọ wá ọmọ ayò tí wọ́n ń ta.
0: Ọmọ ayò tí wọ́n ń ta lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni kan wá ìkùrọ̀ ojú ọ̀nà.
0: Ìkùrọ̀ ojú ọ̀nà ó di méjì.
1: Bẹ́ẹ̀ni tán bá ti rí ìkùrọ̀ ojú ọ̀nà àtọmọ ayò tó ń ta lọ́wọ́
0: yìí.
1: Kán wá kán lọ tún ewé kórópò.
0: Ewé kórópò.
1: Bẹ́ẹ̀ni kán tún ní wọ̀nba ìdí ẹ̀ ni wọ́n fẹ́ lò. Wọ́n wá jò papọ̀ máwọn tí mo sọ síwájú. Kí wọ́n dà sínú pọ́n mí ìsìn papọ̀ mọ́ òrì kí wọ́n máa fi pa.